fún Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo àlàyé ọkàn àmọ̀ tún dúpẹ́ lónìí àgbẹ̀ olúwa ga fún ọsẹ títún ẹ sọ pé olúwa ẹ ṣe o gbogbo àlàyé ọkàn ẹ sọ pé olúwa ẹ ṣe o ọba angẹ́lì àti èèyàn olúwa ẹ ṣe o ọlọ́run mi olúwa ẹ ṣe o ẹ sọ pé jésù ọmọ ọlọ́run ọ̀gá ògo o ṣe o fún àánú rẹ ààbò rẹ àtìlẹ́yìn rẹ lórí mi lórí àwọn ọmọ lórí ohun gbogbo tí mo ní tó mi àtẹ̀yẹ tí kò mi mo gbé ọ̀gá o fún ààbò rẹ ọlọ́run mi mo yàn ọ́ ogo forúkọ rẹ ogo forúkọ rẹ ogo forúkọ rẹ wọ́n máa ń kọrin yẹn náà wé sí

ọjọ́ Monday o ni ìpàdé Soldier of Christ ni orí òkè No More War ni ìlú Apatere. Àwọn wo la ń pè ní Soldier of Christ? Number one, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ, orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà. Number one, àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn, gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè. Number two, gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn, èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday. Orí òkè No More War nílùú Apatere, gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti Iwo Road. Tẹ́ ẹ bá ti dé Iwo Road, ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji, ẹ wá sọ̀kalẹ̀ ní Apatere. Orí òkè No More War ní Lagelu, ẹ bá ti sọ̀kalẹ̀ ní Apatere, ẹ ti dórí òkè, ẹ kà bèrè bàbá Eke 47. Gbogbo ayé ló ti mọ bẹ. Àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago 12, ó máa ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ. Ohun tó ń là kọjá yẹn ó borí ẹ̀, ó láǹfààní àti rí mi. Èmi àti ẹ ó jọ sọ̀rọ̀, a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀, ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony. Jésù Olúwa wa. Matthew gbàjẹ́ ìsinmi ànálà gbàdúrà yẹn àdúgbò ẹ̀kọ́ ni ọfà yẹn ọ̀dà. Oh my God, ọfà gbàjẹ́ ìsinmi láyé rẹ, ó yà kó báyìí ná jáde. Tá a bá sọ pé gbàjẹ́ ìsinmi, Matthew gbàjẹ́ ìsinmi ọkọ wa ńgbò bá kékeré, èmi ọlọ́kọ o, èmi ọlọ́kọ o, wọ́n á kàn ní sista àdèbá ń rí bọ̀ dákan o, abẹ́ ẹ̀ máa fẹ́ lẹ́yìn. Wọ́n gba ọjọ́ kúkú ti lọ. Matthew nígbà tá à ń ti wọ 45 tí ò sẹ́nì kankan, òun náà bari àní ẹ̀wò máa manage ẹ̀ bẹ́ẹ̀. Ẹ sà ó kàn ságbà ni nígbà wa débẹ̀ tán lọ wá rí pé èdè ẹsẹ̀ ìlú tí mò ń fẹ́rẹ̀ ṣùgbọ́n ti léètì. Ẹgbọ́n ọfà gbàjẹ́ ìsinmi ó yà kó jáde lára rẹ. Matthew ilé gbàjẹ́ ìsinmi wà, ilé kí ni mo pè ṣe sàṣírí kan fún ọ? Gbogbo ìwọ tó ọba kọ́lé kan ó ti di landlord, tenanti sì ni ọ. Ọ mà wọn dáńpẹ́ landlord, a ti à ń kọ ilé tí wọn gbébẹ̀ tí wọn wà ń gba owó láti ibi ilé yẹn. Wọ́n ní míì tí wọ́n ń gbé sórí náà lẹ́tẹ̀ ń gbé yẹn tí wà ti tenanti tẹ̀jọ́ ń jà lójoojúmọ́. Ẹ sanwó mi ni ẹ ṣe kí ni ẹ jẹ́ gbàdúrà, àdúrà rẹ ò tí gbà tán o. Lọ́kọ́ míì kan tenanti kan dìmọ̀ yẹn kọ́ máa tibẹ̀ wá kọ́ wá gbẹ̀tọ́ rẹ, ìgbà yẹn ló tó di landlord o. Sọ́rí ntọ́ nkúra rẹ landlord lọ́dọ̀ àwọn tenanti yẹn, wọ́n wọ̀ ọ́nlẹ̀, wọ́n rọ̀ mí sí ọ́ndì. Nítorí pé Matthew àdúrà rẹ bá gbà tán, òkè tẹ lásán, ọba kọ́lé kan lónìí tó bá ti lò lọ́dún kan yóò lọ kọ́ mi, yóò tó lọ abẹ́ ẹ̀kọ́ ni. Kò sẹ́sẹ̀ ń bẹ̀ kọ́ àánú ọdídé fún ọ. Tansami àánú ọdídé fún ọ. O sami àánú ọdídé fún ọ. O sami àánú ọdídé fún ọ. O sami àánú ọdídé fún ọ. Wà ní o sami àánú ọdídé fún ọ. Látọ̀ nílọ ó di landlord. Màmá ẹ di landlord. O sami ó di landlord. Ogo ti ayé rẹ nílò. Mo wọnú májẹ̀mú agbára Olódùmarè. Mo polongo ogo. Ogo Ọlọ́run ó yá kó dà sínú ayé rẹ. Ìrànlọ́wọ́ ti ayé rẹ nílò. Mo bi Ọlọ́run Abrahamu, Isaaki àti Jakobu. Ó yá kó gbé dìde fún ọ. Wọ́n mọ̀ sábẹ́ ó yá kó gbé dìde fún ọ. Ó yá kó gbé dìde fún ọ. Ọfà gbàjẹ́ ìsinmi ó yá jáde lára wọn. Ó yá lára rẹ ó yá kó jáde. Matthew sọ pé ọfà gbàjẹ́ ìsinmi jáde lára mi. Ọfà gbàjẹ́ ìsinmi jáde lára mi. Ó pé látòní lọ ọfà gbàjẹ́ ìsinmi jáde lára mi. Ọmọ ìfàjẹ́ ìsinmi a fi ayé mi sílẹ̀. Matthew ọkọ gbàjẹ́ ìsinmi wà ó sì mí báyìí. Èrò pé ti lẹ́yìn mọ́ tó bàbá ká mọ́. Matthew iná pitì èrò pitì lẹ́yìn mọ́tò bàbá ká ó sì mẹ́ ó ti máa bẹ̀rẹ̀ dáàdì ìkúnlẹ̀ ẹjọ́ ẹ̀ mọ́gbàgbé lọ́la ẹ̀ bàbá ti mọ́tò yó ó náà bá yí ọsẹ fún ó ti gbèrè gbèrè gbèrè ó ti wúrú. Matthew àwọn èèyàn ọ̀yà máa ń sá ìjọ mo lọ́rù mọ́tò òun àwọn ń sá fún mi ni. Mo gbàdúrà ọkọ̀ gbàjẹ́ ìsinmi ẹ̀mí mi máa gbà sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ a fún ọ ní titun. Matthew ọ̀rọ̀ ti gbàtà ẹsẹ̀ ní báyìí ìbàdàn tá ń lo mọ́tò yìí lọ sí kan gbàjẹ́ ìsinmi ìyẹn bá ti takò báyìí àwọn ọlọ́pàá ni ọmọ bá. Ọlọ́pàá ni ọmọ bá ń tí ọlọ́pàá wa dẹ̀ ti bá mi ti mọ́tò. Matthew wọ́n jẹ́ pé inú rẹ̀ náà gbogbo wọ́n ṣe kíni o lájọ́ nípa òdìjọ́ kan mọ́ ya bẹ́ẹ̀lú ọ̀kadà náà ìyá tó rí mi lórí ọ̀kadà dáàdi ọ̀kadà lẹ́gùn ní mo ní ẹbí mi lẹ́jọ́ gbàjẹ́ ìsinmi mo sì ń lọ lọ́wọ́ ṣùgbọ́n ní ìsìn sọ́rí bẹ́ẹ̀ mọ́ ẹnìkan sàmí ọfà gbàjẹ́ ìsinmi ó jáde lára rẹ̀ láàrọ̀ ọmọ rẹ̀ ó jáde.
Matthew. Oh, my tongue pain by Jesse. Sorry, Abraham. Oh, wow, go to the Roman. Oh, I'm belong. Along from Roman. Along the Onesuru. Onesuru. Tell your Batinisuru by Jesse. And Loma Zegino. Loma Kenya or Rore. Oh, by the other Yawore Bani. Oh, what Yamwe Rure. Kafisaya. Naba Bayesu. No jazz on it. Oh, walk back. Unga or Makari. A lay one leg. So be like common for all. Oh, ya. Omo n ba lo yan gele o eh o lo yun o bi ma kan o bi ma re ni smiley o lo ati gbon aro re so ba je nsin mi ni o Abraham o ma to fe bi yo ma lu awon eyan yo ma se kani o dagidi dagani o ma se kini o Genesis chapter 16 verse 11 and 12 ito to ti gbo pe an bi Isaac iwo gbo popo ba yan jade Matthew o de jagidi jagan mo fun o ti o ma se Matthew at the end of the day ke lo sele won ese wa be fun ni Isaac abi be ko but that iyawo ti en bo why to fe gba yawo yawo anti oko ti en bo why to ranju moko lomo ma gbagba je nsin mi gba nto da Matthew olorun gba je nsin mi wa awon olorun kan wa bo ba sin won Matthew gbaje nsin mi meji la lo wa number 1 omo gbaje nsin mi wa o ni riru e oko gbaje nsin mi o wa oluran lowo gbaje nsin mi o wa so oluran lowo gbaje nsin mi Matthew gbogbo nkan ni ogba lowo re esa yo bo sanwo lewe sugba yo fe lu epa Matthew oga gbaje nsin mi wa ile gbaje nsin mi wa mato gbaje nsin mi wa ah mo gbadua ogun gbaje nsin mi ogun yen se laye re ogun yen se laye re sori gbaje nsin mi ki se original gangan. Are you getting me? O da be duplicate sugbon tori po ni suru abo le gbadua to gba jense kini o jense mi mo gbadua ogun gbaje nsin mi to nja lowo o ma bori re bayi ona la fun ona la fun ona la fun ngba ti ana ba graduate rise won le lo ni se ise 30,000 losu ba je nsin mi ni o Matthew yo tun woko 200 naira go 200 naira kon o je 400 naira e lo wa lowo ku 1000 lojumo e lo wa lowo ku si o ni je ni ise kon o ba je nsin mi nu e sa orun si fun o laaro yi o si se oni se mo o si se oni se mo anu soro lori e anu soro lori e aye ri oda gbogbo ofa gba je nsin mi ti nbe lara re o jade lati oni lo o se I ma pe yin e rire mu nbe be lo ma ri adua ta nse lowo fa won mo Sunday meta ati Thursday meta o nte si waju ni jebu ode ati ni challenge e ma pe o laaro Thursday eyin te wa ni challenge a o ma lagbara ni molete e mu foto awon omo yen lowo omo re o yanju omo re o jere omo o be lo ma ri Jesus.

lórí fóònù rẹ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó ní ìparí tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

0: àdìdì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Flash FM 105.5.
2: You're listening to Splash 105.5 FM.

0: integrity meets innovation.
1: Here comes the African giant.
0: Sitting comfortably on the throne as Oyo State's number one radio station. Tune in and feel the vibes of excellence.
2: The drummers will beat their drums. The guards will fan fresh breeze. But the king will remain on the throne. This is Splash 105.5 FM. The first, and the undisputed best.
3: Spread your wings on Splash 105.5 FM.
4: Bẹ́ẹ̀ni o, láti ṣe bí ọba kìí ṣọ̀rọ̀ ẹnu lásán. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Ìrìn díẹ̀ ní tí olú ọlọ́run tún ṣe pàṣẹ. Fèrọ́ṣẹ́ ayé rẹ̀. Àpọ́sù Dr. S.M. Mustafa J.P. Bàbá ṣe bí ọba pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa. Màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan pẹ̀lú ìpàdé àdúrà gbàrà mi fún mi. Special Mega Crusade. Ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026. Ìrìn àjò ẹ̀mí yìí máa wáyé o. Pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì You Fit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé You Fit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan. Tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ́ lọ́wọ́. Má gbẹ́yìn o.

0: ẹlẹ da mi o.
1: Ẹlẹ da mi o.
0: Ni kia kia.
1: Ni kia kia.
0: Ọ̀rọ̀ mi nílò yàjò yàjò.
1: Ọ̀rọ̀ mi nílò yàjò yàjò.
0: O nílò kia kia.
1: O nílò kia kia.
0: Olùrànlọ́wọ́ kia kia.
1: Olùrànlọ́wọ́ kia kia.
0: Oya sàwárí mi.
1: Oya sàwárí mi.
0: Oya dùá.
1: Olùkọ́ Jésù. Olùkọ́ Jésù. Olùkọ́ Jésù. Ẹ̀mí mọ́.
0: Ẹ̀yà bàbá àdàyà. Ẹgbọ́n ilé sá gbogbo ẹ̀yin wọn lọ́tẹ̀ wà ní ìjẹ̀bú òde àṣálẹ́ òní máa ní agbára olúwa sọ fún mi pé kí n kó má tù mí dání olúwa ìrèdí èyí olúwa sọ pé òun fẹ́ pín agbára fún àwọn èèyàn kan nítorí pé agbára ló dá wọn dúró agbára ò jẹ́ gòkè agbára dá àwọn kan padà sálẹ̀ irú agbára wo èmi lolúwa bá sọ̀rọ̀ mi ò ní sọ èyí ni ṣùgbọ́n tó bá fẹ́ fi agbára dìde ó nílò má tù yẹn ẹnìkan rí mi bọ́ sà mo sọ tẹ́lẹ̀ níbi táyé dá o dúró sí lórúkọ jésù olúwa gbé ọ dìde olúwa gbé ọ dìde olúwa gbé ọ dìde in the name of Jesus ó nílò ìrànlọ́wọ́ ipò tó wà lọ́wọ́lọ́wọ́ yẹn ìrànlọ́wọ́ ló nílò àwa gbé ọwọ́ méjèèjì wa gbé sí àtàrí ẹ̀ sọ pé olúwa
1: olúwa
0: ẹlẹ́dàá mi o
1: ẹlẹ́dàá mi o
0: mo nílò ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ owó
1: ìrànlọ́wọ́ ènìyàn
0: ní ti kíákíá olúwa gbé dìde
1: mo
0: jòjú ó tì mí
1: ó
0: yà dùá
1: orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mọ́ o ọlọ́run ṣe
0: tete wa ran mi lọwọ
1: ori lati ran mi lọwọ gaga niwa igba ti to ka lo mi ran ori lati ran mi lọwọ gaga.

0: ọ̀nà sókè ọlọ́run mi o ọlọ́run mi o ọlọ́run mi o ẹ bójú àánú wọlé lórúkọ jésù ẹ sànú ránṣẹ́ yìí níbi tó ti ń retí owó wọn ní disappoint ẹ níbi tó mọ̀ pé owó wà ọ̀run agbèrè lọ́wọ́ dìde àánú máa dìde fún ọ àánú máa dìde fún ọ wà á rí owó wà á rí owó ó máa rí owó ó máa rí owó ó máa rí owó mọ́ndé kan mò ń gbàdúrà báyìí ìránṣẹ́ ìgbà tí ó pè padà ó ní dáàdì dáàdì òun mọ̀ pé gbàdúrà sí ń gbà rè ó ní kí n wákàtí mi lóòótọ́ o mo mọ̀ báǹkì kan ń bẹ̀ ó dẹ̀ fún mi ní 3 million ibo ló ti rí onígbà tí ń gbàdúrà ó nù mọ̀ ń fi omi jí sàmì ó ní àṣẹ báyìí lọ́lọ́run dáhùn ó ní wọ́n dẹ̀ sẹ́ndì owó sí òun ó nígbà tó ń rí owó lẹ́rù bá òun 30 million ẹnìkan gbọ́ mi lónìí sá owó tó máa gba omi jí ayọ̀ lójú ẹ lórúkọ jésù ó máa rì sí ìfẹ́ lónìí ó máa rì sí ìfẹ́ ó máa rì sí ìfẹ́ ó máa rì sí ìfẹ́ ó máa rì sí ìfẹ́ bó ti ń sa ọ̀rẹ́ ọjọ́ Monday ẹ lónìí ó kéré òsín bẹ́ẹ̀ nítorí ó bá nílò but ó ń láti san ọrẹ yẹn irúgbìn ni mo gbàdúrà bó ti ń san ọrẹ rẹ lónìí lórúkọ jésù wà á rí owó sẹ́ ọlọ́run alànà fọ àánú máa fọ wà á dẹ̀ ṣe bí ọba bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa mo lérò pé a ti ń palẹ̀ rùmọ́ díẹ̀díẹ̀ ló fún àpẹyà ó máa ní agbára Wednesday Thursday and Friday gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ jẹ́ ká múra ká jọ gbàdúrà jára rẹ gbà torí wọn àfẹ́ ó lọ bẹ́yìn ọba jára ẹ gbà wọn ò ní jẹ́ ó lọ ó dẹ̀ gbọ́dọ̀ lọ ni àwọn tó lẹ́rìí ti ná jára wọn gbà gbọ́ ẹ̀ rí.
1: ìrora jìnrẹ́ kọjọ́ sà èmi náà ti lẹ́rìí o ó ṣe rẹ̀ pé bẹ́ẹ̀ ní july ni ìgbà tí ó máa di àárọ̀ ọjọ́ yẹn tẹ pé ò fáwọn ní bẹ́ẹ̀sì mo ṣe ń forúkọ tèmi náà sí nìyẹn bí mo ṣe kọ́kọ́ tọ́ rédíò láàárọ̀ ọjọ́ yẹn ibi program kan tí mo já sí wọn gbàdúrà wà fún níbẹ̀ jì lọ́wọ́ ni mo gbàdúrà yẹn náà mo ṣùgbọ́n gbé sọ́dọ̀ yín mo dẹ̀ ní 4000 naira lákàntì mi mo ṣe 1000 sí program yẹn mo ṣe 2000 sọ́dọ̀ yín mo fi 1000 tó kọra data pé kí n fi wọ facebook fáwọn tó bá kí mi bí mo ṣe ń dé ṣọ́ọ̀bù báyìí láàárọ̀ ọjọ́ yẹn báyìí ẹni tí mo ti rí láti bí ọdún kan ó kọ́ pè mí ni ṣé ẹ máìndì 2000 kí wọ́n gbé kọ́ tí ẹ mọ̀ pé mo ṣe bẹ́ẹ̀ sí àmọ́ wọ́n ní mo ní máìndì mi sì mí ní 200 naira lákàntì mo ṣe lọ́ba ní tí ṣọ́ọ̀bù yóò dẹ̀ fún mi nínú ijù ó dàbí 200,000 lójú mi èyí tá à ń sọ ìbámu ara ṣọ́ọ̀bù wọn ṣe ń wẹ̀ nìyẹn wọ́n ṣe ń rajà lọ́rùn yẹn pé wọ́n bẹ́ẹ̀ di èmi bó ṣàdìdí pé mo ṣàtà dáadáa ní ìjọ yẹn níjọ́ tí mo ti délé ayé mi ìgbà gift tí mo gbà ní ọdún yẹn rí ní july yẹn mo gba hot pot mo gba hot jug mo gba gas cooker lójú mẹ́rin mo gba cake ìyẹn tó máa lọ bó ṣe wá di ní àárọ̀ ìtẹ́nìkan wá gift sí mi pé òun ń jẹ ìfà wọn sọ fún mi ní ọlọ́run ọjọ́ yẹn gangan ni mo ti san ohun rẹ má jẹ̀mú mi mo dẹ̀ tún máa ń san ní every monday and wednesday so mo ṣe ní màá ti ẹ̀dọ́gbìn sí ẹ ti tèmi yìí pé kọ́nà kí ìṣètò máa parí ní kó tó parí kí mi náà jẹ ìfà mo bá ṣáà sẹ́ndì 2000 láàárọ̀ yìí mo ṣe ń ṣí ọ̀gùn tí mo dé ṣọ́ọ̀bù báyìí ní bàmí kàn ní kí n gbé sílìndà mi bọ́ta níwọ̀n mo dẹ̀ ní 2.5 kg méjì àní aláwọ̀ mi lọ ṣe ní 3 kg sínú 2.5 bí mo ṣe gbé kejì síta nìyẹn wọ́n ṣe bá mi gbé lọ wọ́n ṣe bá mi fi ilẹ̀ tó kún bá nìyẹn ilé ìsìn gbé lálẹ́ ìbẹ́nìkan tó ṣe fi fọ́ọ̀n tuntun wọ́n tún fi tà mí lọ rẹ̀ èmi náà ti jẹ̀fà tó mo sọ fọ́ọ̀ pé kó má jẹ́kẹ́ ní kọjá tèmi náà máa fi jẹ̀fà ó dúpẹ́ ẹ̀yin
2: èmi tó sìn jímọ̀ látà greek ni o mo sì ní èdè o lásán ní sa friday a gbọ́ a ní ìrìnà òwúrọ̀ tẹ ṣe ẹni ká gbàdúrà kan mú owó tó bá lọ wa jáde kò sí kankan náà mi àmọ́ mo fìgbàgbọ́ fìgbàdúrà jọ yẹn nígbà tí mo dé ṣọ́ọ̀bù yẹn kan fún ní 1000 naira mo wá mú 1000 naira yẹn mo lọ síbi kan nígbà tí mo ti rà láti gbàdẹ tí wá sa greek ní landmark ni wá mo fìgbàdúrà pé wọn ṣe bí wọn yà mí nínú mímọ tí mo lérò owó tí mo gbà nípò wà àkáǹtì mi kó tó tó 12 yẹn kan fún 50,000 mo ní ha ọlọ́run ṣe bí ọgbọ́n máa ṣe nígbà tó máa tún di alẹ́ wọn tán mo ti ẹ̀ léèrè ìyẹ̀kọ́ tún sìn 500,000 sí mi kò tún pẹ́ bíi 10 minutes sí ìyẹ̀kọ́ fún ìyẹ̀kọ́ náà tún sìn 500,000 sí mi mo ní mìíràn náà ṣe bí ọba mà kojú sí lóore mo dúpẹ́ dájẹ́ ní fara ṣiṣẹ́ ìránṣẹ́ ní fún mi ṣiṣẹ́ ìránṣẹ́ ọ.
3: àwọn bàbá ti bí ọba èmi náà lẹ́rìí o èmi náà lẹ́rìí ní ìfà àdúrà ìfàtàǹgbà ọlọ́run ṣe mí lóore. Ẹnìkan náà bù mí ní 160,000 ìdá mẹ́wàá ẹ̀ ni mo san sí àkáǹtì yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà, èmi náà rò gbàgbà tí àdúrà o. Àdúrà mi náà gbà, mo rẹ́ni bù mí lówó. Àdúrà mi gbà, ẹ ṣeun bàbá. Mo rírì pé yín o, ẹ ó kọ́ wa jẹ̀dá lẹ́ o. Àtìgbà tí mo ti ń tẹ̀lé yín ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ ni mí o. Orúkọ mi ni Fèlèsí Àmọlọ́lá Adébáyọ̀ Mugbóolúwaga. Ẹ ṣeun bàbá. God bless you, God bless you.
4: Orúkọ mi ni Títí Láyọ̀ Philip. Mo wá láti ìjọ ìjọ Bethesda tí bàbá ti rí ọba. So ẹ̀rí tí mo fẹ́ jẹ́ ni pé lórí oṣù yìí tí bàbá sọ fún wa wí pé a máa rí fà pé ká dá owó 6,000. Mo dá owó yẹn, ṣùgbọ́n mo ti máa kílẹ̀mù bàbá tí a bá ti sọ̀rọ̀ yẹn, máa kílẹ̀mù pé bàbá ti sọ báyìí lóṣù Olúwa jẹ́ kí n tètè ṣe. So mo rí wípé ní ìrìn àjò yìí, bí mo ṣe ń gbàdúrà, sátánì gbo mi. Ṣọ́ọ̀bù tí mo lò yẹn sọ wípé kí n kú òun bẹ̀rù lówó oṣù mẹ́fà mo kó lọ. Yẹn bá sọ wípé kí n kú òun ṣọ́ọ̀bù, kí ló tẹ̀lẹ̀? Wọ́n tà láwọn òògùn owó mọ́. Mo ní Olúwa, mo ṣáà fi orúkọ àwọn ṣe jẹ́, mo fi gbàdúrà pé má jẹ́ kó dúró tì mí oṣù yìí, oṣù fà ni, kì í ṣe oṣù ẹkún fún mi, kì í ṣe oṣù ìgbàlódé. So mo ṣáà ṣe pé brọ́dà mi gan ni pé ẹ dán o, ẹ ẹ̀pù mi o. Lóòótọ́ wọn ti promise mi pé inú oṣù kẹwàá ni àwọn tó máa rí owó. Ìgbà ńgbà tí mo pè wọ́n ni pé mo ní ìrànlọ́wọ́ báyìí owó gẹ́gẹ́lẹ̀. So máa sọ pé kí n send account number mi. Mo ṣáà send account number mi. Tí wọ́n bá send owó sí, owó jẹ́ sẹ́ẹ̀sì mi dán, ó pa mí lẹ́rìn. Torí pé mi ò respect ẹ̀mí irú àkókò yìí. Mo wá nígbà bàbá sọ pé máa rí ìfà. Ìfà kan lè léyìn o. Ṣùgbọ́n mo tó kókó tó wá pẹ́ lọ́wọ́ lọ́rùn mi pé oríṣiríṣi àwọn nǹkan mí ìjọba mi wà pè mí. A fún mi ní ìjọba mi àpẹẹrẹ, a fún mi ní nǹkan. Gbogbo oṣù mi mo rí ìfà nítorí náà mo dúpẹ́ lọ́wọ́ lọ́rùn bàbá ṣe bí ọba.
5: À sọ pé ẹlẹ́dàá mi.
6: Ẹlẹ́dàá mi o.
5: Jẹ́mi náà ò lẹ́rìí.
6: Jẹ́mi náà ò lẹ́rìí.
5: Olúwa.
6: Olúwa.
5: Tí pé bàbá ṣe bí ọba.
6: Tí pé bàbá ṣe bí ọba.
5: Tó bá ń dáhùn yẹn lóhùn.
6: Tó bá ń dáhùn yẹn lóhùn.
5: Jẹ́mi náà lóhùn.
6: Jẹ́mi náà lóhùn.
5: In the name of Jesus. Ayé ẹ máa dìde.
6: Amen.
5: Wàá ṣe bí ọba.
6: Amen.
5: Bẹ́ẹ̀ni yóò rí.
6: Amen.
5: Jésù Olúwa wa.
6: Amen.
5: Á Olúwa ni fáwọn èèyàn lóòrò abiyamọ. Gbogbo ẹ̀yin abiyamọ tó yẹ pé òun wojú Olúwa fọmọ ọtí ìbímọ abiyamọ ni ọ. Wọ́n jẹ́ ọ̀dà abiyamọ ni òróró yìí ó máa sọ ọ́ di abiyamọ. Gbogbo ẹ̀yin tí ẹ lọ́mọ lókè òkun màmá onídìróró yìí. Ìgbà tá a bá dé pàdé yìí ni òróró yìí máa yí ẹ àwọn abiyamọ nìkan ló nìyẹn. Ẹ tẹ́wọ́ sí mi sà. Lórúkọ Jésù ó máa rà ànúgbà. Ó ṣeé ṣe kí n pin Wednesday. Bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kí n pin ọjọ́ Wednesday. Ó mo rà ànú sí ayé ẹ ó máa rà ànúgbà. Wà á rógolo. In the name of Jesus. Wà á dẹ̀ ṣe bí ọba. Jésù Olúwa wa. Bá ń kó àkáǹtì nọmba sílẹ̀. 3032670285 Mustapha Solomon Moses Oni ló máa gbé jáde ní First Bank lórúkọ Jésù ó máa rà ànúgbà. Wà á dẹ̀ ṣe bí ọba. Gbogbo ọlọ́jọ́ bí òní oní wedding anniversary mo gbàdúrà fún yín lọ rà ànúgbà lórúkọ Jésù. Ọjọ́ ìgbéyàwó rẹ àti àyájọ́ ìgbéyàwó rẹ lórúkọ Jésù kò ní gbàbọ̀dé fún
6: yín.
5: Ilé ò ní dàrú. Àánú pọ̀ nù ayé yóò pọ̀ nígbèyàwó rẹ̀. Wà á dẹ̀ ṣe bí ọba. Happy birthday and happy wedding anniversary lórúkọ Jésù lọ́rọ̀ ànúgbà. In the name of Jesus. Àwọn celebrant wà ń bí àwọn méjì ni Michael Babatunde àti Patrician Ose. Ẹni tó bá mọ̀ wọ́n ẹ bá mi kí wọn pé bàbá ṣe bí ọba kí wọn pé happy birthday lórúkọ Jésù ẹ máa rí ànúgbà. Ẹ̀mí rẹ̀ á gùn. In the name of Jesus. Mo bless àpẹẹrẹ bàbá àti òróró tó máa fi àánú ẹ̀tà rẹ̀ lónìí. Ní òní ọjọ́ Monday bó gbàdúrà òróró ọlọ́run àti àánú rẹ̀ ojúrere kó sọ̀kalẹ̀ fún olórúkọ
6: yìí.
5: Gbogbo bí ọba ń lọ ó ra ànúgbà. Wàdẹ́ mẹ́rin wálé. Jésù Olúwa wa. Gbogbo ẹ̀yin ọmọ iléèwé tẹ fẹ́ wọlé ẹgbẹ́ ọwọ́ sí orí yín bá. Mọ́mì ọmọ yín tí ò sí bí ẹgbẹ́ ọwọ́ yín sórí nítorí ọmọ yẹn. Olúwa ọrùn wa yé. Mo béèrè fún ààbò fún àwọn ọmọ tí wọ́n fẹ́ wọlé. Gbogbo ẹ̀yin ọmọ iléèwé tí ẹsẹ̀ ṣẹ̀ ń wọlé. Mo gbàdúrà fún yín ní orúkọ Jésù kó fún ọ. Tó ẹkún fún ìmọ̀. Ẹkún fún òye. Bí Olúwa kò ṣu yín níyà. Àbọ̀ náà kò dájú. Ẹ wọlé ayọ̀. Ẹ ó dẹ̀ sàṣ àṣeyọrí. Ọ̀rọ̀ yín máa já sọ́pẹ́. Ẹ máa tayọ. Ẹ̀mí títa ẹ kó balẹ̀ yín. Jésù Olúwa wa kojú sẹ́nìkan.

0: 105 FM. Where excitement is a song away.
1: We've got the city on lockdown.
2: Got my own city that I hold down.
1: We are Splash 105.5.
3: Don't dare touch that dial. It's Splash 105.5 FM, your integrity station.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
5: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
4: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aró yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
7: Mami! Mami! Iṣẹ́ yẹn ti bọ́ sí o.
8: O káre ọmọ dáadáa.
7: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wà ọ́ bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
8: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
7: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o, mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹn ni?
9: Kódà ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀, a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 02-09-461-3333.
9: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.

0: Hello, Mrs. Martin.
1: Oh, Mrs. Johnson.
0: Julia's body temperature is high and is complaining about headaches and body aches.
1: Not to worry. Get Brustin N Suspension.
0: Okay, ma.
2: Brustin N Suspension for children is a sweet-tasting brand of ibuprofen which provides relief against toothache, pains, and fever in children after 30 minutes.
0: Hello, ma. Oh, Junior, stop that.
1: Is everything okay?
0: Yes, ma. Junior is fine now. Junior!
2: Brustin N Suspension for children. Always stick to product after meal. If symptoms persist after 2 days, consult your doctor. A quality product from Rambaxi, a Sun Pharma company.
3: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀? Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ́ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣídì èdú kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

ìdéke irú iye bẹ́ẹ̀ ní ẹgbẹ̀rún mẹ́ta náírà ni èèyàn fẹ́ máa gbé nílẹ̀ Amẹ́ríkà lóòjọ́. Ó ní ó túmọ̀ sí wípé orílẹ̀-èdè fẹ́ wọnú iṣẹ́ àti ìyàlọ́nu. Bákan náà ló ń mú ọ̀rọ̀ kan náà wá tó dàbí ìbéèrè pé sí jẹ́ o, ìpè ése ńbo ni wọ́n ti rí ìgbéléwọ̀n èyí tí wọ́n ń sọ nípa ibi ìṣẹ́ gbẹ́mù wọ́n dé láwọn orílẹ̀-èdè kan létí orílẹ̀-èdè Nàìjíríà sì jẹ́ ọ̀kan lára wọn. Kí ló dé tó jẹ́ pé ìgbéléwọ̀n báńkì àgbáyé náà la fẹ́ máa fi ṣe ìgbéléwọ̀n tójú wá rí bá a ti rí gangan nílẹ̀ wa? Ọ̀tọ̀ọ̀tọ̀ lórí kí wọ́n máa fojú tọ̀hún wo tìhín, ojú tìhín ò sì jọ tọ̀hún. Mẹ̀kúnù ọlọ́run lẹ Nàìjíríà tó bá mọ tí ń ṣe, tí ó sì jẹ́ ọmọlúàbí tààrà. Ẹgbẹ̀rún mẹ́ta náírà tó ná lóòjọ́ o, ó tó fi ṣayé rẹ̀. Ṣé bí àìlówó lọ́wọ́ ni ìbí ò wá ni wá? Bá a bá lówó lọ́wọ́ tán gbogbo mọ̀lẹ́bí ẹni ní mọ̀lẹ́ ẹni. Owó kékeré tá a sì ríhun náà kúkú tó náà, owó púpọ̀ ló tó ṣe èèyàn. Wọ́n tún lójú ọjà yákọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ìwé ìròyìn Daily Post. Òun náà ló gbé tì fún tẹ̀dọ̀ ìròyìn tẹ́ gbọ́.

0: fún mi ní láàjì ìgò.
1: Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ̀ mọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
3: Bọ́mọ nìyẹn bá dájú ayẹyẹ tó lógo sọ́nà gbọ̀ngàn ọlọ́lá níbi ìgbàlejò Solam Event Hall. Ìjálàjà gbọ̀ngàn ayẹyẹ tí ò sẹ́lẹ́gbẹ́ irú ẹ̀ lẹ̀ yìí, èèyàn bí ẹgbẹ̀rún kan ní òjòkó nínú gbọ̀ngàn tó yáàyè tọ́yẹ inú ẹ̀ ń gbáyé. Ẹ tún lè búùkù half all. Gbogbo fàájì lẹ́mọ wo inú móhùnmáwòrán pẹ̀lú free wifi, icing room mú wà tẹ́ lè ṣe nǹkan mímu lọ́jọ́ sí ice block ń bẹ fún títà. Ààyè lọ ṣalalu láti ta tẹ́ǹtì ìgbàlódé tẹ́ bá lérò tó wà yàmì. Àwọn elétò àbò dúró ṣẹpẹṣẹpẹ CCTV ààyè gbọ́kọ̀sí tó tẹ́rẹ. Àwọn apáta pètè ẹ̀rọ amúnáwá dúró kori. Gbogbo ohun tẹ́ fẹ́ lójú kan ló wà. Tura tún ní Best Rock Universal Enterprises níbi tẹ́ ti lè máa sọ̀nà owó yín. Àti Glam by Miss K tẹ́ ti lè kàtíkè wékèlè lọ́jọ́ ayẹyẹ. Solam Event Center ẹ ti ẹ̀ débẹ̀ wò náà kẹsẹ̀ rí ọ̀rọ̀ Annex 2 Block 7 Aláàfin Avenue Olúyọ̀lé Estate Extension Ìbàdàn 0803-807-4093. Solam Event Center ó kọjá bẹ́ẹ̀.
4: Kí ni gan-an ni wọ́n ṣe tìmùtìmù fún? Ṣé fún àwọn ìpè ìjíròrò lórí fóònù láàrin òru tàbí ká sùn lálàáfíà? Ṣé fún pípa àdéhùn òwò pàtàkì dé tàbí fún pípa ojú dé kó oorun gbé ẹ lọ yèè? Ṣé fún ìwọ́jàmọ́ra pẹ̀lú ìrọ̀rí? Ìwọ náà ló ṣèdájọ́ ọ̀rọ̀ ní Royal Foam. A ti ṣe tìmùtìmù tó lè ṣe ohun gbogbo nítorí pé a wà láti jẹ́ kí ìgbé ayé rọrùn fún ọ. Royal Foam. Ìmọ̀lára ojúlówó ìgbádùn láti ọdún 1980.

0: Beni akinyi oipi eka abokpa dasi koni si omolu abim. Mm-hmm. Iko ni adani akoko ni obe, iko ni akoko re tongbo nsategon lati nwa afifofon bala o. Adugbo felele ni lwe badon no ni ati nko si yon. Eye lulu fe wani ati elu jara ni agbaye, agbyo shiba kare fun yin, eyi se mbo alori radio tabi ero ilewo yin. Agbyo shiba kare fe yon no. Jaya Abdrauf, Adupe Oima Foje Peter, Johnson Dinobogun Sheyiton, Akiyemi Surajudin, Adupe Ni Owoyin, King Akim Omoth Chegaban, Aroni Yaya, Adupe Lowo Oyin, Tunyin Igbinola,
1: Cottrell,
0: Asopole Kanna, Adupe Lowo Eyin Lolufe Wa O. Ayuade Olayinka, Adupe Pupo Ju Lowo Oyin, Ayinla Pabio, Adupe Ni Owoyin O. Awon Eyan Po Ni Apa Bisi Awaye, Prof Oluwapelumi Adupe ni owo teyin na e ma bo ase ni mewa mewa tope ajadi top man e ku ojo meji jo meta o salafi an gbogbo ile wa oya e je ka lo taratara o se gbolohun kan ile to bota lati enu enikan o to je oga agba eyin oni eka ton si oro to ni nse pelu egboke gbodo oko ojo ofurufu ni le ise ile itohun na nkero gbaju ofurufu e to nperere alafia nigba ti Allen Oyema eni to tesiwaju ninu oro re wipe eka to disi oro to ni nse pelu egboke gbodo oko ojo ofurufu lawujo wa ni orilede Nigeria ti aba ni aka ni eni eje ta irin arun o ni eje mo pe ale se eleyi to ni oko ofurufu ti won fi nko awon eniyan kuro orilede Nigeria wole si orilede Nigeria won to be marun le ni adota o oni sugbon sa marun le ni adota ti an so nipa re ye oni okoko o eleyi to won fun ata ijoba papo orilede Nigeria loji ni wipe oye ki won so na wo ki won gbe na wo ki won le ma si gbogbo e ni ato eleyi to moyan lori akoko elo lo ye ka won ero ti omo woko ojo ofurufu ki won ma san o leyin won le se ni ilana gbogba ori sugbon kaka be yo gbenu oke nbi kan yo se pere die nbo mi yo gbenu oke herimo lapa bo mi oni gbogbo eleyi o ye ki owo atunse o kokan eka to ri si gboke gbodo oko ojo ofurufu ni orilede Nigeria nenu gbolohun Ellen Oyema en to tesiwaju ninu oro re lasiko to njiroro nebe ikora jopo ile to je ogbon ru e ti won tin se ipade yi to gboro fun isodotun eka to ri si gboke gbodo oko ojo ofurufu lawujo wa ipele ko ni eto on ti waye o be oro ti won yanan nana ni wipe e tesiwaju ati imolowura alotojo isodotun eka to ri si gboke gbodo oko ojo ofurufu lawujo wa lati wa ri wipe o lo nipe ki npe ke pelu awon ilana isodotun ijoba apapo orilede Nigeria fun idagbasoke eleyi to se be to lakawe nigba ti o te waju nu oro re oni bi idagbasoke ti o lakawe un to ba ri aye to si rese wale ni orilede Nigeria e je mo pe o ye ko kan eka e to si gboke gbodo oko ojo ofurufu lawujo wa ni orilede Nigeria koda agbenuso fun ajo ti AON ati alaga fun oro to ni se pelu ile ise eto n kawon ero wole jade ni orilede Nigeria eyen ojogbon obiora okonko nigba ti awon se alaye oni be ni baba ni awo wa ntoto e ka gboke gbodo oko ojo ofurufu ni orilede Nigeria oni lu awon ilana isodotun re oni lu awon ilana lameto re o si ni lu awon ipele kan tan pe ni ipele otun nigba ti o wa pari oro re oni bi aba ni ka wo e ri pe ajo eleyi to n se ko kari awon popako ofurufu gbogbo ni orilede Nigeria oni ani pe nija nje kini pe nija won oni owo ni kudi na ni owo to ni be won ba ti si nle e ma da moran kankan leyin hun o o leyin se mu la kankan o le keji be e wa ri gbogbo awo ti e gbe oko ofurufu kale pe ya e ma fi gbero le ma fi gbero bo oni baba ni paro fun yin aro ko ofurufu ni o a n lo ko le tojo ni o oni gbigbese la won gba awon ya owo ni lati le daju pe awon na se be awon da si dagbasoke eka igboke gbodo oko ojo ofurufu lawujo wa nipari oro konko onise ere se wa ri baba ni ka so wa awon ero na so ti won sugbo sa o e to le so nbe na ni pe epe ni ja nbe waju orilede Nigeria sugbo won na wo gbogbo lori tabile lati se awon atunse to ba to lati akata won sugbo ye ki joba apapo orilede Nigeria ko na ki won ori si oro to ni se o pelu igboke gbodo oko ojo ofurufu lawujo wa ki won tona wo ki won si mu awon atunse to ba ye ba e ka na iwe iroyin the nation lo je ka ri gbo eyin na le na wo gan ki e ka so we waju o
1: oda olu dj dupo lati soju ekun ti arin gungun oyo labi asi egbe oselu allied people's movement tamosi apm Ambassador Olufemi Ajadi Oguntoyinbo won ni na lo ti fi emi more han o ti gbogbo awon to je adari adari nu egbe oselu na awon ekan pataki o dupe ribiribi lowo awon obirin ati gbogbo awon adari a to je olori odo ati olori awon obirin nu egbe oselu awon ni toro ti bo ekun na fun akitiyan aduro ti ati atileyin nigba to si nro awon ti inu nbi ninu egbe yi ipe edakun eja pari ija koda eja pari awo eto idibo to nbo lodun 2027 yi o ti detan eje kabara wa se ka le joyanju on gbogbo ka le gba agbegbe oroke ajadi ni pe ipe na lasiko eti o se irin ajo abewo ni eseun lo si odo awon ekan pataki nu egbe na eleyi ti o si mu koworin tohun ti ani ti se alaga ti ijoba ibile Ogoluwa ati ti ijoba ibile Surulere ni ilu Ogbomoso ko to di pon te waju lo si ekun ele to je ti Oyo gangan ani to ni igba ti won de nu ogba ti ijoba ibile ti Surulere ajade gbe osuba kare lai patapata porongodo fun alaga ijoba ibile mejeji ohun oni be na lo tu dupe o lọwọ àwọn adarí ẹgbẹ tó òṣèlú ọhún ó dúpẹ ribiribi lọwọ gbogbo àwọn tó kù tí wọn jọ ń díje dupò lábẹ àsíá ẹgbẹ òṣèlú yìí àti gbogbo àwọn tó jẹ alátìlẹyìn fún títẹwọgbà tí wọn gba àwọn báyìí náà ló tún dúpẹ ribiribi lọwọ ẹni tí í ṣe adarí àgbà káfàtà honorable sikiru oyedele sanda fún ìmúlọkàn ṣinṣin àti gbígbé ẹgbẹ náà rò lérí láì pàlàǹtẹ̀tẹ̀ rẹ̀ tó fọwọ́ di mú ṣinṣin ní pàtàkì pátákì ẹ̀wẹ̀ wọn ni òun náà ló wáá rọ àwọn ọmọ ẹgbẹ́ èyí tó jẹ́ pé wọ́n ní ìkùnsínú kan àbómiín pẹ̀lú gbogbo bí nǹkan ṣe ń lọ nínú ẹgbẹ́ náà pé ẹjẹ́ gbẹ̀yìn òtì náà ẹ dákun ẹjẹ́ ká jọ ṣiṣẹ́ papọ̀ kí igi ó fọwọ́ mú igi kó digbó ìtàkùn kó fọwọ́ mú tì kó dọ̀dọ̀ àṣé òun àtọ̀ kí wọ́n fọwọ́ múra wọn níkùn kọ́dọ̀mọ tuntun pàápàá fún ẹgbẹ́ wa ni nígbà tí ń sọ̀rọ̀ níbi àpéjọ náà wọn ni sanda fúnra rẹ̀ gangan ló ṣàpèjúwe ìtúyáyá àti ìtúyáàyà gbogbo àwọn ènìyàn tí ń bẹ ní agbègbè náà o gẹ́gẹ́ bí eléyìí tó jẹ́ kóríyá wípé tọ́ èyí gan ti fi hàn wípé lẹ́sẹ̀ kùkú adúró orí korì sí ní pẹ̀lú wọn ni náà ló tún wá ń pè tó sì mú ni rántí ó ní ẹyẹ wo àpéjọpọ̀ gbogbo wa yìí àti ìgbìyànjú gbogbo ni ìjọba ìbílẹ̀ tí Ogoluwa àti ti ìjọba ìbílẹ̀ Surulere nígbà tí ètò ìdìbò tọdún 2023 náà ṣẹbi bí nǹkan náà ṣe rí ngbà náà rèé ẹ ò yẹ ẹ ò sì gbọ ẹ tún dúró náà ni a dúpẹ ribiribi o wọn ni ó wá pe àwọn tó jẹ kan pàtàkì níjà ìpẹtọ 2027 ló tún ń débọ yìí o bẹ́ẹ̀ ti ṣe níjọ́ kínní àná ẹ̀dẹ́kùn ẹ̀jẹ̀ ká tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i ó wá ń rọ gbogbo àwọn tó jẹ́ adarí ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ní ń rọ gbogbo àwọn ní pàtàkì tó yẹ dórí àwọn alága ìjọba ìbílẹ̀ méjèèjì ọ̀hún ìpẹ́ ẹ̀dẹ́kùn gbogbo bí dúkú àti èdè kò yé èdè tó bá wà ẹ̀jẹ̀ ká yanjú rẹ̀ láàrin ẹgbẹ́ wọn ní lára àwọn èèyàn pàtàkì tí wọ́n tún mẹ́ńbẹ̀ tí wọ́n sọ̀rọ̀ náà láti rí alága ìjọba ìbílẹ̀ Ogoluwa honorable Oluwaseun Adesoye Ojo àti olùdíje dupò lábẹ́ ti ilé-ìgbìmọ̀ asòfin tọ̀hún honorable Ogundare Abidin Adeoye àti ẹni tí í ṣe olùdíje dupò ní ilé-ìgbìmọ̀ asojúṣòfin kejì ilẹ̀ Nàìjíríà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APM honorable Ojo Sunday Makanju Ọlá mo fẹ́ràn orúkọ yẹn pọ̀ lẹ́ni tí gbogbo ènìyàn mọ̀ sí Mr. Project wọ́n ni gbogbo náà ni wọ́n ní wọ́n fi ẹ̀mí wọn hàn ni wọ́n fi ìfọkànsí hàn àti ìnígbàgbọ́ nínú àwọn àfojúsùn ti ẹgbẹ́ náà tí wọ́n ti ní tí ó sì wà ní àgbékalẹ̀ wọ́n wá ṣe ìtẹnumọ́ fún pé ẹjọ́ bí nǹkan ṣe ń lọ yìí ẹja parí àwọ̀ bí nǹkan ṣe ń lọ yìí ẹja fìmọ̀ṣọ̀kan bóhun gbogbo ti ń lọ yìí ẹ má jẹ́ àyàn nìkan pọ̀ sìn ká má ṣe fìgbọ́ kan bọ̀ kán nú ká ìrẹ́ ẹni jẹ́ má sì ṣe wà pẹ̀lú Makanju Ọlá lẹni tó ń bù ṣí ọ̀rọ̀ wipe akitiyan gbogbo ohun na lo tin lo labenu lati ri pe gbogbo awon bi ikunsinu nbeun won o yanju gbogbo re ti ohun gbogbo si leto won ni kan iko ohun ewe ti o je pe won o jo ko worin leyin igba na ni won gbera pa o di lu oyo nigba won debe won de awon ekun gbogbo to je ti won ma soju nile igba asofin agba ile wa afijio atiba ila orun oyo ati iwo orun oyo gbogbo awon ijoba ibile won ni won de o nibi ti ajadi to ti pade eni ti se ekan pataki ninu egbe oselu to si je senator ri yun ni ailegbimo asofin agba ile nigeria senator monsurat olajumo kesumonu be na no tun salabapade oloye sunday ogunlade na no tun salabapade honorable gbenga joseph oyekola won salabapade barrister temi lolu nurdin seun asamu ati awon eyan pataki pataki se mama sumonu ewe lo gbe osuba kare lai fun ajadi o fun abewo seun adupe to se ni won ni o wa fi ikominu okan re han lori awon opopona to je ti joba tin be lagbegbe ohun bi won ti se baje to won ti da yo olopon odin ti oko gbogbo ti o mo sora fun kan ma ba re lu kan to ba jura won lo oloye sunday ogunlade ewe won na wa ro gbogbo awon ti o mo dibo pata o pe e lo re gba card dibo yin alalope o kete ti ajo leto idibo le nigeria inec to ba ti bere eto lati ma fuka luku ni card re to n ta lekun re wipe se ri pataki odun 2027 yi o na ni ki gbogbo wa ka jo fowo si ka jo tarabo sanda bakan na tun dupe pupo lowo gbogbo eniyan fun atileyin won leyi to si n soro wipe ka ma tanra wa je ituyaya yi o je n to yani lenu pupo o koja afenuso o koja won aleroyin won lo wa se itenumo o wipe se ri abewo irin ajo ti ajadi to se wa lasiko yi o kan wa se e seun adupe ni o abewo kakini pe e seun adupe lasan ni o eyi si re yo ni ise kan pataki ti o ma se ise na ni lati mu isokan ko wa laarin gbogbo omo egbe patapata porongodo ati pe ni pataki julo ki o le femi imore re han saaju ki ipolongo san ko to bere ni rabaji gan ti fun tedo royin de ti n gbo royin
2: just one pure roll and better bottle start. All the hot shots, the sweet goals. Ball with a scatter dada and make mind court. To the tiki taka and sangalo. The kind ball where we define.
3: Yes, sir. It does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League, live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV stream. GoTV. Love it.
4: Winner, Victor!
5: Which one you don't win again?
4: Baba! Now bet where rewards
5: Bonus points, loyalty offers, VIP perks. At the collect points, they convert them to cash. Hey! Ole me!
4: Ah! Ole you!
5: I beg, show me!
6: Enjoy Betway Rewards. Play, end points, and win big.
2: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
7: Babe, why are you frowning for me now?
8: Mama, make noodles for me.
7: Hey, this woman. Okay, how do you want it?
8: I want it as it is hot. Let it burst my brain.
7: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
9: Leave it to Golden Penny, because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
10: Ite meji omi orobo lemoni, sibi eduko ati iyo.
11: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
10: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
11: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
2: One whistle and it's on. Stunning goals, last minute drama, dazzling skill, all your favorite teams, leagues, and stars.
12: The biggest nights, all the Premier League games and more on SuperSport. It's on. This is the world's best football destination. Reconnect today or get the DStv decoder offer of 15,000 naira, which includes subscription and free DStv stream.
13: No!

0: Benny, I can you be a cab of Pada, second in Siamalua, be? So, for said, or you should bear, won't say, so I watch you. A lot of fair, I do pala war, you or swam J or Lower Lee Femi, I do by Johnson, the noble Gushay, so Jimota Vic, I do pen your war, you. Oloye Olusegun Ayan Kola Adupe o Esegun Afa Abanise Adeboda Yusuf Ola Dimeji Adupe lowo yin Adeboje o Eseun Seun Imafoje Peter Adekunle Kabiru Munda Shiro Atanwa Adupe ni owo teyin na e ma bo wa se ni mewa mewa eni kokan tori pe ti fute doro yin o se be o ki be o tun dun be ni o de je ka wa lo sori oro kan o tun je ka re gbo wipe ne pari pari atopin enkan won ni ejo mo pe ajele to nse ko kari eto idibo wa ni orilede Nigeria o ti se akojade awon oruko olu DJ sele igbomo ti asofin agba ni orilede Nigeria eyin o fe eto idibo gbogbo ti o waye ni odun egbe odun oko le meje odun 2027 nigba ti o tesowo iwaju ninu atotonu re won ni bi abanika ka ni meni meji meta awon ijoko eleyi to sengere ton reti awon ti o ma joko be ni le igbomo asofin agba ile wa o bi abanika ka wa ni adofa ayeyokun osoku nbe o ni eja mo pe bujoko ti an so nipa re ye egbe oselu ko abo mi to ba ti ni anfani ati kopa o ninu eto edibo gbogbo ti o waye iyen ni odun to nbo o ni o ma ni anfani lati takoto oruko sowo o na ti gba oruko jo be ni awon ti se akosile re nesisentele nigba ti o tesiwaju ninu atotonu re o ni bi a ko ba ni gbagbe o a di joran ti ni bi pe bi abanika wo wa ni oto awon ipile bi meji lo je pe gomina ti nbe nbe won ti yan won sibe saju eto idibo gbogbo odun to nbo o ni sugbo sa gomina eni eji o ni meji kan na nbe o to je pe oni sa ile keji o la won ara mo je lo be lo be lodun egbe wodun oko o le meje o ni se wari awon agba oselu kan nbe awon agba friyoyo o la won eleye awon kan na nbe o to je pe won ti sofin ri ni orilede Nigeria awon kan na tun nbe awon egbe oselu tutun o la won eleye na wa nbe o ni eleye to si je pe kaluku won na ni a ti takoto oruko awon ti o ma DJ loruko egbe ko wa won lo sile igbimo asofin agba ile Nigeria lati sengere si kale kewa ile igbimo asofin agba ile ye sugboda awon egbe oselu to foko le baba legba o won ni egbe oselu ti ADC NDC won ni awon makuna nti won lati to awon oruko ohun ki won o si ko lesese ki won wa gbe lo sori tabile ajole yi ton se kokare eto idibo wa ni Nigeria nigba ti won tesi waju won ni egbe oselu meji ta daruko yun egbe oselu alatako ni won won ni se ri bi e ba mu akoko na Nigerian Democratic Congress NDC ekeje African Democratic Congress won ni mejeji ta so nipa re yun te ba ti mu African Democratic Congress se ri Democratic yen gan Congress tele won ni ADC oje mejeji NDC ADC a mejeji won ni okuna lati ko oruko sile nje oruko wo ta ni nbo ni legbe ma sofin agba ta lo lo sile legbe ma soju sofin loruko won won ni babu won oko oruko enikan kan so wo oda Olorun gba wa nbe e je lo sakata ti egbe oselu ti All Progressives Congress APC won ni eyun ti e order duro be ni o si yato nitori pe gbogbo awon to ndije lo sile igbimo asofin agba ile igbimo asoju sofin won la won ti ko gbogbo oruko o si ti de akata ajo eleto idibo eyun ti e o duro tan baun e je nbo lo ro to de duro won te waju nu atotonu won won ni se ri abanika wo wa awon egbe oselu mi na kaluku won na won ko awon ti o ma dije loko egbe won sakata ajo eleto idibo sugbon sa egbe oselu ti ADC NDC won ni won se be won kuna lati fi oruko sowo tete de asiko yi eyin na wa le nawo gan PDP wa nbe yo won ko gbogbo ejade NNPP o na wa nbe ADC re APM na wa legbe re eyin na le wo keleka si owo wa baba legbe ni nja mo sare lelele ba ko lo mo ja sori mo
1: Indio. Indio. That's a good lot. Oh, that too. Lot of them. We're in the nation. Look, we're in Jade, Nibiti, on the Lagos Waste Management Authority, Tamosi Loma. And in what you can do, you can do it. ẹni kẹni àbẹ́yàn kẹyàn tí wọ́n bá rí tí bá ń ra ọjà látọ̀dọ̀ àwọn tí ń tà á láwọn òpópónà eléyìí tí wọn ò ní àṣẹ àbí tó jẹ́ pé lọ́nà àìbófinmu ni wọ́n gbé ń tajà láwọn ọbẹ̀ wọn ni irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ gbígbé ni wọn ò máa gbé wọn o gbígbé lọ sí ilé ẹjọ́ sì ni pẹ̀lú kì í ṣe gbígbé apá ìyáká nìkan tó wọn ni àtẹ̀jáde ọ̀rọ̀ náà ló bóde ló lọ ní ìbámu pẹ̀lú abala òfin kọkànléláàádọ́jọ àti àtẹ̀lé rẹ̀ tí ó jẹ́ ti abala òfin eléyìí tí ó de ìdáàbòbò àti ìṣàkóso àyíká ẹni ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó Lagos State Environmental Management and Protection Law tọdún 2017 tó wọn ni ẹni tí ṣe adarí alákòóso ti àjọ ọ̀hún yún ọ̀mọ̀wé múìwá gbadé gẹ̀ṣin ló sọ̀rọ̀ náà di mímọ̀ láti ọ́fíìsì rẹ̀ ó sọ̀rọ̀ ó ní àwọn ìlànà fọ̀páwọ̀ gbogbo eléyìí tí wọ́n gbé kalẹ̀ ọ̀hún òun náà ni láti túbọ̀ rí i dájú wípé gbogbo à ń tajà lọ́nà kò bófin mu láwọn ààyè kan ká máa wá da pàǹtílẹ̀ láti àhín sí àtọ̀hún gbogbo nǹkan wọ̀nyí àbí ká máa fi ọkọ̀ àbí ká máa fi ọjà tá à ń tà máa fi dí òpópónà gbogbo nítorí ó ti bú ìpínlẹ̀ Èkó yóò máa dohun tí ó máa ro wa pé gbadé gẹ̀ṣin ló ṣe lálàyé wípé tọ̀ kò ní sí àyè wípé àwọn tí wá ń tajà yìí nìkan náà ni a ó máa bá wí nìkan ní tá a máa fòfin de o ó tún dọwọ́ àwọn tí wọ́n ń rajà lọ́wọ́ ọrú àwọn èèyàn bẹ́ẹ̀ torí pé rírà yẹn gangan ni ìjẹ́kóríyá fáwọn tí ń ta olè ọjà bí ẹni tó gbépo lájà ọjà bí eléyìí tọ́ba sọ kalẹ̀ òun gan lójú ó dìrọ̀rùn fún un ẹnikẹ́ni tá a bá wá gbé pẹ̀lú òfin tí ń bẹ́ ń kalẹ̀ yóò máa fi mú kọ àta òfin gbadé gẹ̀ṣin sọ̀rọ̀ wípé títajà ní òpópónà lánà tí ò bófin mu àti dídá àwọn ọjà àtọwọ́dá sílẹ̀ léyìí tí ìjọba ò mọ̀ ń pa rẹ̀ tí ò sì sí àṣẹ pé kí wọ́n máa tajà láwọn àyè kan ńbẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí máa ń mú kí pàǹtí ó kàn máa wà káàkiri ni ẹ wá rí wípé bójò bá ń rọ̀ lásìkò yí àwọn ojúṣan omi yóò kún fún gbogbo kìkìdá pàǹtí lópópónà wa gbogbo náà yóò kún fún kìkìdá pàǹtí àwọn ààyè gbogbo táwọn èèyàn ń lò sí pátápátá yóò kún fún kìkìdá pàǹtí gbogbo irú àwọn pàǹtí lọ́tún pàǹtí lọ́sì wọ̀nyí wọn náà ní ń fa làbárí ẹjọ́ wẹrẹwẹ nígbà tí àwọn ojúṣan omi bá kún fún odindi pàǹtí tán tí pàǹtí bá wá délẹ̀ tán yóò a máa di pàǹtí pàǹtí ara ti òun òpópónà gbogbo ti ọkọ̀ wa di gbémúlémú bẹ́ẹ̀ náà ni ó dá wàhálà sílẹ̀ fún ìlera àwọn ènìyàn ọ̀gá àgbà tí ó jẹ́ ti àjọ òun náà ti lọ́mà ló sọ di mímọ̀ wípé àwọn ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ míì tí wọ́n wà lábẹ́ àwọn tí wọ́n máa ń lọ rè é kó pàǹtí láwọn àdúgbò sí àdúgbò agbègbè sí agbègbè tó àwọn ààyè gbogbo tí wọ́n ti máa ń kó pàǹtí tí wọ́n máa ti lọ ń palẹ̀ mọ́ rẹ̀ náà ni wọ́n máa lò sí o wá sọ̀rọ̀ ó ní iṣẹ́ wá rí i àwọn ó tún wá mójútó àwọn ààyè kan tí wọ́n ní ó la tán lẹ̀ báyìí tó ní ṣe pẹ̀lú kíkó pàǹtí láwọn ibì kan pípalẹ̀ mọ́ àwọn ẹ̀gbin lóríṣiríṣi wọ́n ní gbogbo rẹ̀ náà ni àwọn ó ṣiṣẹ́ tọ̀ kí ó lè bá a di dídí bóyá àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ni ò tó àsìkò náà tó wà yìí tí wọ́n máa di títò ààrẹ tinubu ẹ̀wẹ̀ wọ́n ní òun náà ló ti ké sí àwọn orílẹ̀-èdè kan láwọn orílẹ̀-èdè tí wọ́n jẹun kánú lágbàáyé tí ó jẹ́ pé ibẹ̀ láti rí brazil china egypt ethiopia india indonesia iran russia saudi arabia south africa àti united arab emirates ó wípé tọ́ àsìkò tó wà yìí kájọba ara wa ṣiṣẹ́ papọ̀ àsìkò tó fún àwọn orílẹ̀-èdè tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dàgbà sókè bọ̀ kí ó lè jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ ti amáyédẹrùn tó nímọ̀ ẹ̀rọ ìgbàlódé ti sẹ́yìn àjọ máa ṣiṣẹ́ papọ̀ àwọn àjẹbí àtinúdá ẹni intellectual property gbogbo rẹ̀ náà ló ṣe pàtàkì kéèyàn ó ní gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ṣíṣe ẹ̀dá àwọn ìpìlẹ̀ ìmọ̀ tara ẹni àti gbígbé àwọn nǹkan kan ṣe kò kàn gbọ́dọ̀ máa jẹ́ pé gbogbo ìgbà ṣá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àákànṣá máa gbà á máa gbà gbogbo tó bá ṣe náà lá máa gbà gbogbo tó bá ṣe náà lá máa wórúkọ fún èyí ṣe táwa náà lè ṣe tiwa ká wa orúkọ fún un torí ẹ̀ náà lọ̀rọ̀ náà fi dọ̀rọ̀ àgbà tí ó kẹ́hùn sọ̀rọ̀ ìgbà wo ni ò ní padà wá kẹtàn sáré wọn ni àwọn orílẹ̀-èdè tó ń dìde bọ̀ wọ̀nyí a ní láti dìde ká dìde gìrì ká sì jí gìrì náà ni ká ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè tí ó jẹ́ pé wọ́n ti ṣíwájú wa kí ohun gbogbo kó lè bá a dìrọ̀rùn fún wa o bó tilẹ̀ jẹ́ pé igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà kashim shettima òun náà ní ń gbẹnu ààrẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ náà sì ń ti ipasẹ ti office igbakeji are gan bode ni o na lo ti so di mimo o pe awon odo wa na asiko to wa yi ta ma samulo won tori pe orilede Nigeria ji orilede to kun fun opolopo odo won tin ri awon kankan gbese ona ola tugbo bo fi jawe sobi ti orilede to n gbogbo nire nire be ti o ti fi sun wa bo iloro to jade latodo are ti igbakeji re gbenu re so iwe iroyin the nation lo gbe iroyin na jade o
0: oda je ka lo taratara o sodo asofin
1: lo taratara bi ka mo rele
0: o le lo le e ti amu wa nkan
1: oda ngba na o
0: ngba pada gbe da ma tu nyale
1: o le le o do je ri ni
0: e bo nla ni won se se mu wa bye bye bye
1: bye
0: e nigba to yanju oro e bi ni beyan o le le yo ba e gbe wole obe gbe wole ara je ka lo so ni tabili erin to je asofin to nsoju ekun ibo arin gbogun oyo nile igbimo ti asofin agba ile wa o bakan na erin to tun je egba keje alaga fawon igbimo ti le igbimo asofin agba ile ye e ti won se agbekale pe ko ma ri si oro to ni se pelu oro ile ise olopa lawujo wa gege bi asofin eleyi to duro to e tori egu a nbe julo lawujo wa lorilede ye eyin omo we yinus abiodun akitude na lo je pe won ti kogoja ise akose awon riri na itasan orun ti a mo se na ti sola won ni ewo won ta kaaka kiri eni eji eta erin gbogbo opo popona pata e to wa ni ekun ibo e pata ni gbogbo oyo nu won ni eje mo ye pe ina wa nbe bayi o onta ya ni yo ta ba wa ka ni eni eji eta won ni eje mo pe o to egberun meta ni ye bayi ti a sese pari ise lori e ni aranun fun afani awon araalu nigba ti won teso iwaju won ni akoko bi abanika to ni eni eji eta na eje ka lo arin gbogbo oyo awon ise akose idagbasoke re afojusun egberun mejila ni o won ni bi abanika ko egberun meta on ka fi ko egberun mesa tin be nle tele o di egberun mejila be ni gbogbo ekun ibo won to je meji din ni ogofa o na ni owo ise akose ohun o o de be nisin bo soro ekun ibo arin gbogbo oyo nigbati eje ka ri gbo pe abala akoko ise akose ohun eje mo pe tasan ina e ta mo si sola ohun won ni ogun ototo na lolo si opopona kokan kokan awon ekun ibo wards nu oje meji din ni ogofa won ni be abawa ni ka to lo awon agbegbe awon ilu nbe nbe awon oja nbe nbe awon opopona o wa nbe awon ibudo josin o wa nbe awon ibudo ta tin pade ni gbangba won leyun na o se be o tun wa ni be won ni abala ikejiun o na lo wa ni se pelu ilana afikun ina sola elegberun meta oto to si je pe ni bayi o ti kese jari jake jado ijoba ibile mokanla e to sengere si arin gbogbo oyo nigba won te waju won ni arin gbogbo ekun ibo oyo ta so nipa re yiun ijoba ibile mokanla o na ni nbe nbe won ni bi abuwa ni ka wo abala ikeji ipele keji nu fun ipese na ti sola won leyun oje adojo iyen 150 solar lights won leyun na won ri lo sawon ile ise olopa lelekun jekun arin gbogbo ekun ibo fun ti oyo won ni bi abanika tun wa wo wa akoko odun le ise olopa tin be nile ibadan eleele won ni owo ise akose un ina sola o ka won na nbe shan won ni oto ta sibe un bi abanika ma lo ekun ile ise olopa tin be ni moniya won leyun na o kan won ni ko ejaye okan won be o ojo okan won be orogun okan won be eyin onijoba ibile ti akinle won ni ko wa ta sibe eleyele na okan won bi abati ni ka menu bayun won ni o wa ta sibe un se ri pese na ti sola ta nso nipa re ye sawon ile ise to ni se pelu eto abo won ni akoko lati le je ki on gbogbo ko mole re kete ekeji bi re o na ni lati se atileyin alai lakawe fun won ni aye ka to re wa to si mo to ni to mole won ni yato fun eleyi awon ilana ina sola ye ke mo le omo toya le to si je pe senator Yunus Akintunde o na lo se be to o ti se ohun sowo waju won ni ko wa ta sibe won salaye oro re o pe se ri gbogbo se akase to ndagbale yi o senator Yunus Aketunde e to je senator to duro tan julo nu senator ti amo wi pe o sise julo ori e wa nbe julo won ni bi abanika so okiti eyi ni o ke se akoko ta fobo won ni bi abanika wo wa awon okokun wa awon agbegbe kan lo sugbon gba ti Yunus Aketunde ngo gboro won lo wi pe e mo le gboro de bi e fun na solar e je ki won daye gbede mu ke so hun lorun o won lo se be o je egberun meji la oto baye jake jado e kan ibo se oyo o nigba ti o te waju o ni ati so fun ina ijoba ibile mokanla o na ni owo ja seun o na ni o de duro o ni se wa ri ateta se lu ateta se sawon ile ise olopa gbogbo gbogbo en ta nilo ni pe kalafia ko le ba wa ka rin ka ja gerege ki mo le otan yo e jan bo oro de duro won ni e ti ri nkankan o ise rere on te so we waju omo we Yunus Abiodun Aketunde awon ni gbe oro kale gbo alaaro oni baba legba ile ya o
1: ile ti ona niyan o ai bonishu adebi egun ibi ta ma fada gba ti fun tedoro yin ti sire laaro toni eto gbogbo yo ma tesiwaju lo ba dale pade wa lori baba olore lula go mejo olare waju opele oro ade osi loruko mi mo kin pe o digba kana ire o
0: oro ke lori se fun tedoro yin ti owuro ni ago meji gerege gba nko gbe ago mesan lati fun tedoro titi igba na tola ni alade laja loko mi ori yin o wa nbe
2: Okile, Omile, Okile, Omile.
3: Splash 105.5 FM, the integrity station.
4: Splash FM 105.5.
5: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, big this year, yeah, but we go ya.
6: Hey, hey, hey, hey.

0: Eric and Cola. Explore your freedom.
1: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀. Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ̀ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

ti jẹ kó di mímọ ọmọ ìlú port harcourt ní oṣù láǹfààní láti wáyé àtẹjáde ọhún ẹni tí í ṣe akọwé àpapọ amina amanchi òun náà buwọlù wípé ìlú port harcourt nípínlẹ̀ rivers ń gbàlejò ìdíje ọhún ó ti ẹjẹ púpọ̀ tán níbi tí wọ́n mú tẹ́lẹ̀ wọ́n yóò sì láǹfààní láti wáyé wọ́n ti wá nípàdé yóò ti ẹ̀kọ́kọ́ wáyé technical meeting lọ́jọ́ 19 oṣù kẹsàn-án ọdún tá a wáyé ó tó di wípé playoff ó bẹ̀rẹ̀ ní ọjọ́ kejì orílẹ̀-èdè nàìjíríà wọ́n láǹfààní láti kópa ìyẹn nínú ìdíje World Athletics Ultimate Championship ní Budapest orílẹ̀-èdè Hungary lópin ọ̀sẹ̀ yìí bó ti ẹ̀jẹ̀ wípé kò fi gbogbo ara san mọ́nà ìyẹn fún team Nigeria ṣùgbọ́n a máa jẹ́ bẹ́ẹ̀ ni o eré ìdárayá onífífò.

0: onigba meji mita ere ori odo 400 meters hurdles ezike onathaniel ati udodu ounzuru ike awon mejeji na na kopa folede nigeria ti won de ni podium finish ni elapa abeyin fun ere eleti udodu ounzuru ike o lafa lati sa ni asekagba ere sisa ori odo onigba mita ipo kejo n baba se o 20.45 seconds lo sa won mo olede america kenny bednarek o na lo se ipo akoko 19.52 seconds na lo ti fi akosile lele Kewari Leslie Debo omolede Botswana ipo keji lohun se o 19.76 seconds nigba ti omolede America Courtney Linton tohun se ipo keta 19.79 seconds la fani lati sa Ezekiel Nathaniel ere sisa oni fifo onigba meji mita 400 meters hurdles yeah ipo kefa lohun na si lati kagba ti tawo okun 48.23 seconds ohun na le o la fani lati sa omolede Brazil Alisson dos Santos ohun na lo jawe olibori mbere 45.98 seconds lo se lo sa omolede America Roy Benjamin 46.40 seconds omolede Norway Kirsten Warholm 46.79 seconds ohun la fani lati sa se to tumo si pa awon mejeji e won se daada be lo folede Nigeria to bi lo ba amusan ti e $75,000 ohun la fani lati ko lo le ninu idije na leyin igba la se kagba 100 meters odun sa awon obirin la fani lati waye Masai Russell omo lede America lo jawe olubori ninu erejo 12.22 seconds lo sa $150,000 na lowo to mu lo le to bi amusan ipo keji lo la fani lati se $75,000 ohun lo mu lo le kan isola ajayi ohun no ri podium finish tori po kerin lo se ni ase kagba ere sisa ori odo ta won okun ologorun mita be ella onoju wewo ohun na ko wa se kagba pele to kan gbe ase kagba semi final lo ti ja world athletics ultimate championship be ere daraya agbagbagbe 400 meter mixed relay to kun to bi ni ore le jo la fa lati kopa to lawon bi awon to fe sare fun wa bi meta ni won ri visa gba ehun lo wo ni afani lati kopa iyen ni be yen bi dije World Athletics Ultimate Championship lo fa mo le di Nigeria iyen lo pin osin ni Budapest lo le di Hungary ejo wa pa sere daya bolo alafese gba tori pe ni league agboje mo le di Nigeria won kaluku won ko bombo ti ra won iyen lo pin osin ni Kodoma United won si ba tente lori akaba tabi nipo akoko leyin match day 3 ni league agboje o le di Nigeria pe awon le wa lati relegate o awon o wa sere nilu Eko won tin Lagos won ko awon ojo wa won ko won ni kokuku won ko won gan o Samuel Ogbemudia stadium Bede Insurance Figabaga ti na bi go mefa lo je jade ninu figabaga yen Wara United na ja wilbori nigba kokon sa ta wa yi nilu humu aya Abewoz ati Korodu United Korodu City won ko ra won kokuku won ko ra won gan figabaga match day 3 no league agbojo lede Nigeria bu se pa won figabaga kan wa ti won so so wa ju sugbon e ja gbo awon esi figabaga ile ti wa ile opin ose ina lenu ikmat omo lara ka to ma tesi wa ju ikmat omo lara kan wa ra ni la ro tun ni
1: akojuma ara le akojuma toku aku ibere ose tutun ose lero ni oje
0: ibabi
1: esi figabaga to lanfa lati wa ile opin ose ni league lede Nigeria do my united fi aje yin ba fi pelama mi ji se odo ba kono Niger to lando sa ti pe united ami ayo kokono jo gba kojo ara won Sport Lagos fi aje Inter Lagos mo le pe lama meta sodun ba kono Bara FC o fi aje Richards Bees ami ayo meta se yoko Kora United o fi aje Kasina United pe lama meta sodun Benin Insurance o fi aje Queen Califat ami ayo merin si meji ni Abia Woros o fi aje Koru City okay Abia Woros ati Koru City ami ayo meji meji lo jo gba kojo ara won o se lanfa lati wa eni yen
0: báwọn kan ṣe lọ nìyẹn nu league agbọjẹ orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n àwọn ìfigagbága eléyìí tí wọ́n mú àsọ̀rọ̀bá òun láti rí ìfigagbága rivers united àti wọ́ríwó oòjò ìfigagbága ikọ̀ rangers international ìlú enugu àti nasarawa united bákan náà ìfigagbága shooting stars ìlú ìbàdàn àti kano pillars ẹ̀wẹ̀ nínú ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ eléyìí tó láǹfààní láti wáyé ìyẹn lópin ọ̀sẹ̀ yìí àwọn kan ti já ìyẹn tó ṣojú orílẹ̀ nàìjíríà àwọn kan ti já àwọn kan sì kú nílẹ̀ ẹ má gbàgbé láti bọ́ sójú òpó káàṣẹ kẹta láti lò 347-1004-1i ní tiẹ̀ kọ̀kọ́ ṣe 25k kan náà tó lójú ọjà láàárọ̀ tó lò ní kọ̀kọ́ bu 25k kan ní kọ̀kọ́ bu tààrà ẹ̀ẹ́wò àbáwádé àṣeyí kò tó méjì tó kù ní kọ̀kọ́ àwọn rangers international ti lọ ẹnu bo àwọn náà ni wọ́n ti mú ààyè ní ìpele tó kàn ìyẹn second preliminary round nínú ìdíje caf champions league lẹ́yìn ìgbà tí wọ́n fìyà jẹ FC Sobi Maro. That's only the Benin Republic. Omi ayo kokan ni won jo gba ni aggregate o. Sugbon goli wo mi gba penalty ni won fi yanju e ni lomi. Ami ayo marun si merin. O na ni Rangers International. O fi la faadi lati na won. O wa je pe MC Ojaz. That's only the Algeria. Na won mo Fidelis le chuku. Na mo koju ni ipele to. Iko River United ti jadanu won ninu DJ CAF Champions League. Leyin gba ti won ta omi ayo meji meji. Oju San Pedro le de Côte d'Ivoire. Sugbon pa se le gosu la pabi. Ilu yo. Igbe si akoko. Ami ayo kokan. Omi ayo kokan ni won ta. Iyen lọdọ San Pedro náà ni wọn wọn bá padà wá lu wúyọ láti rò wípé soft ni wọn kò bá ní ọjọ àgbáwọn rivers united àwọn náà ti ẹ kọkọ bẹrẹ sí jíjà so ikọ San Pedro kọkọ náà wọn méjì sódò ó tún wá di pé wọn padà wá látẹyìn kọjí méjì méjì ó sàdí àmì ayò mẹta mẹta ewé góòlù òun náà ni San Pedro fi ṣáàjà padà jáwé olúborí sípele náà fi yẹyọ sípele tó kàn torí wípé kí góò méjì náà mì nílé Rivers United igbó kan àwa mi ìyẹn lókè ètò tó túmọ̀ sí wípé ewé góòlù ni wọn fi yan yọ bẹ́ẹ̀ nínú ìdíje CAF Confederation Cup àwọn kan náà mi Warriors àwọn náà yọ yọ sí second round ìyẹn ìpele tó kàn ní preliminary round lẹ́yìn ìgbà tí wọ́n fi ìyà jẹ ókè ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ojúgbà àwọn eléyìí tí wọn kò ju ìyẹn ní ìpele àkọ́kọ́ òun náà ni ó náà látàrí ìkọsódò ìyẹn nínú ìfigagbága wọn eléyìí tí wọn gbá ìyẹn UDIB orílẹ̀-èdè guinea bissau àmì ayò kan sódò náà ni wọn náà ẹ̀ka lẹ́mí ọrọ̀ ṣùgbọ́n nígbèsí àkọ́kọ́ ẹ̀ka lẹ́mí ọrọ̀ ẹ̀kọ́kọ́ náà UDIB rú àmì ayò mẹ́ta sódò léyìí tó túmọ̀ sí pé ní aggregate mẹ́ta sí ẹyọ kan òun náà ní 1-0 náà jáwé olúborí ń bissau ẹ̀ka lẹ́mí ọrọ̀ náà yọ sí ìpele tó kàn ìwádìí ìfigagbága wọn tí wọn gbá ìpele tó kàn yìí ìyẹn second round preliminary Raja Casablanca tó léde Morocco òun náà ni wọn máa kojú ìgbésẹ̀ àkọ́kọ́ yóò wáyé ní pápá ṣeré Lemon Stars nílùú Kẹ́nẹ́ ọdún wa ni pé ìgbésẹ̀ kejì yóò wáyé ìyẹn ní orílẹ̀-èdè Morocco nínú oṣù kẹwàá òun náà ni ó láǹfààní láti wáyé CX Fasen wọ́n fi ìyàjẹ́ Shooting Stars ìyẹn orílẹ̀-èdè Tunisia àmì ayò méjì sí odò òun náà ni wọ́n fi lọ Shooting Stars lánàá ó dẹ̀ pé 2-1 aggregate ni wọ́n yẹ pé Shooting Stars náà wọ́n bí mẹ́ta sódò ní ìgbésẹ̀ àkọ́kọ́ ni wọn bá yẹ yọ sí ìpele tó gbọ́ àmì ayò kan sódò náà wọn pápá ṣẹlẹ̀ Moshood Abiola ẹ̀lẹ́ tó túmọ̀ sí wípé àwọn yẹn gbọ́ méjì péré òun náà ni wọ́n fi ṣàgbá ikọ̀ Shooting Stars méjì sẹ́yọ̀ kan ni wọ́n fi jáwé olúborí lẹ́yìn bí ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ilé ètò Shooting Stars wọ́n mú síkẹ́ẹ̀tì láti lọ kópa lórí jẹ́ ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ wọ́n jáwé olúborí ìfigagbága tó jẹ́ tilẹ̀ ṣùgbọ́n tó kéka òun náà ó degun ẹja sí wọn lọ́rùn ikọ̀ Falcons orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀kọ́jẹ́ wẹ́tọ́jọ́ ni wọ́n wà lábẹ́ ogun ọdún wọ́n ti yọyọ sí ìpele lẹ́nu 16 round of 16 nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé àwọn ọ̀dọ́bìnrin ìyẹn lórílẹ̀-èdè Poland lánàá New Caledonia wọ́n spẹ́ẹ̀lì okọ̀ wọn tán àmì ayò mẹ́wàá sí ẹyọ kan òun náà ni Falconet orílẹ̀-èdè Nàìjíríà níwọ̀n ìfakọyọ níwọ̀n ìnà wọn náà fi yọyọ sí second round lo léyìí tó túmọ̀ sí wípé góò púpọ̀ ta mi yẹn gangan ló jẹ́ kí Falconet jáwé olúborí torí wípé ìfigagbága àwọn àkọ́kọ́ kojú orílẹ̀-èdè Spain méjì sódò ni wọ́n fi di rẹmi orílẹ̀-èdè China omi ayò ẹlẹ́yìn òdodo ni wọ́n jọ orílẹ̀-èdè Spain àti China lánàá mẹ́ta sí ẹyọ kan ni wọ́n gbá léyìí tó fi ikọ̀ Falconet láǹfààní láti jáde nítorí ìyẹn ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹrùn-ún okay láti jáde nítorí ẹlẹ́ẹ̀kẹfà group F gẹ́gẹ́ bí ipò kejì wọ́n túmọ̀ sí wípé ẹni tó jáwé olúborí tó ṣe ipò àkọ́kọ́ nítorí ẹlẹ́ẹ̀karùn-ún group E òun náà ni orílẹ̀-èdè Nàìjíríà ó kojú ìyẹn ilẹ̀ Gẹ̀ẹ́sì ikọ̀ Falconet wọn kojú ilẹ̀ Gẹ̀ẹ́sì ní ọjọ́ àlàmísí Thursday nípínlẹ̀ ẹlẹ́ni 16 round of 16 ìdíje ìfẹ̀yẹ àgbáyé àwọn ọ̀dọ́bìnrin ọdún ni wọ́n wà lábẹ́ ọdún lábẹ́ ogun ọdún Modri àjọ FIFA àjọ CAF àti gbogbo àwọn tọrọ kan lẹ́kẹ̀ẹ́ eré ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà àwọn adarí ayò ni aṣojú ìjọba nìyẹn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà NSC ni àwọn ìgbìmọ̀ tí wọ́n kọ̀wé fi ṣe ẹlẹ̀tẹ́lẹ̀ tó fi mọ́ akọ̀wé àgbà pátápátá ni Mohammed Sanusi àti àjọ SWAN ìyẹn ẹgbẹ́ àwọn akọ̀ròyìn lórílẹ̀-èdè Nàìjíríà àwọn ààrẹ tó ti jẹ tẹ́lẹ̀ nínú àjọ NFF ni wọ́n ní lulu Aminu Megari àti Phoenix Ibrahim Oso gbogbo wọn pátápátá òun náà ni wọ́n mọ̀ wà nínú ìpàdé eléyìí tí àjọ FIFA àti CAF tí wọ́n pè ìyẹn wípé wọ́n fẹ́ mọ bí àwọn tí wọ́n fi ṣẹ́lẹ̀ wọ́n ṣe fi ṣẹ́lẹ̀ àwọn tí wọ́n resign wọ́n fẹ́ mọ bí wọ́n ṣe resign ṣé kì í ṣe wípé èjò ti padà lọ wọn nígbà pé àwọn tí wọn fiṣẹ́ lẹ̀ tí wọn kọ̀wé fiṣẹ́ lẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà wọn ti padà lọ yọba fífa àti CAF lẹ́yìn pé ẹ wá wádìí bọ́ sí ìjọba pọ̀ ọwọ́ ìjọba wà mẹ́ ẹ sì ti ní tọ́wọ́ ìjọba bá ti wà á lè kúrò ìyẹn ní bẹ́ẹ̀ sí wọ́n gbàgbé pé wọ́n fi ẹ̀sùn EFCC ICPC kọ́kọ́ fi ń lé àwọn tí wọ́n lọ wọ́n fi ń wá wọn kí kó tó di pé wọ́n kọ̀wé ìfiṣẹ́ wọn lẹ̀ àjọ fífa àti CAF ti wà ní nàìjíríà ìwádìí àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò yóò bẹ̀rẹ̀ lónìí ní rabaji gan
2: Emi ori mo gan tele ge won se tan lati fi sele
3: sa wa ro pe nikan ninu won lo pada lo ta ajo fifa lologo pe e wa wadi mo se gbase lo wa o ijoba lowo si o kini kan lowo si o
2: eh mo pe awon na
3: si ajo fifa ba wa si wadi ba wa pada ni kan pada be nko
2: eh
3: se ko ti se wa ba
2: eh ta ajo fifa ba ni kan pada be emi ro wi pe se ajo fifa ta ba so pe ajo fifa lo ta ajo fifa lo se ko ka ri bola la fese gba e mo aye pe wo tawon na ri nbe ibo la owo ohun na tin wa so wa jo fifa nikan la won na tin gba owo ni se ba gba owo lowo ijoba na ijoba papo to ba ti so pe boya awon kan lo wa di won tan fi nikan le won eh kan lo mu awon ijoba papo na awon lo si gbe iwe jade pe lati igba ti eyin na tin lanfa lati ma da kan ru bayi kini kan teyin na ni lati si kini kan teyin na se ninu bola fese gba ta ba ni fifa oto loro fifa ni bi toro dedu e
3: oto lowo te ko je
2: oto lowo to wa bi toro teyin gan to o wa lori yin to so pe
3: elo apoju ma oseju kan elo e ka ro se ta ka se laaro yi oruko yin ati bi ti mo tin pe yin
4: oruko de mi ni owo eye to ye
3: lati bo Mr. Owo Eye wo cash e ti gbo sapo yin laaro toni 25000 naira le je lori cash e laaro yi awon customer ke wo pe yin lati beere account details yi eh ese ogan eyin ti cash e niyan awon customer ke wo pe yin lati beere account details
2: so erin to mu emi o pe ko to gbe gbase lowo won gan enikan na lo mu pass awon na le oni awon wa baje na tawon na ti ru ko to di pe won gbase lowo won so to ba la won lo sodo ajo fifa pe ki fifa wa gbe ko wa wo be eh awon na to awon to gbase lowo won no fi won mu ilana ni pe igba fe gbase lowo yin nje inu o se bayi nje owo bayi bo lowo bayi ha si nje bayi a mo pe joba ni ti joba ba
3: mu won to owo joba papo le ko je ayo ton so to pe wa ajo fifa ti won le sakawe fun ni mo mo pa ajo fifa na o gbe igbimo kale ti o se wadi lori awon owo ele ti won ko fun won pe se leto lati mo tesi waju gege bi ari ajo yi abi e leto
2: eh fifa na to de fun won lowo na fifa na wo pe nje owo ta wa na fun yin kini nkan te fi se
3: o ma gan season film ti ogun ko ohun o da eje adagbu ko le pojo ta ba pada ja won sin test so si ku draw meji ta se lori cash laaro 3347 1004 1#ekun kale

0: Tom Tom, breathe through it.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aró yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Ìjẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
3: Arábìnrin, ẹ ṣe ra àbúrò òróró ni, ohun tí ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
4: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni, owó rẹ̀ ò sì fani lápò ìyá.
5: Power oil, power oil.
6: What are mattresses really made for? For late night calls or calling it a night? For closing deals or just closing your eyes? For pillow fights or peaceful rest? We'll let you be the judge. At Royal Foam, we've crafted a mattress that does it all. Because we're made to do life with you. Royal Foam. The feeling of quality since 1980.
7: Just one Puroro and better butter start. All the hot shots, the sweet goals. Ball with a scatter dada and make mind court. To the tiki taka and sangalo. The kind ball where we define.
8: Yes, sir. Oh, it does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League. Live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV Stream. GoTV. Love it.

0: OK. Jẹ́ ká máa kíra wa gúdédé wo gbòbí tẹ̀ ti ń láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí. Ìkànnì ti Splash 105.5 FM. Eléyìí tó wà nílé Fálafẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtà lọ̀tà ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ Voice Out. A tún ti dé lọ́sẹ̀ tèní pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kọ̀ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá. Níbikíbi káàkiri àgbáńlá ayé lólédè wa Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni. Ó máa dùn gbẹ́gbọ́n máa kán sórí gbà àti gbogbo rẹ̀ pápá àtòkè àṣàlẹ̀. Ó yá join together. Àbá ń sọ nípa ìròyìn lọ́lọ́kọ̀ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá. A tún láǹfààní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò. Ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko takoko. Bákan náà làwọn ìròyìn yàjò yàjò tó lóyìnbó ń pè ní breaking news. Bí bá ṣe ń balẹ̀ báyìí, òun náà la mọ láǹfààní àti máa gbàsíra wa la. Ìyẹn lọ́sàn tèní ni o. Èmi nìkan kọ́ mo wà nílé agbára o. Desmond Tunjẹ, àgbáwo tí ò gbọdọ̀ bá wọn jẹ́. Ògan ni mí fi dá wa tí ó máa jẹ́ kí aláfàá tí máa gbá dáadáa níbikíbi káàkiri àgbáńlá ayé. Túndé ọmọ ọláwúwo lọ lóòtú ètò ìhàlẹ̀ Swagosi nìyẹn. Ọláálé Hamza lórúkọ tèmi di top striker eléyìí tó gallant gan. Ó máa dùn gẹ́gbẹ́ tẹ̀ máa kán sí ìyẹn lọ́sàn tèní. Ó yá láti ibẹ̀ yẹn pápápẹ́ ẹ̀já bẹ̀rẹ̀. Ẹja bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè wa Nàìjíríà bí ká sọ wípé láti inú ìdíje ife ẹ̀yẹ ti WAFU ni o. Tá a bá ń sọ nípa WAFU bí Under 17 Girls Cup, eléyìí tí ọmọ láǹfààní àti máa gbìnàyà bọ́ bá ti ń di lọ́la. Ọ̀rọ̀ ti yí o, ìlú ti yí, orin ti ṣèǹjì o. Ìlú ti yí, orin ti ṣèǹjì báyìí lẹ́yìn ìgbà tí àwọn nǹkan kan ti tẹ padà ṣẹlẹ̀. Ìyẹn nínú ìdíje yìí torí pé bí n ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Orílẹ̀-èdè kan ti sọ pé òun ò ní le láǹfààní àti kó agbábọ́ọ̀lù ránṣẹ́. Bàbá sọ nípa WAFU bí Under 17 Girls Cup. Eléyìí tí wọ́n fi máa mọ ikọ̀ jẹ́wọ́ tọ́jú orí wọn bẹ lábẹ́ ọdún 17 ní tobìnrin tí ó máa kópa nínú ìdíje ti AFCON. Ẹ mọ̀ pé ìdíje AFCON yẹn àtọwọ́wá ṣe dáadáa dé semi final ni wọ́n sojú ilẹ̀ adúláwọ̀ sọ ní lọ sínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ẹ mọ̀ pé báyìí àwọn ìdíje tó ní ṣe pẹ̀lú ọlọ́jọ́ orí tàwọn ọmọ kéékèèké Under 17 àti Under 20 ó ti dọdọ ọdún, ó ti kú òní ọdún méjì méjì. Gẹ́gẹ́ bí àjọ FIFA ṣe ṣàgbékalẹ̀ rẹ̀ pé ọdọọdún ni kí wọ́n mọ gbà báyìí torí pé ó ń ṣe akùdé fún àwọn agbábọ́ọ̀lù míì. Eléyìí tí ọdún tiwọn tí kò kí ń fall sí ìgbà tí ìdíje ife ẹ̀yẹ àgbáyé bá wáyé. Fún àpẹẹrẹ bóyá wọ́n fẹ́ gba ìdíje ife ẹ̀yẹ àgbáyé ní ọdún 2026 nísìnyí àbí ká sọ wípé 2027 kọ́mọ míì sì ń bẹ tó jẹ́ wípé ọdún ìgangan ló máa jẹ́ wípé ó máa pèsè ohun tó bá ti ń lọ ọdún tí ń bọ̀ báyìí yóò ti di 18 years. Kò ní láǹfààní àti kópa bóyá wọ́n gbà kan lọ́dún 2025. Ọdún 2025 yẹn bóyá ọmọ kan bẹ tó yẹ pé ọmọ ọdún 16 lòun kò láǹfààní àti lọ àbí kọjọ́ ọmọ ọdún 15 tí ò láǹfààní àti lọ. Ngbọ́ bá dọdún 2027 tí wọ́n fẹ́ gbà míì yóò ti kọjá ọdún 17 yóò ti ju 17 years lọ. Kò wá ní láǹfààní àti kópa. Àjọ FIFA fi ni ọ̀dà ẹjẹ́ máa gbá ìdíje yìí lọ́dọọdún kọjá wípé kò sẹ́nìkan kan tí yóò máa padà sọ pé ọdún kò bọ́ sọ́dún tòun ni o ni òjò ń wọ́n láǹfààní àti kópa ńbẹ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n ti á sọdọ́ lọ́dọọdún yìí ó dàbí ẹni wípé ọ̀rọ̀ ti fẹ́ máa bẹ́yìn yọ pẹ̀lú àwọn orílẹ̀-èdè kan o wípé àwa ò lówó dá lè máa wéèsì lọ́dọọdún o. Ẹ mọ̀ pé orílẹ̀-èdè kan bẹ tọ́jà wípé ẹbí ìgbà téèyàn bá wọn kún ìjọ bí adékúnjọ ṣùgbọ́n wọ́n ti gbàgbé wípé kíkópa orílẹ̀-èdè tàwọn náà yóò mọ develop àwọn agbábọ́ọ̀lù tí wọ́n bá kó wá. Torí agbábọ́ọ̀lù tí wọ́n bá kó wá bẹ̀ náà ẹbí kí wọ́n mọ̀ rí mẹ́ta àbí mẹ́rin tí wọ́n padà wúlò fún ikọ̀ ní ìtójú kan ó yọ Under 17 wọn kó lọ tọ́gbá preliminary tọ́já. Ó ṣe òṣe wọn ó rí bíi 5 àbí 6 nínú wọn tí ó lè promote sí Under 20 tí ó tún wúlò fún léde wọn tí ó sì ti ní exposure. Ìyẹn ìrírí experience yóò ti wà ńbẹ̀. yóò ti ní exposure tí ó sì tún wúlò fún ikọ̀ àgbọ̀jẹ̀ wọn ṣùgbọ́n àwọn èèyàn báyà orílẹ̀-èdè míì ò rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé nílẹ̀ adúláwọ̀ ń bí yìí gbogbo nǹkan ní máa jaró oko wa lójú bọ́mọ wá bá sọnù báyìí àtún máa wa káàkiri tí ó sì yẹ ó rí bẹ́ẹ̀ ẹni ọmọ ẹ bá sọnù sí ọ̀yọ́ wa gbogbo nǹkan ní máa jaró lójú wọ́n ti wá sọ di league format báyìí lẹ́yìn ìgbà tí orílẹ̀-èdè bẹ̀nẹ̀ ti withdraw o orílẹ̀-èdè bẹ̀nẹ̀ ó ti withdraw lẹ́yìn tó túmọ̀ sí pé orílẹ̀-èdè tó sẹ́kù ń bẹ̀ báyìí ó kó orílẹ̀-èdè ghana burkina faso nigeria togo niger àti orílẹ̀-èdè ti cote d'ivoire àwọn tí wọ́n kù ń bẹ̀ nìyẹn wọ́n wá ní ọ̀dà níbi ọ̀rọ̀ dé dúró ẹ jẹ́ ká sí di league ká sọ di league format ńgbà yẹn kókú jẹ́ league format lẹ́yìn tó túmọ̀ sí pé league format yẹn lọ́dàbí ẹni pé wọ́n padà gbà báyìí yóò láti mọ bó o ní nǹkan ó ṣe padà rí níbi ọ̀rọ̀ wá dé dúró league format yóò fẹ́ dàbí ẹni pé àwọn orílẹ̀-èdè yìí wọ́n fẹ́ pa wọ́n jọ kojú ara wọn títí wọn ò fi mọ̀ ta ni pọ́ìntì tiẹ̀ pọ̀ ẹni tí pọ́ìntì ẹ̀ bá pọ̀ báyà wọn bíi méjì àbí mẹ́rin ni wọ́n agbá sẹ̀mí fáínà wọ́n wá tó lọ gbá àṣekágbá ìyẹn fáínà bí nǹkan ṣe rí nìyẹn níbi ọ̀rọ̀ dé dúró yìí bọ́ bá ti ń di lọ́la ìdíje yọ bẹ̀rẹ̀ tó bá di lọ́tunla ọ̀túnla ọjọ́ irọ́ tó bá di ọjọ́ kọkàndínlógún oṣù tá a wà yìí sátọ̀dé lọ́bọ̀ sí september 19 ó ní nàìjíríà máa kojú orílẹ̀-èdè ghana ìyẹn ní litigiti league format bí wọ́n ṣe pin báyìí bí ìfigagbága yòókù bá tún ṣe ń lọ a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ṣùgbọ́n bí wọ́n ṣe ṣètò rẹ̀ nìyẹn o lọ́wọ́ yìí wọ́n kojú nàìjíríà máa bẹ̀rẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè ghana wọ́n kojú àwọn orílẹ̀-èdè bíi mélòó kan náà kó tó di pé wọ́n wà á mọ̀ ta gangan ni ẹni tí yọ́ láǹfààní láti yan yọ bí nǹkan ṣe rí nìyẹn lápá ibẹ̀ yẹn o cash we go again àtún tẹ owó iwájú lọ́sàn-án yìí mo sọ fún yín pé àlékún owó ti dé ìwọ ni ọmọ gọra rẹ *347*1004*1# ni o àwọn èèyàn ó tó gbọpẹ́ lọ́sàn-án yìí *347*1004*1# bọ́ọ̀ bá jẹ láàárọ̀ àǹfààní wà fún ọ lọ́sàn-án láti jẹ bọ́ọ̀ bá wura rẹ ràn tọ́ dágunlá ni o bọ́ọ̀ bá ti á dágunlá tọ́ ọkù ó kù sọ́wọ́ rẹ o a jẹ́ pé gbogbo àjọ rẹ tọ̀ ń dá kò ti fọ́mọ ẹlòmínú o ọ̀sán yẹn dẹ̀ tún máa ń sú ọ̀bákanbákan bọ́ọ̀ bá gọrẹ ọ̀sán yẹn máa ń sú ọ̀bákanbákan *347*1004*1# ni o owó ti gara sí owó ti pọ̀ sí owó pọ̀ lọ́sàn-án yìí ta ni ọ̀gbájé lọ ébàrìbà bí àti tá ọ̀bá yí ọ pé nọ́mbà 02013306194 tàbí ọ chaàtì wọn lórí whatsapp nọ́mbà yìí 09026026314 ẹ já rojú ọjà ká lọ pa àkádé bá a bá tojú ọjà dé kásáré lọ lára àwọn nǹkan tá àgbéyẹ̀wò ìfigagbága láàrin kọ gunners àti sunderland tó wáyé lálẹ́ ọjọ́ sátidé àwọn kùdìẹ̀kudiẹ wo ló wà ńbẹ̀ èyí ṣe torí bẹ́ẹ̀ ìyẹn ọ̀tọ̀ ikọ̀ chelsea ébàrìbà up chelsea up ọ̀sìrì kí ni tọ́sẹ̀lẹ̀ ọ̀sìrì ẹ máa ń pè ọ̀rọ̀ à ń pè ọ̀rọ̀ yìí láàárọ̀ ó ti à ń pè ọ̀rọ̀ yìí lọ́wẹ̀ ó ti ń láàárọ̀ nú ikọ̀ ọ̀sìrì wọ́n ń jẹ́ kó yí àwọn ikọ̀ gidigbagidigba yìí pé fìrìgbà ò sílẹ̀kùn ẹni kí yìí bá wà lọ́wọ́ rẹ̀ nìkan òun náà ni ó sì ilẹ̀kùn wọlé wọ́n ń fojú pé fúlùkù ẹ ń pe wèrè ni ikọ̀ ọ̀sìrì ó ti ń fa pé ewúrẹ́ jiyàn o wọ́n ń pe wèrè ni ọ̀sìrì ó ń fi tan àgùtà ó fi ń jẹ àmàlà wọ́n ń pe wèrè ni ẹ̀sìn ni ọ̀sìrì ń gùn lọ́sàn-án ọmọ èèyàn ni ń gùn lóru o ébàrìbà ọ̀sìtì ọ̀dàbí ẹni pé àwọn èèyàn ò fojú sí ọlá ṣùgbọ́n wọ́n ti ń sọ kọ́lù ara wọn a tún ṣe àgbéyẹ̀wò yẹn náà bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ lójú ọjà ká padà dé ká wá tàn mọ́lẹ̀ sí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lópin ọ̀sẹ̀ ẹ kó kalẹ̀
1: wọn bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ ẹ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkan kíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo fún wa ní Sanlam Alliance àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan ó jẹ́ ẹ̀rí ẹ̀rí iṣẹ́ takuntakun ìfọkànsìn ìtìlẹ́yìn àti ìlọsíwájú a kìí wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́ kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí Sanlam Alliance, big this year, pelu igboya.
2: What if the waste you throw away makes you richer and our environment cleaner? Welcome to the largest convergence of environmentalists in Oyo State, the Oyo Waste Summit. In commemoration of World Cleanup Day, we invite you to the third edition focused on food waste and their packaging materials. Ije mo pe idoti le so yin doloro be ba mojuto. E wo ko ba se ntoju ayika wa, lo awon idoti agbegbe fun mere mere paapa julo, a je ko nje ni Oyo Waste Summit 3.0. E darapo mo wa ni 23rd September 2026 from 9 AM at Trenchard Hall, University of Ibadan. Day one features plenary session, student waste innovation, magazine unveiling, eco faji and exhibition. On the second day, Emma kwa wen doti ikenyi, taya new, asho new, paper, bali, snail shell, car plastic and so on for rewards during our buyback program on the 24th September at Amphitheater Adamasiba. Register now on the website oyowastesummit.com. Oyo Waste Summit is endorsed by the Ministry of Environment. For inquiries or sponsorship, call Victor on 0816-284-8212. Go get your ticket.
3: Country people, the Ember Motors and don't finally land. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh, with the Ember winning galore. First of all, make I let you know about the Independence Day Kasati. 66 people now go chop a better money inside 1 week. Double winning cash pot safe day as a cashier go they make a new billionaire every Friday. Yes, you were the listen here. You fit be the next millionaire on top of cashier. September 30. Now the special Independence cash pot now go shell on that day. And go loud the passer bazooka. Make una play cashier today for Splash FM. You feel post and tax start 347 *1004 *1#. If na lag and new FM, they hungry you. Oh yeah, now na start 347 *1004 *2#. You feel enter our website www.cashier.ng. Remember say cashier. Now for only those people wey don't enter 18 years old and na all your state getting board. Na in license and Jody cashier. No cashier.
2: Ni West Midlands Open University amuki ẹkọ wa larowoto ko si rorun lowo ti o fani lapoya eto igbaniwole nlo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2500 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management bo yo sese pari ilewe girama tabo lendi nc HND A level to sife wole pelu direct entry o rorun pelu WMOU kasiwa ni ilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afo Ojusun nipa eto eko re di memuse.

0: káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì ti Splash 105.5 FM. Ilé tó wà nílé Fúnmálávẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ ta ọ̀ tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ Faisal. Tó bá gbá yín sẹ̀ǹ darapọ̀ mọ́ wa. Ẹ kúkú lè wò wá Life Address níbi kíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ kànnì ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ìkànnì ti Splash 105.5 FM. Kájọ máa gbára kàsílà. Ó yá pápápá láti bẹ̀. *347*1004*#. *347*1004*#. *347*1004*#. Ó gangan ni o, ló máa gbé òde bẹ̀. A ní pẹ́ yìí kó tó o. Ìwọ́ tó jẹ 200k, ìwọ́ tó jẹ 100k, ìwọ́ tó jẹ 150. Má gọra rẹ̀. It's time now. Bó ti ṣàlàyé fún wa bó ṣe gbéná lè nìyẹn. Lédè kúkúrú má gbàgbé pé gbogbo tíkẹ́ẹ̀tì rẹ náà ló máa tún wúlò lópin ọ̀sẹ̀. Nígbà bá ń yí koto fún 500,000. Ìparí ọdún, ìparí oṣù ọ̀tọ̀tún nìyẹn. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo rẹ̀. Ó yá láti ibẹ̀ pàápàá. Agbábọ́ọ̀lù àbí ká sọ yí pé olùkọ́ ni fún ikọ̀ ti Tottenham Hotspur nígbà kan rí Thomas Frank. Ó ti jó di mímọ̀ yìí pé méjì agbá òsè ń bẹ̀ lẹ́nu ilẹ̀ tòní tọ́mọ̀ yìí. Bá a bá gbálé tá a gbá òde àtàlà darí rẹ̀ sí o. Kò sí bí wọ́n ṣe pé orí ìdíje EPL tí wọ́n bá ní agbábọ́ọ̀lù tó dáa jù lọ́wọ́ yìí lẹ́nu bí ìfigagbága bíi mẹ́rin. Eléyìí tó ti wáyé nínú ìdíje EPL agbábọ́ọ̀lù tó dáa jù lọ́wọ́lọ́wọ́ tí ọ̀sẹ́ ni tó súnmọ́ rárá. Ọ̀sẹ́ yẹ méjì tí í jàsá o. David Raya. Ó ní gbogbo nǹkan ló fi dominate bá a bá ní ká sọ di ìbò ká dìbò báyìí lọ́wọ́ yìí. Ó ní bí ọ̀bá sí nǹkan mi ń bẹ̀ tí ò sí ìlara tí ò sí ọ̀tẹ̀ tí ò sí àbòsí. David Raya ni ó gbégbá orókè láì ní alátakò kankan. Ó nítorí pé nínú bọ́ọ̀sì ẹ̀ gangan ó dominate. Bákan náà pòsíṣọ́nì nǹkan good distribution footwork àti bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ́n tẹ́tí ilẹ̀ pọ̀. Ó ní gbogbo nǹkan lasọ́lẹ̀ yìí náà ló fi dominate o. Tó fi jẹ́ pé bàbá fẹ́ mú agbábọ́ọ̀lù tó dáa jù lẹ́nu bí tí líìgì wà yìí ni o. Àmọ́ tí ó padà ṣẹlẹ̀ lọ́la àtọ̀túnlá àbí lọ́jọ́ iwájú. Ṣùgbọ́n lọ́lẹ́yìí tá a sì ń wò tó ti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan yìí. Ìyẹn bá ní wọ́n la ifá mọ́lẹ̀ pé ọyá ẹ̀jẹ̀ abẹ́ ọ̀pẹ̀lẹ̀ léèrè. Agbábọ́ọ̀lù lówó lọ́dà jù bí ìgbà tá a kàn nira wa láà nítorí àrùn ojú ni kì í sàrùn mú gbogbo wa láti fojú rí. David Raya ni mọ́jì agbọ́ òsì ń bẹ̀. Ọlẹ́nu pa ọlẹ́nu bíi pọ̀. Ẹ̀rán tí orin yẹn àwọn sọ́sẹ̀sì ò lè mẹni ọkọ. Ọlẹ́nu bíi pọ̀ sọ́ọ̀mọ́ níbo who are you how old are you. Da Green kọ́lọ́run wọn fọ̀run kẹ́ Da Green àwọn rápá ayé nù o. Da Green ló ju NASA yẹn ọlẹ́nu bí pọ̀. Ẹgbọ́n sẹ́ David Raya ni best player lọ́wọ́ yìí lóòótọ́ àbí àsọdùn ni God so good ẹni tó ṣàpèjúwe rẹ̀ yìí tó dẹ̀ hype ẹ̀ Thomas Frank kéékò kìí ṣe gbọ́gbá bọ́ọ̀lù fún kọ Gunners rí kò ṣe olùkọ́ni fún ikọ̀ Gunners rí. Tábà ní bóyá àjọṣepọ̀ kan ń bẹ láàrin òun àti David Raya tó fi mú agbábọ́ọ̀lù. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àlàyé tó ṣe kalẹ̀ náà ni àwọn nǹkan kọ̀ọ̀kan àwọn nǹkan àmúyẹ eléyìí tí asọ́lé máa ń ní tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ asọ́lé kọ́ ló ní gbogbo ẹ̀. Ìmí ilé ní méjì, ìmí ilé ní mẹ́ta, ìmí àní ẹyọ kan, ìmí ṣùgbọ́n ó ní gbogbo ẹ̀ ni David Raya ló kojọ pé lọ́wọ́ yìí òun ọ̀sọ̀lẹ̀ tí ó mọ́la o. Raya is the best player nínú ìdíje EPL. Ẹ gbọ́ sí bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ìgbà bí wọlé lọ́sọ̀ rẹ̀. Akudede wòye ọ̀gbẹ́ni Sikiru Ayinde ojú ẹ̀ tèrè.
1: Akudede wòye atọ́kùn akudede wòye gbogbo ẹ̀yìn ara
0: yìí. Àwọn Sikiru látọ̀dí omu.
1: Akáwọn tiwa ọ̀tá ni wọ́n.
0: Ẹ sì kú ti
1: wọ́n ní dópin láéláé.
0: Ẹ kú ti wọlé eégún.
1: Ìwọlé eégún ń bọ̀.
0: Eégún ti rè gbalẹ̀.
1: Ìyẹn tí wọ́n kí èèyàn fún yẹn eégún ti jáde ti lọ ìyẹn ti lọ. Ìyẹn ti lọ ìbọ́dọ̀ọdún ni. Àìpínlẹ̀ akú múra lẹ̀ tọdún ti ń bọ̀ ni. Akú palẹ̀mọ̀ fún tọdún ti ń bọ̀.
0: Ẹ sá ti ríra lẹ́yìn ìgbà tí eégún yín wọlé ni.
1: Okay, ṣe gba ti rira.
0: Ebi ya so pe ose kan ni vi jade.
1: Eh, so fun yin pe lati ose to koja lo na mo lo ti pe mo ni Saturday yen.
0: Ebi Saturday to lo yin ni.
1: Eh,
0: rira ijeta.
1: Kiki.
0: Begun yin to jade layo to wole layo.
1: Ise mi mo nbe labe ku ni.
0: Se baba de le ko ni kan yin.
1: Ki ni o de le.
0: Ai bo apu gbogbo gba to jade.
1: O si nkan kan ki se ru awa. Ki se ru egun wa mo lo di ohun.
0: Ye maja.
1: Ye maja. Ise gun jagidi jagan
0: eh magbo a ma gbadura pe olohun mo jare su olohun mo jare su
1: eh
0: besu ba pade eyan lojiji lesi ogbeji nko
1: iro isu
0: bo won e ba magbo bo won e ba so n jagiri jagan to n jagiri jagan ba gbe da gbe ja ko lojiji nko sinti o le sele
1: sinti o le sele ba na tori pe igun wa ise gun ti mo ṣo n jagiri jagan to to
0: sun mọ ọlọrun ọja giri jagan ṣe
1: igun ti wọn maa n fi lọkulọ lọ
0: o naa ni ọgba
1: igun la pe
0: ẹja ni eso n jagiri
1: jagan eso n jagiri jagan
0: ṣugbọn o fi lọkulọ lọ
1: e fi lọkulọ lọ
0: sọda naa ṣe tegun yin ba gbọ lu nbo mi to jẹ lu ogun ṣe yọ ya pada lọna bi ti n lo abi yọ lọ
1: nigba kowe banki ẹyẹ kan saba ke so ìgbà tí bá ń lọ yẹ
0: kí ṣégun kò wé gangan légun yín
1: kì í òwe nìyàn kì í ṣégun kò wé
0: báyìí pé kò wé gan ló kó égun yín
1: rọ yé mọ já mo pè fún yín
0: ẹgbẹ tó sọrọ kò wé ní
1: sí mo nígbà kò wé bá ń ké ẹyẹkẹyẹ kan ìké so ìyún ni pé nígbà égun yé mọ já bá ń lọ àwọn ìlú kan ìlú ẹlẹsìn mìíràn kan láyéláyé ta lo fẹ lu
0: egun mi e jáde tegun yín bá ti jáde
1: àní òsè tí ó lùlù ẹlẹsìn mìíràn pàdé ẹ ni mo sọ fún yín ṣé igun ti fẹ́ jáde ní atọ́kùn ló fẹ́ jáde ìjọ náà ni.
0: mo gbà ládùúrà pé egun yín lọ ọdún tí ń bọ̀ yóò kún jàgídí jàgídí tó mo ti ẹ̀fẹ́ ẹnu yín tẹ́ máa ń léhun ẹnu yín tẹ́ máa ń léyẹn.
1: àwọn
0: èèyàn ń bèrè wọ́n ní ilẹ̀kẹ́ ọwọ́ yín ṣe joyè ni.
1: wọ́n mọ bí tí mo ti wá mi ṣe máa sọ bí tí mo ti ìdílé tí mo ti wá ìdílé ọba ni.
0: Ẹ sọ bẹ́ẹ̀ náà.
1: Kò sí gbọ́dọ̀ tán ara ọmọọba kí dàǹsá kí ọmọ wà ń bẹ̀.
0: Ọ̀dà kò burú. Ẹ̀lẹ́ ti gbọ́ látẹnu Mr. Kowe yẹn o. So kò sí nǹkan kan mọ́ Mr. Kowe náà ti ṣàlàyé fún yín bẹ́ẹ̀.

0: Kristo akọrin ọba kílápá mọ kí ẹ ti ọkà kẹrẹ gbọ láyé pàkúṣẹ látara amẹríkà tó pọn lọbi sẹni kọọkan ó lé ní nàìjíríà ọlọrun níjó bàjẹ ní ìgbà tí ẹ gbowó tó pọ ẹyin sáà ń gbowó tó pọ.
1: Àkáǹtì
0: náà wọ́n kọ gbogbo
2: bàbá sí ní gbogbo àkáǹtì
1: náà wọ́n lówó. Ṣé ìgbà wọ́n fẹ́ fún mi lówó ọ̀gá rẹ̀ wọ́n fún? Ìgbà wọ́n fẹ́ fún wọ́n lówó.
0: Ẹbí iná ilẹ̀ sọ lówó tí mo gbó tó nǹkan. Bọ̀tọ́dọ̀ ní ẹ̀sà gara.
1: Ìgbà bá tó sẹ́ńtà náà ni ọ́ máa ṣe gba rẹ̀ lọ ni kò
0: lè. Ìgbìlẹ̀ àfojúsí. Tẹ̀sí mọ̀ pé ìyàwó àtàwọn máa ń bẹ nílé.
1: Ẹ̀dàkọ̀ ẹ máa wà pẹ̀lú mo sì dá mọ̀ ń san gbèsè lọ́wọ́ kò lè.
0: Ojú ò sì lè tì yín lórí ẹ̀.
1: Kí n tìjú tèmi gbé bẹ́ẹ̀ mi bá dá tèmi fúnra mi ní ìtàn. Torí ẹ̀ ni èmi kọjá yìí pẹ̀lú microphone ọ̀wọ́n burúkú bí ojú.
0: Ṣé mi máa ń kọjá yìí tèmi?
1: Àwọ̀ wá kọjá yìí ẹ lọ ń lọ lọ́rùn.
0: Ṣé mo lọ́rùn àbí mo fàá má dọ̀?
1: Ok jí ó túmọ̀ lọ.
0: Ṣé kí n wá ta kété sí
1: ni? Jí ó túmọ̀ lọ. Ọ̀gbọ́n rẹ̀ pé studio manager àkọ́wọ́ sẹ́ẹ̀tì ẹ̀. Oòrì fíìmù. Ok ẹgbẹ́ lóòótọ́ wọ́n ní gbé lọ́wọ́ ìmọ̀jẹ̀ àgbọ̀ òsì ńlẹ̀. David Raya ni best player, not goalkeeper, best player in APL.
0: Tábà wù dáadáa lápọ̀rọ̀ tèmi rò pé àsọ̀rọ̀ yẹn náà ní sáà tó kọjá. Pé tábà wo ikọ̀ Arsenal ní sáà tó kọjá pé aṣọ lè fún wa tó bí pé bọ́ọ̀ tó yẹ kó di bí kan lose àbí kan draw tọ́yẹ̀pọ̀ ló jẹ́ wọn ó borí ó ń lọ bí point tó lé ní bí 30 tọ́yẹ̀pọ̀ ló mú wá fún ikọ̀ yẹn tásọ́lé bá ti lé ń.
1: Pé like 30%
0: de 30 points
1: gbèdégbè ló save nínú gbogbo point wọn pé a lè sọ pé 30%
0: ń bẹ ló jẹ́ pọ̀ ló gbé tó jẹ́ ó wáyé so tábà tí a ń sọ pé aṣọ lè mú nǹkan tó tó báyìí wá. Àpúrò ẹ̀sán ìṣẹ̀lẹ̀ rí tó yẹ pé ní EPL náà ni tá à ń sọ ìpẹ́ David Gea nínú Man U ó tó bí sáàbí mẹ́ta àbí mẹ́rin ìlera tó yẹ pé òun sọ pé òun ni agbábọ́ọ̀lù tó dáa jù nínú ọkọ̀ àbútẹ̀ jẹ́ pé kọ̀ yẹn dáhùn nígbà yẹn
1: òun sì ń ṣe
0: ipa tiẹ̀. Táwa ń sọ̀rọ̀ pa David Raya ẹ mọ̀ pé ikọ̀ tóun wà ikọ̀ tí táwa sọ pé Star Studded Team lọ́wọ́lọ́wọ́ báyìí ní EPL. Mo lè sọ pé ikọ̀ Arsenal.
1: Ẹ̀kọ́lẹ̀ o tí a ń pè ní Star Studded Team. Ẹ̀kọ́ o olùwáyé bíbélì kí ni túmọ̀ Star Studded Team?
0: Àwọn akọni ni ikọ̀ àtàwọn akọni kún bẹ́ẹ̀.
1: Ọ̀jìnì
0: àwọn ọ̀jìnì agbábọ́ọ̀lù tó yẹ pé ní ọkùnrin ẹ̀.
1: Ló fi igbó sọ yẹn.
0: Ẹnu ilé ìbọ̀ ní gẹ̀ẹ́sì tí mo ara àwọn igbó tí mo gbé lẹ́nu yín náà ni.
1: Ẹ̀dá ọ̀làrò
0: pé alẹ́ ẹ̀rọ ọlọ́run.
1: Ẹ̀dá ọ̀làrò pé
0: ogógógó òní kó tó kú.
1: Ṣé èèyàn ṣe ẹranko.
0: Ta lè yàn ta lè ẹranko.
1: Irú ọ̀rọ̀ Yorùbá ni.
0: Yorùbá bú nù wọn èlò.
1: Ẹ̀yin
0: èlò báwọn. Nígbà tá à ń sọ̀rọ̀ gidi. Ẹ wá mú Yorùbá
1: mú wa. Mo ní àìdá ọ̀làrò pé bá
0: parí ẹ̀. Ẹ mo sì ní ògògùn náà ọ̀làrò
1: pé kó tó kú.
0: Kí wọ́n á fẹ́ sìn yẹn sí ẹranko ta lè ẹranko ta lè yàn.
1: Yorùbá ní máa sọ
0: bẹ́ẹ̀. Ẹyin èèyàn yẹn lórí òwe lásìkò tá à ń sọ̀rọ̀ yìí lọ́wọ́. Kò gbówó ẹ̀ kò bá sókè é mú.
1: Ọ̀rẹ́ ẹ máa bínú Star Studded.
0: So táwọn àwòdà rẹ̀ mi rò pé ikọ̀ tó kànrìn tó wà kò ṣàfihàn bí ọmọkùnrin ṣe tó lọ́wọ́lọ́wọ́ báyìí káwọ́rò fi gbagba gan tí wọ́n gbá lópin ọ̀sẹ̀
1: nsìn àwọn àti Sunderland.
0: Àti Sunderland tí ò bá ṣe kó dáàbò bo Goliwomi ń gba ti Sunderland rí. Láti ibi tó ṣẹlẹ̀ yẹn nǹkan lè dàrú mọ́kọ̀ lọ́wọ́.
1: Níbi àsìkò yẹn.
0: Níbi àsìkò yẹn.
1: Torí 1-1 ni ó dì. Sí àti ẹ̀
0: ti gbọ́ ti score 0-0
1: ni
0: wọ́n lead ni wọ́n lead ni.
1: Wọ́n wà máa ṣẹ̀ṣẹ̀
0: ọ̀ṣù. Wọ́n máa ọ̀ṣù pàrọ̀ fẹ́ dà padà. Láti ibi ìdẹ́gbàdẹ́ ti ọ̀ṣù léwe.
1: Sunderland lẹ̀ ò dẹ̀ bad.
0: Wọ́n à bad o wọ́n gbá bọ̀ dáadáa. Tẹ́ bá wo ikọ̀ mo lè sọ pé àwọn ti fún Arsenal ni tough time.
1: Tough time gidi
0: ni. Ní sáà yìí. So tá a bá dẹ̀ wò á rí pé n tó ṣe àpẹẹrẹ tá à ń sọ ń pè náà nù. So ọmọkùnrin yìí ìmúyányàn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí torí pọ́nmọ́ overlook àwọn asọ́lé àtàgbọ́wọ́ ẹ̀yìn fáwọn àmì ẹ̀yẹ tó kànrìn òun ni ẹ̀rọ kọ́ àwọn kan náà ẹ̀ mọ̀ pé olùkọ́ni Asewenga ti sọ̀rọ̀ yẹn rí pé àmì ẹ̀yẹ Ballon d'Or tán máa ń ṣe gan wọ́n ó pin sórí igun bíi mẹ́rin kán máa mú Ballon d'Or asọ́lé kán máa Ballon d'Or agbọ́wọ́ ẹ̀yìn kán máa Ballon d'Or agbọ́wọ́ ẹ̀yìn kán máa mú Ballon d'Or agbọ́wọ́ ẹ̀yìn kán máa jẹ́ nìkan wọ́n máa fún
1: torí pé
0: wọ́n fi sọ́wọ́ wájú ju gbogbo ogun yòókù lọ. So ìwúrà náà ló ń ṣẹlẹ̀ yìí tábà wo David Raya ọmọkùnrin yìí ń ṣe dáadáa mọ̀jà gbò sí bẹ́ẹ̀ bí èèyàn jẹ́ ẹni tí ò fẹ́ràn ọkọ̀ yìí gan yóò mọ̀ pé ọmọkùnrin yìí lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ẹ̀ka pàtàkì ni.
1: Mo rí pọ́rọ̀ yẹn kà yín lára ọ̀rọ̀ tẹ́ ń sọ tẹ́ fẹ́ máa
0: sunkún. Tí mo tún yọ̀ kú kù
1: sí. Ẹ fẹ́ máa sunkún
0: mú ni à.
1: Ẹ má sunkún àgbà.
2: Táwa ṣe ni ká wo aṣọ lè yìí. Ní sáà tó kọjá ni èmi sọ pé màá mú tìbákọ̀ tú àsókè ẹ̀. Pé òun ni màá mú lẹ́lẹ̀kejì. ṣùgbọ́n lẹ́nu ìdíje league tó bẹ̀rẹ̀ mi fẹ́rẹ̀ sọ pé ó ti wà lókè ti ba Kọ́túà
1: lọ́dọ̀ tèmi ti
2: ṣẹ̀rí interest ó lágbára gan ó pọ̀ gan dò aṣọ́lé yẹn náà ò kì í kò bá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tá a bá ń sọ nípa pé tá a bá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn ní interest tèmi o yóò ṣì kejì David Raya ni ṣùgbọ́n
1: ó dàbí ẹni pé the first thing tí olùkọ́ni orílẹ̀-èdè ti France ti Spain wà first thing tó nílò gẹ́gẹ́ footwork Raya náà ní footwork
2: bọ̀ kò dàbí ìyẹn factor kan nìyẹn ṣùgbọ́n tá a bá sọ nípa pé ní láti sáà tó kọjá dé sáà yìí nínú ìdíje league lẹ́gẹ̀ẹ́sì ó wà important ní Arsenal ju bí Eli Haaland ṣe wà important ju bí Manchester lọ tá a bá sọ nípa pé aṣọ́lé yìí tí ó bá sí bẹ̀ fún Arsenal láti win máa difficult tí Eli Haaland ò bá sí bẹ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester figures yẹn ni ò ní pọ̀
1: wọ́n sì
2: máa victory máa easy fún wọn láwọn figagbága tó pọ̀ ju kan padà nù tá a bá ní káwọ aṣọ́lé ìwọ̀nba àǹfààní tó ń fún ọwọ́ ìkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal láwọn èèyàn ṣe ní Gabriel Magalhaes àti Saliba wọn dá addition ti ẹ̀ tó fún wọn ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà làwọn méjì ń ṣe àṣìṣe bí concert ball sí opponent tó yẹ pé òun ló máa save one on one ló máa ṣe kinní kan ṣùgbọ́n tó gbé bọ́ọ̀ yẹn ò di go wọn ọ̀rẹ́ àṣìṣe yẹn fáwọn agbábọ́ọ̀lù yẹn lọ́wọ́
1: yìí
2: so lábọ̀dọ̀ tèmi lọ́wọ́ yìí ó wà important sí Arsenal ju bí Eli Haaland ṣe wà important ju sí Manchester lọ.
1: Ok.
3: Láfikún.
1: Egun Sikiru.
3: Mi fẹ́ ròyìn pé bóyá àríyànjiyàn ó wà nbẹ̀ despite pé yẹn tó sọ̀rọ̀ náà opinion tiẹ̀ òun ló sọ ni ṣùgbọ́n opinion yẹn ó wà pẹ̀lú fact. So lápọ̀dọ̀ tètè ni ta bá ní pé káwo David Raya consistency ẹ̀ ó ti ń lọ bí sáà mẹ́ta báyìí. Tó yí ó ti wà bẹ́ẹ̀ tó ti ń ṣe dáadáa báyẹn. So mo ròyìn pé n tó kàn ń ṣokùnfà àìmáàlè sọ pé irú ẹ̀ ò ní pé ọwọ́ ẹ̀yìn tí irú ẹ̀ tó sí òun náà ni ló ṣe jẹ́ pé tí sísìn bá parí lẹ́yìn pé kán mú rẹ̀ ní x1 torí pé òun defend goal ni ẹni tó ń go wọ́n máa fálù go mo rò pé gbogbo pitch nǹkan tán wá ṣe ni bí go àṣe wáyé ni so ẹni tó bá mú go wá tó ń go jù òun náà ni yóò máa lékè in any award kò kan tó lè sún ẹni tí ó ń go kan tó lè sún wọn sọ́wọ́ ẹ̀yìn sí ẹni tó ń defend go mo rò pé a máa jẹ́ ẹ̀ẹ̀kan láàrin ọjọ́ púpọ̀ ni tá a bá wo ìgbà FIFA World Best náà mo rò pé Cannavaro ìgbà tí wọ́n mú nígbà yẹn ní best player ó láwọn kankan tí wọ́n rù mọ́ kì í ṣe pé bóyá torí pé ó ń defend nìkan bọ̀ wípé ok kò ń sí yellow kò gba yellow card ní tournament kan tó
1: lọ
3: ó ní discipline so àwọn àmúyẹ yẹn òun ló lè tún máa ran agbọ́wọ́ ẹ̀yìn máa ṣọ́lé lọ́wọ́ tó fi lè máa gba award yẹn mọ́ àwọn attacking player lọ́wọ́ so lápọ̀dọ̀ ti tèmi ó gbìyànjú ó ń try ṣùgbọ́n láti rate ẹ̀ ju àwọn agbọ́wọ́ iwájú lọ and the end of the day mo rò pé a ṣì tún ṣiṣẹ́ extraordinary
1: ju bẹ́ẹ̀
3: bẹ́ẹ̀ jù báyìí lọ.
0: Mo rò pé tí Cannavaro tó ti ẹ̀ mẹ́ṣà yẹn gan-an wọn ọba tí fọ́n gan yà yẹn
1: Sẹ́lẹ̀dé
0: Sidé ló
1: àṣemáṣe
0: tó ṣe Sidé gan ni wọ́n ti vote as best player tournament
1: bó
0: àṣemáṣe tó ṣe ń lọ́ fan tó fi kan Cannavaro kò bá tó ti kàn ní sà yẹn gan ní yà yẹn.
1: Ok. Àwọn àwọn afigagbaga tí ó wáyé léni yìí àwọn èyí tí ó wáyé léni àti sọ èsì láàárọ̀ àwọn èsì figagbaga tó wáyé lópin ọ̀sẹ̀ àti gbọ́ bó ṣe lọ láàárọ̀ ṣùgbọ́n àwọn èyí tí ó wáyé léni success.
4: Akudede wo yàtọ̀kùn ìdíje tá láti ṣe tó bá ti ń di aago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ òní kọ kò mú àwọn àti kọ pamà kí lè tẹ̀ ń gbá mi léṣe
1: báyìí. Àbí kí ló dé kí tiẹ̀ ló máa ṣe báyìí sí nìyí aṣọ ní ìsìn pé ìsìn yànṣẹ́ ẹranko onírara.
4: Torí náà àwọn àti kọ́ ló máa járe ago ṣé ẹ̀ gbá mi lẹ́sẹ̀ ni.
1: Kí ló dé tó ń fi kúkú lọ máa kì.
4: Tó bá ti ń dago mẹ́jọ ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní tàmí láwọn àti kọ́ Udinese ni ìdíje Spanish La Liga lẹ́ni Villarreal àwọn àti kọ́ Real Betis lago mẹ́jọ ìdíje English Premier League Leeds United àwọn àti kọ́ ìgbé agbábọ́ọ̀lù Newcastle tó bá ti ń dago mẹ́jọ bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
1: Má ṣe bí ọmọ kéékèèké tó náà bá gbá tiẹ̀ padà ní ìsìn. Ọmọ ni kìnìkan. to ba gba ti e pada nko oni kini
3: eni o lo nje yo
2: okay star settlement
1: iba ba yin yanju e
2: mo yanju e
1: a ba yin pari e ni now a bo se n ga ese si to ba gba ti e pada a ba yin pari e ni now se a wa na kan fun kan tu fight ni now se a wa na fun oni mama se bi awon kini mama wu awon ibe yen mo ile agbara tu fight ni o ko si enikan ko le na ma kankan fun o aba ko yen kiko je ki yan mo yi o e ja loju oja jari aba toju oja de ifi gagbaga laarin Chelsea ati Osiri ka wa tun tan imole si de a ma tan mole si Arsenal Sunderland tori pe penalty eleeti won gba yen gangan eleeti konsa ti won ni konsa afeso lori penalty yen awuyewuye wa lori e bakan na so nipa ifi gagbaga Chelsea ati Osiri se bi Chelsea o si ma ba lori abi ka so pe awon kankan lo fa e ja loju oja kade eku kale ti ka se eyan ayi ko to ba batide star 347 star 1004 star 1 hash eku kale
5: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
6: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
7: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
8: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
5: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence.

0: nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀ wó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cashport àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashport níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa september 30 ni special independence cashport nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Lágelú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
2: Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
3: Aya adùn bí oyin, adùn bí oyin ṣe.
4: Yorùbá yorùbá yorùbá.
2: Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjìn ẹlòmíín rí àjẹ́ pé kọ́gbọ́n sóun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
5: splash.
2: Aminat Adetun Batman Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ṣẹ́gun Tuesday láago 2 òru. Abala àkọ́kọ́ lórí ètò ni Nifa Aji. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkàn ẹni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àdùláàjì nìkan ni ọmọlúàbí splash 15.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Ó máa ṣerégedé.
6: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Felele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
7: We'll be right back. kaabo pada latojo oja papapa nitori akoko wa ikani this plus no this plus 105.5 fm to wa ni bara felele ni lebara ta lo ta o ta nje o pe ni o gbadọ voice out oya ifi gagbaga laarin iko ti Sunderland ati iko ti Arsenal penalty kan to waye nbe oluko ni Mikel Arteta ni pe o wrong lati muru penalty beyen against awon ele ti ati mu Esri Konza ati egbo se bo yen se penalty ni abi ka so pe tori pe o sesi lodo ni
8: laporo temi mi ro pe goliwo mi ngba ni ta ba wo bi Esri Konza se ragabo
7: agbabolu
8: yen mole so iro se ma waye even o ti ati n waye ti pe daada pe to hun so yen se pe gege bi oluko ni ko ti nkan yen sesi lowo lakoko na òun ò lè sọ̀rọ̀ tó jódodo nírú àsìkò yẹn ìyẹn òun ká sọ pé bá sọ pé kínní yìí pẹ́nátì ni ni ìmíràn pé ìyẹn lè sọ pé bóyá ó jódodo tó yẹ pé nǹkan yẹn tako so ohun tó tako ni so lápọ̀dọ̀ tèmi o bí Esri Konza ṣe ṣe ìpínlẹ̀ nìyẹn nígbà yẹ pé ní sáà tó kọjá irú ẹ̀ ń ṣẹlẹ̀ tí wọn ò sábà mójútó so mo rò pé àwọn náà lọ tún nǹkan wọn ṣe ní sáà yìí pé ọdún eléyìí yàtọ̀ sọdún tó lọ gbogbo àwọn nǹkan táwọn ń ṣe táwọn mú jẹ ní sáà tó kọjá.
7: bó penalty ni.
8: penalty ni lápọ̀dọ̀ tẹ.
7: ojú tẹyìn fi wọ. ok.
9: ẹ mọ yàtọ̀ sí bí a pé kinní yẹn ojú ti wà lára Konza láti ìfigagbága wọn àti Chelsea. nípa pé búbú yàn so títí yàn dànù.
7: tó escape.
9: ó
7: escape
9: ẹ̀gẹ́sì. in tó ṣẹlẹ̀ yẹn tó ṣẹlẹ̀ ní ẹ̀gẹ́ sọ̀dára yẹn ó ṣeé ṣe ká ní agbábọ́ọ̀lù míì kó má di penalty o ṣùgbọ́n Konza ojú ti wà lára ẹ̀. bó ṣe bu player yẹn so in tó tún wá jẹ́ kí bọ́ọ̀ yẹn tún ṣe kí ni pé center àbí tí wọ́n wà ni bọ́ọ̀ yẹn gùn lókè. so ìyẹn gan lásán gan pé tí ò bá bu player yẹn so ó súnmọ́
7: kí yẹn
9: lè fò sókè láti kan bọ̀. so ìyẹn tún jẹ́ kí ó tún wọ́ ti penalty.
7: penalty ni bẹ́ẹ̀ni láì ní tàbí ṣùgbọ́n kankan. ok àwọn síkírù láti
10: ìlú
7: kékeré ọ̀dẹ òmu.
10: Sí èyí téèyàn bá wà ń bàdàn tó bá poye ọdẹ òun kékeré a lè sọ pé bẹ́ẹ̀ ni torí pé nǹkan ju nǹkan lọ
7: bẹ́ẹ̀ ni
10: so ìyẹn ò ṣe ìbú ló ti wà ni
7: bó ṣe jẹ́
10: ni lápọ̀dọ̀ tèmi mo rò pé penalty ni kò sí nǹkan tí ó fẹ́ rújú bẹ́ẹ̀ ni ti tèmi torí èmi máa ń wo kinní kan pé
7: gbogbo ìgbà tí sáwọn olùkọ́ni yẹn máa ń mọ̀ ni àbí because Maresca náà sọ wípé bọ́ọ̀lù àwọn èso upside.
10: ẹn tó fọ̀ràn mọ́ ni kò sí
7: ìpínlẹ̀ ìdákẹ́.
10: pápá ẹni tó tẹ̀ yẹ kí ti àtẹ̀tà tún mọ́ wọn báyẹn pé ẹ̀kan náà ló sọ̀rọ̀ lórí ẹ̀ ká ní pé wọ́n lọ draw match yẹn ni ọ̀ pé penalty at the end of the day
7: tó
10: ń bá tó bá end sí
7: gbó. onáà ló wá jẹ́ pé wọ́n tún lọ lù sí match.
10: bẹ́ẹ̀ yóò jàporo yẹn.
7: gankiti ju bẹ́ẹ̀ lọ.
10: sẹ́rí gbọ́dọ̀ bá ti defender àti attacking player bá ti wà nù etí gẹ́gẹ́ bó ṣe máa ń yé mi mọ̀ pé defender láti wà very careful.
7: attacking player ní bíi 60%
10: ó fẹ́ wọ 70 gan
8: advantage
10: wọ́n jọ fara wọn ni ṣùgbọ́n òun fẹ́ mi àwọn ni wọ́n dẹ̀ cherries go ju pé kò defend ẹ lọ. so gbogbo defender tó bá ń ṣe kankankan defender ní ó nílò kó máa apply sense ju ìgbà tí ò tí wọ tí ò tí tẹ̀lé attacking player wọnú 18 lọ. so mo rò pé time yẹn ń láti wà very very careful lápọ̀dọ̀ ti tèmi o bọ́n ṣe nígbàgbà àyàfi tí ó bá jẹ́ pé adarí ayò tó bá ní nǹkan míì nínú tó fẹ́ ṣe ni ò ní
7: ní
10: múru penalty yẹn.
7: àwáwí lásán
10: ni àwáwí ni o àwáwí ni.
7: ẹ jẹ́ àwo ìfigagbága ikọ̀ chelsea ayi koto láìpẹ́ yìí 50,000 $800,000 $200,000 *347*1604*1 bóyá wọn ni tó sì ti ń play ó sì kú bí ìṣẹ́jú bíi méjì báyìí tá yìí kó tó ọ̀sẹ̀rẹ̀ chelsea ṣé bí chelsea ò ṣe máa bá lọ rèé tí wọ́n wá ń concede nínú àkọsílẹ̀ kan tí ẹ fi sí orí ẹ̀rọ ayélujára ni pé ó ti di ìfigagbága tí ń lọ bíi ogún ní ṣísẹ̀ntẹ̀lé báyìí àbí.
10: tó jẹ́ ìdíje epl
8: bẹ́ẹ̀ tó jẹ́ epl
7: o dẹ̀ ń wò mí ọ sọ̀rọ̀ ní ọkọ̀ ló pósì ẹ̀ ní.
8: mo ń da yín lóhùn.
7: o dẹ̀ sọ ohun tó pósì.
8: ẹ̀rọ pẹpẹ mo ń da yín lóhùn bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ pé ó dùn bí ogún ní ṣiṣẹ́ tẹ̀lé àbí kílẹ̀ tó fẹ́
7: lọ. kálukú máa ń mú ní ìsìwá sórí platform ìwọ ló mú wá mo dẹ̀ ń bí ẹ o dẹ̀ ń wò
8: ayanana sẹ́wulẹ̀ fẹ́ bú mi tẹ́lẹ̀ kí n bó ṣe gan.
11: ibi gbagba ga ti di ogun ni season tele ni EPL ta ba mu mo lati sasa okoja lo to je pe won o sa le mo concede won tun wa gba oluko ni to ta ro pe nkan o tun yi pada the same thing all city yen na won tan die loku
8: eh ta ba wo mi ro pe oluko ni e soro kan ni bi ose keji abi ose keta
11: pe ti ba se pa so le ti an tun ti change ni o ndan wi call am away
8: won ko ya won also the any chance at score winning goal kan to ye pe aso le yen ni o
11: fese
8: o dabobo tan yan yan to ye pe ni box 6 ni to ti ruju so ta ba wo mero pe oluko ni eh o soro kan bi ose meje meta seyin pe asin la kan to won se ni pe won o manage eh Moses Caicedo ase pe bon se gbe wole ni fi gbagbara ton gbe wole pe ko ye ko nti
11: o ti one out
8: ke fit fit the 11 seri eh iko ton play lowo lowo bayi o digba tan ba to ni ru Moses Caicedo laarin
11: ti o ma se
8: lowo
11: fa won agbowe lati ma intercept attack
8: fun won lori ofe ati pe Chris James pada si right back
11: defense line
8: o wa duro dada tori pe awon ton fin play right back ati left back lo lo bayi error tan yan yan ni won ni ko so lapodo temi mi ro pe iko yi nkan ton lack pelu style ti oluko ni yin gba tori pe transition game ni gba pe okay e ti gbe sare pin awon mele tan to awaju ede ri won waste asiko ta ba de won lododo ba se mi na ba se mi awon be na won po so o mi pe won ti ri nkan se si ba se mi awon
11: waju won ti le go
8: won ti le score o wa ku so weyin bo lati da bobo ati mi awon inta ati mi o bo le awon o se ni da pada so iyen be ni ibe gangan de ni won ti wa lack eyan lo lo bayi mi ro pe nkan yen ni emi ri gege bi eh akude tan ni lo lo bayi Moses Caicedo gangan inu kokun kan tan se won
9: eh lodo temi boya oluko ni e nilo lati wa defenders coach gbogbo aye na lo ni coach ba se ni striker boya nilo e cause ta ba ni ka wo pe boya defensive midfielder to le da bobo wo eyin lo n fi ya je won awon individual error kan wa
11: ya toripo na je the midfielder
9: eh eh ta ba ni ka wo awon kankan to sele nu fi gabaga yen ball ti o pada fo yoreato ti player fi ko shot bunti e malo gusto lo lo yesse fun ball oke lo en fait yen fe se across wonu box yin what the player as wing back olorun ba se o ti raye pada seyin e ti jo dogba won fe se ball jade kini to duru nu ko nese se ball ko lo corner kick o si yesse fun ball yen lo pada wa to ta ni waju yoreato nti e ni yen na to
8: ti ta kon o yen o mo nkan tin se rara ni o ngba ti ball ba nbo waju yen be ti ball wa land waju e to se denole to fi agba ori re
9: koja o ti ta na nu
8: ayo o ti ta kon to ma mo to se ngba le pon DSR mole ebe yo si fesi yan re pe ball yi to se bale yi
9: ko lo ko lo
8: yo fo yo ko lo
11: e to wa le yin fe kele n to wa
8: le ale en ta ba so pe eyan o mo tin se rara defender yin
9: so sha le so pe guys e do na ni yin so cause ta ba ni ka wo meta owo yin eyan ni eyan ni da won agba ball lowo yin ti won loye dada te ba lu meta lowo yin boya ko oko switch si mẹrin lọwọ eyin na iyan lo mẹrin na o ni pe kiyan ma le play transition game ko switch si mẹrin yen na iru resume to nlo si kini yen ko da pada si
11: fo
9: aye cause malo gusto yen ko si yan kan to contribute si waju ko si yan to contribute seyin
11: o
9: kan le ma o le ko bi kan sare ka
11: eno eno ga so ru pa tadugo te wa isa
12: na tun mo me lo ko mi o
11: la tadugo wo sa
12: labo
11: gangan loju labo igba wo le ti play cash e
12: aje be n to sha kan du mi abu du kan du mi
11: elo le ti jeri
12: bo wo to wo ta mo je ri jerada
11: eh eh ki atun la e wa tun ni ma ba n gbowo yin si e te ti je seyin ko
12: wo to je ri mo be ja lo n to sha
11: kan eh o bu o mo sa ni 50,000 re si o wahala re po o wahala another one 080 080 080 bombo sikiru egun sikiru 080 4013 50,000 naira hello eyin le abi e ku olegbere lejo
7: ẹyin rédíò yẹn ò jẹ́ ká gbọ́ yín dáadáa. Hello sir. Orúkọ yín àtàdúgbò tẹ wà yín.
13: Mi ò dé ìlera dé bi.
7: Sálówó ńlẹ̀ ni tiyín ni àbá gbówó rìn. Ẹ kówó kalé ẹtí ẹbẹ̀rù bí ọba dèsù ń gbòòrò. Àdà èyàn máa gbówó rìn ni o. Wọ́n ti na lówó ńlẹ̀ fẹ́ pa ń gbòòrò. Ìgbà wo la ti ń pè káṣẹ̀? Ṣé ẹ fẹ́ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn ni àbí kò yé mi?
13: Ó ti tó ti yẹ sí báyìí.
7: Àní ẹ kú òbí rédíò yẹn wà.
13: Mo ti pa, mo ti pa.
7: Ṣé ẹ ti jẹrí? Ẹ tún ti jẹ 50 lẹ́sàn-án, ẹ ti jẹ 50,000 lọ́sàn-án. Wọ́n pè yín. Ọyá ìjà lọ sórí 100,000 naira. 080 lélẹ́yìí 3390 ló parí ẹ̀ 3390. Ok. Káwo ẹni tó ní. Ta ló lowó eléyìí tí ń rólù rólù rólù yìí? Ó ti connect. Hello. Ariwo yìí pọ̀ orí ọ̀kadà lẹ́wà ni.
13: Mo ń drive lọ ni o.
7: Ẹ̀yà páàkì náà.
13: Ọlọ́run yà ó káàkì.
7: Ẹ wá bi páàkì sí, ẹ páàkì.
13: Ẹ páàkì ẹ. Mo ti páàkì, ó dìbí sọ́ọ̀rì, mo ti páàkì, làwọn ó pè ayọ̀, mo dúpẹ́
7: o. Orúkọ yín àtàdúgbò tẹ wà yìí.
13: Sunday Sokoro.
7: Sunday Sokoro, ọmọ agúgù ni yín.
13: Bẹ́ẹ̀ni, ọlọ́bìnrin ẹjọ́.
7: Àṣà èrò nìyẹn.
13: Àwọn èrò ń bọ̀ mẹ́gbọ̀n ọmọ bínú.
7: Ẹ kí wo ní bínú ìṣẹ́jú bíi méjì péré náà, kò lè tó bẹ́ẹ̀ gan. Sunday Sokoro, gbogbo agúgù ń kọ́.
13: Agúgù wà láàfíà
7: o. Àdúgbò tá a ti ṣe kékeré nù, agúgù Sokoro. Mo tẹ̀lé Sokoro jìnà. Sokoro, lágúgù, ọlọ́fà. Wàhálà. Ìgbó la ti ń pè káṣẹ̀.
13: Láti ẹ̀.
7: Ṣé ẹ jẹrí?
13: Mo ti jẹrí, mo jẹ́ January, mo jẹ́ ní ìpèsè náà.
7: Ẹ ń lo ṣe tayo yìí, àbí?
13: Ṣé ìlọsẹ́ o.
7: Ọ̀dà kan, congratulations. Ibo lẹ ń kérò lọ?
13: Ìbàdàn mo ń bọ̀.
7: Láti bo?
13: Láti Ògìjo.
7: Ògìjo lẹ ti ń bọ̀. Ògìjo ní Ìkòròdú lọ́hùn.
13: Bẹ́ẹ̀ni.
7: Ìkòròdú side ni ọ̀dà kò burú safe journey. Ẹ̀ẹ́dẹ̀ lẹ̀ láyé àtàlàáfíà. Ẹ̀yin 100,000 lẹ tó jẹ lọ́sàn-án iṣẹ́ ti gbọ́. Ẹ̀yin o so ẹ tẹ̀síwájú ní ìrìn àjò yín, ó pè yín. Congratulations. Bó ṣe jẹ́nu. Ọyá 200,000 naira yẹn 080 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ 7242 ló parí ẹ̀. 7242 200,000 naira. Ká máa lọlé. Lédè kúkúrú. Ká máa lọlé. Ó ti connect lọ́wọ́ kan 200k.
13: Hello.
7: Ẹ káàsán orúkọ àti àdúgbò tẹ wà yìí sà.
13: Ọlálékan kò.
7: Kóòlù láti àdúgbò o sà.
13: Bódìjà.
7: Bódìjà. Ọmọ Ogun, ọmọ Abẹ́òkúta ní ìjọ.
13: Ẹ̀pẹ́.
7: Ẹ̀pẹ́ Ogun State náà ni ọ jẹ́. Lagos State nìyẹn o, sorry. Lagos State ni ẹ̀pẹ̀ òkè torí kóòlù tí mo gbọ́ yẹn Ogun State àwọn ṣe wọn Akinola ni àwọn ajá àwọn okọ bíi stone nkankan báyẹn bíi stone bíi wood àwọn Ogun State Lagos State yẹn náà ni. Ìgbà wo lẹ ti ń pè káṣẹ̀? Ṣé ẹ jẹ rí sà? Ọ̀dà congratulations 200,000 naira lọ́sàn-án ẹ̀yin lẹ jẹ́. Wọ́n máa pè yín. Ẹja máa lọ fún tọ̀sán yìí. Ṣé ń akin ọ láti dé àgbà ní ń bu àgbà sọ yí pé àwọn ọmọ Ògùn ṣèní máa ń jẹ́ kóònù wood nkankan bẹ́ẹ̀ yẹn. Mo ní àgbà tó ń wí so lè wí lójú rẹ̀. Ó lòun lè sọ. Ẹjẹ́ mi ọmọ lọ fún tọ̀sán yìí òun àtàgbọ́jọ máa yanjú rẹ̀. Ọ̀gá wa ti kóró yìí wọlé. Ọlá lápàdé títí ọ̀la ọ̀hún. Ẹ kú kalẹ̀.
14: Àwa ti ní Splash FM la wa fẹ́ máa gbọ́. Splash FM, òun wa fẹ́ máa gbọ́.
15: Splash 105.5 FM, The Integrity Station.
16: Quick, charge 240.
17: Hot news, cool vibes, sports, and more on The Integrity Station.

0: It's Splash 105.5.
1: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
5: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yanmi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then you need Cafe One. Now at Sterling Bank, MKO Abiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One, where business happens.
8: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ni ẹlẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sú tí kì í rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀ tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n já yín sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashpot. Níbẹ̀ ni káṣí ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashpot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*#. Lórí Lágelú FM, *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
7: What if the waste you throw away makes you richer and our environment cleaner? Welcome to the largest convergence of environmentalists in Oyo State, the Oyo Waste Summit. In commemoration of World Cleanup Day, we invite you to the third edition focused on food waste and their packaging materials. Ǹjẹ́ ẹ mọ̀ pé ìdọ̀tí lè sọ yín dọlọ́rọ̀? Bẹ́ẹ̀ bá mójútó. Ẹ wá kọ́ bá a ṣe ń tọ́jú àyíká wa. Lo àwọn ìdọ̀tí agbègbè fún ohun mèremère pàápàá jùlọ. Àjẹkù oúnjẹ ní Oyo Waste Summit 3.0. Ẹ darapọ̀ mọ́ wa ní 23rd September 2026 from 9 a.m. at Trenchard Hall, University
9: University of Ibadan. Day one features plenary session, student waste innovation, magazine unveiling, eco faji, and exhibition. On the second day, Emma Kwanwe Doti Kenyi, Taya New, Asho New, Paper, Bali, Snail Shell, Car Plastic, and so on for rewards during our buyback program on the 24th September at Amphitheater Adama Simba. Register now on the website oyowastesummit.com. Oyo Waste Summit is endorsed by the Ministry of Environment. For inquiries or sponsorship, call Victor on 0816 284 8212. Go get your ticket.

0: Flash 105.5.
1: I be Flash on my career.
0: Tune in and listen everywhere you go.
2: Flash FM Media Academy. Nibe, lawon eniyan tin fi igba bu mi eko eto iroyin sori. Atamba gidigba. Soke tente ninu igbo safefe pelu ikose mose ati iwo mo luabi. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
7: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
2: Flash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n olóòrùn máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá ránṣẹ́ wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cashport àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashport níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa september 30 ni special independence cashport nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Lágelú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Na me dede hail so. Everybody they call me the champ because of the kind speed when I dey take run for stadium. I dey strike like lightning. I better pass a bullet. Eagle when they fly self, e no reach me. Even self, the people when they follow me run for stadium, they know they fit see my brake lights.
2: But he can't get one time. When I hear person from my side, it dey preach fast. Na so fear hold me oh. See, it don't happen be that. This one no be that kind run when we dey run for stadium. The person when they breathe fast, now my pikin went no well. And that's why I use run, take carry and go hospital, make I fit save in life.
3: When your pikin begin dey breathe quick, carry and go hospital, na serious matter.
4: Flash 105.5.
5: I'll be flash on my career.
4: Tune in and listen everywhere you go.
6: Whoa, wow.

0: akiyin omo Nigeria e ku le o e ku amojuba wa e ku eti gbo wa fun ase tuntun ti aroba oni lojo aje Monday
1: oh yes ke
0: leyin ti aje igbaladun ti futo edo royin lowuro
1: won gbadun e
0: agbe gba nko gbede iroyin ni futo san oni awon sele loni ranran to sele lawon apa bi kan sugba ti eyan ma gbo lagbo kogbon agbo fi sodi won ara yin ko gba agbo dupe feledumare fun abo ati anuta wa ri gba ni gbogbo gba iseda oni kanu re ku olori wa
1: ami
0: abo olohun to si ni poje wure lo eledumare yo ma dabo wa leni ati lojo gbogbo e ku le o o tojo meji o tojo meta adesin lorun pada bayi
1: oh yes ke oh yes
0: leyin ta de leyin isime lori ewe
1: leyin to lori ewe to
0: olohun lo ni ori be
1: o de la tori ewe
0: eyan
1: won na ri pe
0: ki mo ke ni sa yoju ran a ka mo royin ni wallahi bo yoju a ka mo royin
1: ise ti e na lo wa se
0: nbo wa si se
1: kan le gbenu si mi kan mo
0: kan o gba kere ndodo wa gba kere ndodo mi o ri pe mi ki kuli o ba ni bo se na loruko ti bi oju lo wa ni ikai ngba ti ogoja grover keke
1: eh mo gbon je ni se
0: ogoja grover keke
1: kini wa leyin re
0: eh nibo
1: eh kini n be leyin
0: okay omo yesi na ko si ti bi se eyan
1: ero lewon be leyin re o
0: iseju melo na ni
1: ero lewon be leyin re
0: o ko si ti bi se eyan o je gbe pa ko re po leyin camera asa ti ri yin gbe na ti wole
1: abibo wa
0: ni e se o kuli o ma ni fo se na loruko temi oju lo wa ni ikai presenter yin na ni gbanko gbiroyin na lagbede losan toni ebere cinema tele wa lawojo opo te ti ma n tele wa lojo opo Facebook Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan na leti le ma tele wa e comment e like e share ke dabule lapa be ka wa dabule fun yin lati ori awon ogere ori iroyin foto san oni
1: o da dupe adupe pe okun lowo eyin eyan wa ile te ntele wa bo lataro kutukutu ile te ti lanfani ati feti yin gbo ti fun tedo royin gbanko gbiroyin lagbede losan toni o awon sele to ti sele lawon abi kan te na pajade le okere lohun e ta fin ja yin lajatan ta fin je ke mo wi pe sele sele looto oba to ni wa ko dakun ko jo ko sanu wa ni o
0: ame
1: awon sele la abi ti mo gbomi loju eni te eyan fi kawo le ri fese janle koba to ni wa ko mo je o so kale so de eni kokan wa se wa ri awon gbankan kan be bi alayo ni mo ba de awon gbankan bi bi ka bi mo bi ka se kini ka se gbeyawo ka sojo bi oku agba e to ti dagba gan ni o bi ogova ogoje adoje ogojo ahan ka kole mole ka ra le mole ka ko ile agberin ile ti se moto tuntun ti aroba oba to ni wa ko da ko jo ko mo fi so kan wa ni o awon royin tan so nipa re ye awon akori to ba gberi be lati koko bere o ogba bobo wa doju ogba gadi gan e ma ni anfani lati mo fe ti yin ko yawo royin in lo ro balejo nu iya adini yin na ni o Aminat Adeto Badmus onoruko temi mo ti la yin ile to se be nkan mo mo o se dada
0: oya pelu awon ogere ori iroyin ti agbede losan yi ke koko gbo tori e na ka to wole kale sinu ekun keke iroyin gangan to je gbanko gbe ni ipile ti kaduna isele gbanko gbe agbo so gbanu isele nbe emi eyan mefa mejila lo ba isele ijele jamboko to waye loju ona kachia oba lo o isele jamboko waye besi ni emi eyan mejila ototo lo pada ba isele lo ba lo ai ogun orele ko dele oroko ko doko to ko oroko doko oroko to iseda ko la wa lori e
1: ami
0: ka bo olohun ko ke ma daju lori eni kokan wa
1: ami o
0: a ma ra so o won ni ka lo ba oniso ko si ma so emi wa ngbogbo gba
1: ami ati ami o da to ba di be wa ja lo sinu iwe iroyin punch ele to jade fun toni isele gbanko gbe kan mo foju bade ni ipinle ogun won ni arakunrin kan dereba wa ko ni o won sese gba sise ko wa mo ba won wa oko ayokele ele ti en lo won ni ko pe ko jina ko ju bi ojo meji lo o dereba ti en gba pe ko wa mo ba won wa oko ayokele yi omo ji oko loko gbe lo bo gan lakara re se wa pada tu ipo oko ta so nipa re iso ti pada sodo eni toni gbanko gbe mo ni e gbo lo so toni
0: he he iji to wale to ka so ninu yewu eni ti o wo ti e sorun ko ma safira o eni isele eleyi to pada sele nipili oyo ti wantiwa ti a wa yi won ni awon iko agbesomami agbeban won mo kolu ibujoko ti awon iko osise leto abalajo mo se ta mo si operation burst ti won be ti won tin sise riju won be won ma pada kolu won ha isele gba nko bi alagbara lele yi to sele yi ko lohun ko ma so ni ko si ma fa bo to ni pa dada ko ma fi bo won be
1: ami
0: olohun ko sanu o
1: ami o
0: ama ta ba wo isele mi ti o tu pada sele ni ipinle ti benue baba kan arugo kuje kuje mo ni baba ni 80 odun 80 baba 80 won si fi esun pe baba ni eye lemi oso ni ka pe won ni abaje kunrin emi o mo to si ye mi debe mi se wadi yen de aye be lati mo iru level ti won de sugba won sa lu baba o won lu baba ni alupa ti emi fi bo lenu won lori esun wi pe won ni baba ai won darapo won je okan gbogi ninu awon aya mi opake alake aroba so mo balẹ mo fi ru yo yin o
1: awon mama ri
0: ah eyan ni koyan yin o mo dewe bo e wo mo gbedi o
1: to
0: mo gbedi o omode ni mi e je ndagba
1: da o di dada a dagba
0: ba mo ba mo we wo wo we
1: fo pa wa
0: yo ba gba je o koyan yin ni mo wa
1: awon ti ye won o ti ye won mo gan
0: pupo pupo
1: o ye won ju
0: o da to na la mo je
1: eh be ni awa ti je ko to ba je we eta
0: ati gure
1: ko to ba je we eta ko ju ba na lo
0: eh ko ju ba lo ese o iroyin leleyi o
1: iroyin ni a ohun o to be o sa ma ba won wi
0: ah ah n
1: ti e to ma ba won
0: mo de si jade
1: eh agbawo lo hun ti e na
0: iyen iyen o pe yan lagbawo iyen la se mo jagbawo ni
1: o da to be ni be wa ja suso wa waju ka lo si ipele bauchi won ni arakunrin kan le tin pera e ni olokada e ti ngo okada ti fi ngbero ni ipele bauchi sugbon sa won ni ki sise okada gan lo yan la yo robu kubalawo na ni ti abala odo ti e jade o won ni owo awon ise olopa ni ipele bauchi o ti te bayi o eni odun metale ni a dota sini nja kini to se ti a fi fi sikun ofin gbe won ni arakunrin tan so nipa re yi ah awon obirin to ti se ko tokotona pelu le to se pe tipa ti kuku ni mbade 15 o na ni onka won 35 women bo gan la kara re se atu epo eyan mo gbo loni ba koko re ba ti to ni amo se awon ajo ti ndlea ajo le to gbogun ti lilo ton ti gbigbe egbogi oloro ni o won ni mo ti se la ba pade ah agolo keru nla kan le ti ani won gbe wole lati le okere ni o ile gesi ni ti gbe wole nje kini nbe nu e won ni be la bi ni o awon egbogi oloro ele ite ti fofin de lo le de wa nigeria pe kegun ri o mo se mo won ni to sinu bready won to sinu speaker won wa fe gbe wo ile de wa nigeria kọ́dà ọtí wo orílẹ̀-èdè wa nàìjíríà pápákọ̀ ojú omi níbẹ̀ gan náà ní ti ṣe alábàápàdé rẹ o ìgbésẹ̀ wo ní ẹ ti wá gbé báyìí gbáńkọ́gbì tó yẹ kẹ́ ẹ gbọ́ ni ẹ gbọ́ ò lọ́sàn-án tòní.
0: ní ìpínlẹ̀ plateau ìṣẹ̀lẹ̀ gbáńkọ́gbì kan tó ti ṣẹlẹ̀ níbẹ̀ báyìí àkọọ́lẹ̀ tá a sì láǹfààní àti rí ni pé àwọn agbébọn wọn han orí bàbá kan ẹni ọdún 95 àti àwọn èèyàn mẹ́ta míì wọ́n sì han orí wọn lórí kíni kí lọ ṣẹlẹ̀ tó fi di gbàǹkọ̀gbì ìṣẹ̀lẹ̀ burúkú lélẹ́yìí kọ́lọ́hún kó là wá nínú rẹ̀ kó sì má jẹ́ kí a bá wọn rírú ẹ̀ mọ́ nírú àwùjọ tá a wà
1: yìí
0: ìṣẹ̀lẹ̀ burúkú bá a nírú ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ yìí
1: ó ní agbára gan ni ó dẹ̀ já lọ sí ìpínlẹ̀ plateau níbi tí a ti ń ṣe lálàyé pé àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn adaranjẹ̀ tá a mọ̀ sí mẹ̀yàtì àlà òun náà ni àmọ̀ ti bóde báyìí léyìí tí wọ́n sì ń fi ẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ elétò ààbò kan eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ plateau tó ń pè wọ́n ní mango wọ́n ní sẹ́rí àwọn mango yìí wọ́n mọ̀ ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu àwọn adaranjẹ̀ mẹ́ta kan léyìí tó jẹ́ pé àwọn ẹran eléyìí tó tó 50 níye òun náà ni wọ́n tún ti ọwọ́ wọn lọ ọ̀run àrèmọ́ bọ̀ bó gan nìṣẹ̀lẹ̀ ń ṣe wá wáyé tó fi ń di gbàǹkọ̀gbì ẹ̀yìn ọmọ láǹfààní àti gbọ́ ọba kókó rẹ̀ bá ti tó ni o bàbá wa yọjú sí wọn ní ìpínlẹ̀ ọ̀ṣun wọn ní ẹnìkan eléyìí tó jẹ́ pé alátìlẹyìn ló jẹ́ ìní fún gómìnà wọn ní ìpínlẹ̀ ọ̀ṣun lásìkò ìgbà tí wọ́n fi ń fọn rere àádìbò wọn ni ọlálẹ́kan oyeyẹmí ní orúkọ rẹ̀ o àpèjọ orúkọ atúmọ̀ jẹ́ emir wọn ní ìjẹjẹmọ̀ yìí pé níbi ìpàdé alálàáfíà kan eléyìí tí wọ́n pè nílùú ilé-ifẹ̀ àwọn ìka ènìyàn wọn yìí bá jiná tùmọ̀ ẹni ẹlẹ́ni ó sì dágbére fáyé pé ó dìgbò ṣe ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí gan abalabo ló ti wáyé nílùú ilé-ifẹ̀ o awon eyan to ro soju won kini gbolohun to bode lenu won egbe oloko nipinle osun kini gbolohun tin bode lenu won lori isele ta so nipa re yi gomina pinle osun ademola adeleke nko gbanko gbe to ye ke tu gbo ni egbo o ba koko re ba ti to
0: lowo yi isele gbanko gbe to sele nipinle ti enugun leyin ti isele ile to dawo waye nbe emi kan ti bo nigba ti awon eyan mi ti won tun ha o si inu ile to pada dawo yi igbiyanju si nlo lati pase awon ajo tin down si isele pajawiri lati dola awon eyan to ha si abe ile to dawo yi olohun yo so wa yo si ma saanu wa
1: ami
0: amani ipinle eko lagbegbe ti mile 12 agility area ni isele gbanko gbe yi ti sele won leni kan be o sinu odo odo si pada gbe lo npele eko se won pada wa ri yo laye abi o ti lo na nanu
1: nise
0: inu ekun keke royin gbanko gbe fun ti osan odi ina laetun ti gbo isele to sele lapa beun olohun ko so wa o
1: ami o ati ami o da to ba di be wa ja fese kan ya ni ipinle enugun tori pe won se lalaye pe ile itura kan o mo se be o dawo leyi ti enikan dagbere faye podigbo se won lanfani ati dole eyan merin kuro ninu isele ile eleyi to dawo ohun baba wa wale tori pe ile na ni won pe ni abo simi oko won ni awon ise olopa e ka won ni tin be ni ipinle oyo o na ni amọ tin nawo gan arakunrin ke ni odun meji din ni ogbon 29 years old leti ani afurasi agbe egbogi oloro o na ni se o ta wa le ni tan peri won ni rili wa nu ni je agbegbe bogan ni ti mu apata ni o ni ilu ibadan bo lo se wa je gbanko gbi na mo ni egbo o ba koko re ba ti to
0: aya o isele eleyi isele agbodunun ni tori wi pe ka so layo lo pada bade
1: o yes ke
0: leyin ti awon osise leto abo ti owo won ti awon afurasi agbesumo memerin ototo be ni won pada dola awon eyan meji oto ti won mu si igbekun ai awon afurasi meta lami ina ni owo to ti pada te bayi lori isele gbanko gbe ayo to pada waye un leyin ti awon osise eleto abo ti won sise won takun takun lapa beun
1: o da jawo kaso layo eleyi tori pe iroyin kaso layo ni o won ni ipinle ogun ati ipinle oyo oh my god awon osise eleto abo won ni won do wamwamu ni o ni awon ile eko eleyi ti nbe ni ipinle ogun ati ni ipinle oyo nje tori kini won ni ki abo ko le ba daju lori awon ogo were ile ti lo ile eko te se pada senu eko won oni na ni a wole ina lo wa fun bo gan lo se lo ni ipinle ogun bo lo re to abo se lo ni ipinle oyo gba ko gbe to so kale layo ni egbo ba koko re ba tito
0: e ja gbera ka lo si odo agbawo irun male ka polowo oja ni kete ti a ba de pada lati ka polowo oja ninu arin gogun gba nko gbe iroyin fun ti oso oni ina la pada bale si agbawo odowo re o
1: thank you
2: eku le o ah ebi n pa ka si nkan si mi la
3: e ka bo iya mi ki le wa je bayi o
2: ah iwa na mo fe unje to yeruku lala to si ta lenu mo fe ko lo tirin ko ma si se meyen meyen mo fe ko sokutu o ko gba yagi yagi mo si fe ni kia kia se le se sa
3: be ni iya mi golden penny noodles lo le se
4: golden penny noodles bi o se fe lo se ri je gbadun ojulowo adun golden penny noodles
2: o se won ko mi ni mo se fe golden penny noodles ni gan lo se seyi
3: iya to yayi to si mo toju omo ni
4: golden penny noodles o ti wa ni awon ile itaja ni to si re bayi
5: wow e wa jadun itowo didara ti new bobo 100 Bobo 100 ni wara miran ti ngbe ninu igo ni milimita igba o le mewa ti o si kun fofo pelu vitamin C PHA ni eyi ti ma mu opolo ji pepe ti o si tun se ara lore o tobi si o dun lenu be lo tun ki popopo Bobo 100 asara lore didara fun ogbe re
6: God sent me because of you and until you are blessed heaven will not rest ìjẹ́ ìwọ ń retí iṣẹ́ ìyanu Ọlọ́run àbí ò ń gbàdúrà fún ìwòsàn ìtúsílẹ̀ gbìyànjú kó o wà níbi ìsọjí àgbàyanu ìta gbangba tó máa wáyé nílùú Ìbàdàn pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alàyè ni
7: Pastor
6: David Ibiyome láti Salvation Ministry Home of Success ìpàdé ìmàwáyé lọ́jọ́ Etì ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún 2026 ní aago 5 ìrọ̀lẹ́ ní Liberty Stadium tó wà nílùú Ìbàdàn máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ nítorí Ọlọ́run sì ṣeṣẹ́ ìyanu ó wu àrùnsàn ó sì yí ayé ènìyàn padà pé àwọn ẹbí rẹ ọ̀rẹ́ rẹ àti gbogbo àwọn olólùfẹ́ rẹ pátá ìsọjí àgbàyanu ìta gbangba tó máa wáyé nílùú Ìbàdàn àràgbá yamuyamu ìyanu dúró dì ọ́ Jésù lolúwa.
8: God will make sure every force in heaven backs the words I've spoken just to bless you in the name of Jesus.
9: I decree from today, all tears will wipe away from your eyes. Your joy shall not be cut off. Into the name of Jesus.
10: Ejo
11: arábìnrin ẹ ṣe ń ra àbúrò òróró ni ohun tí àwọn ọmọ tó wà nínú ẹ ní tèmi o òróró power oil ni mò ń rà pàápàá jùlọ wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
12: Àpò pélébé òróró 90ml power oil tuntun ₦300 péré ni owó rẹ̀ ò sì fani lápò ìyá.
13: Say after me. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
14: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
15: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
16: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NCE. HND A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹmà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
17: Babe, why are you frowning for me now?
18: Come and make noodles for me.
17: Hey, this woman. Okay, how do you want it?
18: I want it as it is hot. Let it burst my brain.
17: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
19: Leave it to Golden Penny, because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
20: Àìrìnjìnà láìrábù kí ọ̀kẹ́rẹ́ mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
0: Akin kaabo padà sí ìtẹ̀síwájú gbáǹkọ́ gbèròyìn fún ti ọ̀sán òní. Ẹja wa gbéra ká tún tẹ̀síwájú lórí àwọn ìṣẹ̀lẹ̀ lóníranran tó ṣẹlẹ̀ tó di gbáǹkọ́ gbì. Àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC náà ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé èèyàn méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni a ti pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó padà wáyé lójú ọ̀nà Kaduna sí Kachia ìyẹn ní ìpínlẹ̀ ti Kaduna o. Nígbà tí wọ́n máa ṣàlàyé ọ̀rọ̀ wọn ní ìṣẹ̀lẹ̀ yìí ó wáyé láti pasẹ̀ bí wọ́n ti ní ẹrù àdìkú àpáta tí wọ́n dì sínú ọkọ̀ Volkswagen Golf. Lóṣokùnfà bí ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́ gbè yìí ti ṣẹlẹ̀ wọ́n ní ọkọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí í ṣe Volkswagen Golf tí wọ́n gùn lé ìrìn àjò láàrin ojú ọ̀nà Kaduna sí Kachia látàrí bí wọ́n ti ní ìṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ kí ogunlọ́gbọ̀ àwọn èèyàn míì kí wọ́n fara pa púpọ̀ púpọ̀ kódà ni tí í ṣe olùdarí ẹ̀gbà fún àjọ ẹ̀ṣọ́ ojú pópó eyan ni ipinle ti kaduna ogbeni andrew paul longman o safihan re wipe eyan 14 ina lo wa ninu oko mejeji yi to si je wipe won di eru si ni adidenu tan yanyan pelu ebe 12 ninu awon eyan wa yi ni ase alabapade iku ojiji eleyi ni abule ti won pe ni doka village to nbe ni gusu ipinle ti kaduna be lo salaye wipe awon eyan 14 lati aso nipa awon yi ninu won lati ri okunrin mejo obirin mefa nigbati eyan mejo ninu won ti won je okunrin ti won si dagbere faye merin ninu awon eyan to ku ti won je obirin na wa lara awon eyan ti won dagbere faye ati wipe awon to ku ti won je obirin o na ni won ma farapa yana yana iyan ninu isele ijambo oko to pada sele yi ama o salaye leko keke wipe awon oko mejeji yato sero tin be ninu won won ni a tun di eru ni adipata yanyan denu mani leyi ti osokufa bi isele gbanko gbe agboso gbanu yi bo ti se pada sele amabalo ati ababo eyan 12 ina lo mo padanu emi won iyan ninu isele ijambo oko to sele loju ona ti kaduna si kachia ni ipinle kaduna o
1: o da to ba ri be wa ja kokko lo si ipinle osun tori pe gba ko gbe alagbara kan o mo waye nbe won ni o kan gbogi lara won mo osise oloko ile ti nbe ni ipinle osun le to suje alatileyin fun eni ti se gomina won ni ipinle osun ademola adeleke won poruko onitan ni olamile kan oyeyemi o apejo oruko re na tun ni emia won ni jejemo pe ni bi ipade alalafia kan eleyi ti igo awon egbe oloko meje ti an pe won ni ipade tan so nipa re yi ilu le fe lo ti waye o won ni nibe gan o na ni ati yin bajina tu irinbu ko te fona lenu ma olale kan oyeyemi en ti gbogbo eyan mo si emia to si tara be dagbere faye pe o digbo se ninu royin eleyi ti iwe royin the nation to ko si gboro aye loni won se lalaye o bi pe emia ta n so nipa re yin olale kan oyeyemi o na ni ani o kule ti wa lori iwe won wa won ori won osun won owo leyi ti si ni awon esun kan ti a fi kan leyi ti an wa fun ki won le gbe lo ile ejo o na lo ni se pelu iwa igbesumo mi won ni olalekan oyeyemi yi o na lo lo silu ile ife o lati lo re se ipade eleyi ti won ni ipade alalafia ni o won ni ipade ohun o na lo lo re se pelu awon ti gun ti Nuruddin Alowole leyi ti se lalaye pe Nuruddin Alowole o na si ni alaga egbe oloko won tesiwaju pe lara awon ti o pe ipade ohun o na ni ti arakunrin kan leyi ti poruko ti ni sobi e to je alaga e ni fun awon ti wa boss koropi won ni agbegbe mefia o na ni won si pe ipade ohun si won ni bi ti ipade ohun tin lo lowo lowo o na ni ohun ti bere si ni le laarin awon egun mejejo ohun o leyi ti se gun ti Nuruddin Alowo nle ati gun ti Olalemi lekan oyeyemi en ti gbogbo eyan mo si emia won ni ka to boju wo ka to bojuri o oro ohun ti beyin yo leyi ti won ni awon karamba ni eda ile ti eru mo won o na ni eyin bajinetu ni buku ti fona lenu o mo emia le to si tara be dagbere faye pe o digbo se o je da lo sakate enikan le to ni won dakun won jo won mo foko tohun si gboro aye o nitori pe ti abo bi ba lo ki abo bi mo pada wa ba ohun na o tesiwaju na awon alaye to se fun awon akoroyin pe e ma wo Nuruddin Alowole o na ni Demola Adeleke gomina won ni ipinle Osun loyan ni odun 2022 lati bo je alaga fun egbe oloko iyen ni ipinle Osun won ni sugbon sa o hurunhurun kan o ti bere si ni lo o le ti won ni Olamile kan oyeyemi en ti gbogbo eyan mo si emia o na ni won se lalaye pe yo wa di alaga fun egbe oloko iyen ni ipinle Osun iyen ni kete ti gomina ipinle Osun to wole lekan si gege bi gomina ni ipile na oni to won en to se alaye oni ewo ogba ti wahala bele bayi awon ti o ko sinu oko ti o si nsa lo won tun lo re ni sele ijamba oko ni waju ile eko giga fasiti ti OAU e ti nbe ni ilu ile ife oni logan o na ni okan lara awon ti ni sele ijamba oko ohun dagbere faye pe o digbo se won ni jejemo pe ni kete eleyi ti emi adagbere faye tan o na ni awon ti e ba kora awon jo ohun o di ilegbe re eleyi ti nbe ni balogun agoro nilu osogbo leyi ti won ni won lo re fi ehunu han nbe ipe iru eleyi to sele yi awon ogba àwọn ò faramọ bẹ́ẹ̀ làwọn sì ṣetán láti gùnlé ìgbẹ̀sàn wọn ní ìjẹ́jẹ́ mọ̀ pé ìfẹ̀hónú àwọn yìí ó tún bẹ̀rẹ̀ sí ní dá ọ̀wọ́ ò sílẹ̀ o ẹ wá já lọ o sẹ́kẹ̀tẹ̀ ẹni tí í ṣe agbẹnusọ ni fún gómìnà wọn ní ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀làwálé rasheed nígbà tó òun sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ó ṣe lálàyé pé ìṣẹ̀lẹ̀ mímọ́ gbẹ̀mí lẹ́nu ẹni yìí pàápàá jùlọ eléyìí tó wáyé lórí emir ìyẹn ọlálẹ́kan oyeyẹmí òun náà ló burúkú jáyò léyìí tó ṣe lálàyé pé wọ́n ti ké sí àwọn òṣèlétò ààbò tọ́rọ̀ kan kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí kí wọ́n lè náwó gán àwọn amòkùṣèkà eléyìí tó gbẹ̀mí lẹ́nu ẹni ẹlẹ́ni ìwé ìròyìn the nation ló gbé lónìí ojú ìwé kẹ̀ẹ́dínlọ́gbọ̀n ló wà ó wá di gbáǹkangbì lórí tábìlì tiwa.
0: Ẹ já bá wọn dé pẹ́lẹ̀ Benue káwo ìṣẹ̀lẹ̀ kan tí ó padà jẹ́ gbáǹkangbì tí ó ṣẹlẹ̀ ńbẹ̀. Wọ́n ní bàbá àgbàlagbà arúgbó kùjẹ́kùjẹ́ kan ẹni ọgọ́rin ọdún bàbá etí. Ó ní ìṣẹ̀lẹ̀ gbáǹkangbì ti ṣẹ̀ sórí ẹ̀ báyìí látàrí bí àwọn ọmọ àgbòrò àwọn èèyàn tí inú ń bí látàrí ẹ̀sọ̀ tí wọ́n fi kàn án wípé bàbá ní ẹ̀yẹ kódà ó darapọ̀ mọ́ ẹgbẹ́ àgbà ó sì ń lo ẹgbẹ́ àgbà òun láti máa han àwọn èèyàn lẹ́mọ̀ wọ́n lóun gangan ni o pẹ̀lú bí ó ti lọ́wọ́ nínú ikú tó padà pa ẹnìkan tó jẹ́ bí àbúrò sí ṣùgbọ́n tó jẹ́ mọ̀lẹ́bí sí ìyẹn ní ìjọba ìbílẹ̀ ti gua east local government area ní ìpínlẹ̀ ti benue wọ́n ní bàbá yìí ẹni tí wọ́n porúkọ ẹ̀ ní òdúwé ikwe ẹni ọgọ́rin ọdún ní fi ẹ̀sùn kàn wípé ó gba ẹ̀mí ẹnìkan tí ṣe mọ̀lẹ́bí ara bàtà rẹ̀ tí òun tún kéré sí ìṣẹ̀lẹ̀ tó sì ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ ti tẹ́ igwe gbemacha council ward ìyẹn ní mbavio gẹ́gẹ́ bí ó ti ń ṣàlàyé ẹ̀ wípé ẹni tí ó fi agbára ẹ̀mí àìrí tó fi gbẹ̀mí lẹ́nu rẹ̀ ní ń pè ní anka aleva ẹni tí wọ́n ní òun tiẹ̀ ọjọ́ orí rẹ̀ ń bẹ láàrin ọgbọ̀n ọdún díẹ̀ sókè ṣùgbọ́n o pẹ̀lú gbìyànjú àti ohun tí wọ́n ń fi ẹ̀sùn tan bàbá yìí wípé bàbá ẹlẹ́yẹ ẹ jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tó ń jẹ́ ẹgbẹ́ àgbà pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n bá kán lu bàbá yìí wọ́n sì hàn án lè mọ̀ alùkìtì ẹ̀ lu bàbá ó jẹ́ kí ẹ̀mí ó padà bọ́ o lẹ́nu bàbá láti pàṣẹ ẹ̀sùn tí wọ́n fi kàn án kódà ẹni tí í ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ní wọ́n ti mú ìwé ẹ̀sùn lọ sí ẹ̀kẹta wọn báyìí wọ́n sì ń pèpè fún ìwádìí

0: ìdí rẹ̀ mọ́lẹ̀ àmọ́ lọ́wọ́ yìí ọ̀rọ̀ ti lọ sí àkàtà àwọn òṣìṣẹ́ elétò ààbò wípé kíwádìí alágbára kó bẹ̀rẹ̀ kíkú bá ba àwọn kó mọ̀kàn lọ lásán báwọn láì jẹ́ wípé àwọn amòkùnṣìkà ẹni bi tí wọ́n ṣiṣẹ́ láàbí wọ́n fi ojú tiwọn náà bá òfin lábẹ́ bó ti tọ́ àti bó ti ṣe yẹ o.
1: ó dẹ jẹ́ dókè lọ́n kalọ̀ polówó ọjà tá a bá wá padà dé gbàǹkangbèrè yóò tẹ̀sọ̀wọ́ iwájú ẹ kú kalẹ̀.
2: ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ sí ìkànnì mi lónìí wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lò golden mon aládùn tó kún fún mílìkì.
3: ó pé o.
2: màá kọ́kọ́ da golden mon mi sínú abọ́ lẹ́yìn náà ló ń bomi tó lọ wọ́ọ́rọ́ sí i màá wá rò ó pọ̀ bẹ́ẹ̀ ni kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
4: dúró náà nígbà wo ló fi mílìkì sínú rẹ̀.
2: golden mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
5: ìyá mi ó mà dùn gan ni.
6: golden mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá
7: ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí.
8: golden mon sọ gbogbo èèyàn di wúrà.
9: wọ́n tún bẹ̀rẹ̀ kó o lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
10: ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
9: ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe maggi native jollof rice. ìtọ́wò ẹ̀kan lásán ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
11: maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
9: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
11: maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a

ọjà ìjọ CAC òkè ṣẹ́gun ìgbàlà lójú ń pe gbogbo ènìyàn síbi ìsọjọ́ lọ́jọ́ mẹ́sàn-án tí a pe àkórí rẹ̀ ní ẹ̀rí ìwàláàyè rẹ̀ fún ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ Sunday September 13th sí Monday September 21st ọdún yìí aago mẹ́rin àbọ̀ sí méje àṣálẹ̀ ni ìsọjí yóò máa wáyé ọ̀pọ̀ àwọn àgbà ìránṣẹ́ ọlọ́run ni yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ Pastor G.O. Awotunde Pastor A.O. Adepoju Prophet Ayọ̀fẹ́ Abraham Pastor Déwálé Ọláṣílé Pastor Fálọ́wọ́ Àdúrágbẹ̀mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ̀pọ̀ àwọn olórí ẹ̀mí yóò máa forí ẹ̀mí fọwọ́ Ọlọ́run sọ kalẹ̀ Evangelist

0: wà ní ìwọ̀n 90ml, 318ml àti 1L ní aládùn strawberry àti plain sweetened.
1: Peak, reach for your peak.
2: Róró wa o, ẹjọ́ ẹ fún mi níláàjì ìgò.
3: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
4: Àpò pélébé òróró 90ml power oil tuntun, ₦300 péré ni. Owó rẹ̀ ò sì fani lápòyà.
5: Power oil, power oil.
6: Growing moments are filled with chances to be active and learn.
7: Did you see, Mom? I made such a big jump.
8: Great job, my boy. You get better with each game.
6: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
7: I feel so strong.
6: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
9: Ìtẹ̀ méjì omi òrombó lẹ́mọ̀nì, ṣíbí èdúkọ àti iyọ̀.
10: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
9: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
10: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombó lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: music, and special appearances from your favorite celebrities. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at indomie.ng.
1: Good for you.
2: Books?
3: Check.
2: Uniform?
3: Check.
2: School bag?
3: Check.
2: And Bournvita?
3: Double check.
2: It's back to school season. And with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
4: Bournvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
5: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
6: Ẹyin tèmi báwo ni o ṣẹ wa.
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
9: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
5: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Níralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807 112 4000.
5: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: With Glow Cafe, we don't have to settle for less. Because your Glow life should be easier. Recharge, buy data, manage your account, get support. Ask Gloria, the AI assistant, all in one app.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì sódì èdù kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáa

0: Books?
1: Check.
0: Uniform?
1: Check.
0: School bag?
1: Check.
0: And Bornvita?
2: Double check.
0: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
3: Bornvita, prepare them to win every day. Offer valid while stocks last.
4: Ìjẹ́ ohun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní Data Safer Mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng. Fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ, pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
5: Ó yẹ sọ fún mi kí ló mú wá.
6: Fún mi nílùú yẹn.

0: akọ́dá ayé ìbàrẹ́ lónìí. Ọlọ́run ti ń gbénú afẹ́fẹ́ sọ̀rọ̀, Ọlọ́run ti ń gbénú ọ̀run dìmọ̀dìmọ̀ ń ṣe nǹkan agbára rẹ̀ ìbàrẹ́ lónìí yìí o. Ọlọ́run ọba ìbàrẹ́ náà ni mò ń fi bàá fún lónìí, torí pé ìwọ náà ló ní agbára ayé tó ní agbára òde ọ̀run. Ọlọ́run tó mọ̀ ju gbogbo èèyàn lọ, tó mọ̀ ju àáfàá lọ, tó mọ̀ ju wòlíì lọ, tó mọ̀ ju babaláwo lọ, ìbàrẹ́ lónìí Ọlọ́run ọba mi tó ní dúníyàn yìí. Olúgbẹ̀ngà Adébóyè yan ọ̀nà mo tún ti dé lónìí. Ìkànnì tá a wà lónìí náà la pè ní Splash 105.5 FM, fẹ́lẹ̀lẹ̀ la kalẹ̀ sí nílẹ̀ Ìbàdàn yìí.
1: Ìlú kí la ti lù ẹ̀fẹ́ sílẹ̀.
0: Orí ètò yín ètò wa náà la wà lọ́jọ́ titòní tá a pè ní Gbàgbé Ìrònú ẹ̀ pẹ̀lú Ọlá Olúwa Zákíọ̀sì, Return of Gbẹ̀ngà Adébóyè yìí. A tún jọ gbádùn ara wa lónìí. Màá tún fún yín láwọn odúọ́lọ́jì káàkiri àgbáyé káàkiri dúníyàn lónìí.
2: Come here to me if you wanna dance to my music.
0: Ọlọ́wọ́ ọ̀tún mi wà nbí lónìí o, jákèjádò dúníyàn Dixon bàbá àgbàlagbà mi ní wáyín tì. A tún jọ ṣe ètò tòní náà ni Bógo ti ń jẹ́ t'Ọlọ́run ọba mi Aláwò Rabí. Gbogbo ẹ̀yin tẹ̀ tí ń láǹfààní láti máa wò mí lórí Facebook wa, ìyẹn lórí Return of Gbẹ̀ngà Adébóyè ní Facebook àti ní Splash FM 105.5 FM ní Facebook. Ẹ máa ṣí àrẹ̀ káàkiri àgbáyé àní kẹ́ ẹ máa ṣí àrẹ̀ káàkiri dúníà. Kẹ́ ẹ jáwọn èèyàn mọ̀ pé a ti dé lónìí, ẹ máa drop comment yín síbẹ̀, ẹ máa tẹ láìkì jákèjádò àgbà ńlá ayé. Ẹ̀yin olólùfẹ́ mi orí Facebook mo wà lónìí Return of Gbẹ̀ngà Adébóyè, ẹ máa ṣí àrẹ̀ jákèjádò àgbáyé.
2: And of course by dancing my music, you got four things to gain, you got one thing to lose.
0: Bí sọ̀rọ̀sọ̀rọ̀ bá dédìí ọ̀rọ̀ ó di dandan kó sọ̀rọ̀ ni, àmọ́ báwọn tí ń kọ orin tán bá dédìí orin wọ́n máa kọrin ni o. Bí babaláwo bá dénú strain rẹ̀ yóò fìbà fáwọn arúmọlẹ̀ àwọn àgbààgbà tó fún ní ayé àti odù ọ̀rọ̀ tí ń lò nínú gbá arúmọlẹ̀. Bí Fẹlá Anúkúlápó ńgbà tó wà nínú ayé ńgbà náà lọ́run tó bá wọnú strain rẹ̀ lọ́hùn, yóò fìbà fún gánjà rẹ̀ àti fún àwọn ọ̀rọ̀ wa ní àti fún ní orin àti kíni àti fún gbogbo nǹkan tí ń fún ṣe. Mo fìbà fọ́lọ́run bá mi pẹ̀lú àwọn ọ̀rọ̀ wa ní àmì èdè ọ̀rọ̀ àtàwọn ṣùmí ní àmì lọ́jọ́ títò ní Ọlọ́run ìbàrẹ́ lẹ́ẹ̀kan sí. Odù àkọ́kọ́ tí màá kọ́kọ́ mú wá fún yín lónìí rèé.
2: Want a very special music.
0: Mo rántí ọ̀rẹ́ mi kan, bàbá ọ̀rẹ́ mi ìyẹn alágbára ń bàbá rẹ̀, bàbá ẹ̀ ní agbára gan, agbára ayé ni òye ìsagbára ti Ọlọ́run.
2: Friend, you need fun wọn tán.
0: Bàbá yẹn ní oògùn bíi kàsí nǹkan, ọ̀rẹ́ mi bá mú oògùn lọ́dọ̀ bàbá rẹ̀. Bó ti ṣe mógùn lọ́dọ̀ bàbá ẹ̀ báyìí, ọba mu abá mi lóní. Dégbéǹga Adébóyè, Return, mo ní yes, like father like son. Mo ní ilé gbogbo ọmọ tún dénú. Kí ni tó mú wá? Mo mú oògùn wá lọ́dọ̀ bàbá mi. O mú oògùn wá? Mo mú oògùn wá lọ́dọ̀ bàbá mi. O mọ̀ pé bàbá mi ló oògùn? Mo ní mọ̀ bàbá rẹ̀ ló oògùn, olóògùn bàbá rẹ̀. Kí wá ni tó ṣẹlẹ̀? Oògùn tó rí tí mo mú wá yìí o, oògùn téèyàn fi máa ń dọfẹ ni o, a sì máa dọfẹ gbogbo ibi tá a bá ti fẹ́ máa lọ. Mo ní o sú ọ. Ó ní bẹ́ẹ̀ ni, béèyàn bá wà nínú ọkọ̀ báyìí, bí mọ́tò ọ̀hún bá fẹ́ sọ ìjánu nù, bá a bá ti pe kinní ọ̀hún báyìí, èyàn ó dọfẹ ni. Mo ní eré àbóòtọ́, ó lóòótọ́ ni, lọ̀rẹ́ mi bá ní ká lo oògùn yín wò. Níbi tí èmi àtọ̀rẹ́ mi jọ jókòó sí náà ló bẹ̀rẹ̀ sí ní fèdè ìfọ́ incantation ni o, lèmi ń pè ní fèdè ìfọ́ ti àwọn babaláwo tí eyín bá hàn. Bó ṣe dì mí lọ́wọ́ múnú ló bá bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ tá a wí ní pọ̀fọ̀ lójú ẹsẹ̀ bí èmi àtọ̀rẹ́ mi ṣe pòránù tá a dọ̀fẹ́. Níbi tí a lọ rèé balẹ̀ sí, ó jẹ́bi tó ní agbára gan, a bá bára wa ní club ńlá kan. Club mọ́láwa yìí, ó ní bẹ́ẹ̀ níbi tí ọ̀fẹ́ gbé wa wánu. Àwa náà ṣe mí ní ṣe méjì, a bá ń jayé nínú club ọ̀hún, a ṣáà ń jẹ àmọ́ à ń jẹ àmọ́. Nígbà tó kórìíta tí wọ́n máa wá mú bíìlì bá wa, ti won so pe ka sanwo gbogbo nkan ti a ti je lataro ifefewe alalubobo ke duwo woran ngba to ba ti bo lowo okun re yin ngba ti esogun emi atore emi ba ti se kin a ba ti do fe para si le odo wa bi a se mu kini ni badanu o ba se ndo fe lori sirisi nu ba se ndo fe nu debi pe a wa ndo fe debi pe atumo nbuyan ba ba ri ara abi abu ba lo raja ni oja bodija a do fe ba lo si hotel tohun abuyan me a do fe abu soja nawo debi pe atu do fe atu fi ofe gba soja letin nibi ti an soja tin se kin ti an tin sise won o ti e ni ojo kan and drive moto bo wa sona baden ni olopa ti mo nlo si ese titi express lagos si baden yen ti mo ngba owo lowo amuyan pe be ba ti fun 200 ni won ni wo boye gbe nkan ti o da sinu moto won si yin le na ni ori afefe mu tin so yi abadu waju won na ba nbere owo lowo wa laalu oni kini o ye fun wa lowo te ba ti fun wa lowo e de police station ati emi atore emi ati moto ba se po ranu
2: abefe fabuwa lo jisi ni o
0: abefe tele yi omare nigbo tu wa ya si emi atore emi bi ta mu kini ide okan wa dojo kan ba lo si tri olonje kan ni a do fe wo be o arin se wo inu itri ti mo nso ni ba ti se wo be an ba serve wa lonje onje olowo nla ni o asi ni kobo lowo ta fi sanwo an ba gbonje si waju wa la ba jeun atun mu gbogbo nkan atun mu mi danwo atu we ni sumupu ngba tu we tan atu joko atu jaye atu pe awon obirin pe kan wa joko ti wa nbe ni won ba wa se number wa sawada ah olohun ba mi aluka waru na ni ko pe si gba yen lomo kan ba de na nfowo ti omo yen bo lomo yen se ah eyin ti e ba nwo mi lori facebook mi le le understand lomo yen se ba ah emi ba wo pe akini se leyi bayi olohun mu dupe ti mi o se mi ni ri incarnate akuda aya o ti se nkan bi eleyin abon mo lowo kan ni be la won ba nsa ta wi yan tele na se gbagbagbagbagba bike ni won tele omo ta wi leyin la won ba nsa yi se ri ma ba nsa yin se tele omo yin bayi na san fowo direct e na fowo direct omo ta wi be ni omo yin se bayi mo nbo won ide

0: Lórí fóònù rẹ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó ní ìparí tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
1: Growing moments are filled with chances to be active and learn.
2: Great job, my boy. You get better with each game.
1: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
3: I feel so strong.
1: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.

0: kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Hey, hey, hey, hey.

0: sí.
1: Ẹ wá wáyé àwọn ọ̀dàlẹ̀.
0: Owó ìlú Sàpò.
1: Ẹ wá wáyé gbogbo àwọn bẹ́ẹ̀ láṣe yóò rí bẹ́ẹ̀ gbogbo ń ta aṣọ náà láàmúṣe táàmúṣe bẹ́ẹ̀ ni ó rí àti wí bẹ́ẹ̀ náà tiwa ni ẹ gbọ́ tiwa ni ẹ gbà ọ̀rọ̀ ẹnu wa ni ẹ tẹ̀lé ẹ gbà bá ti wí. Àsìkò ìlérí ọ̀tún ó tún ti dé o.
2: Bàárẹ̀ níjòyè o.
1: Àsìkò ká fọwọ́ tọ́lẹ̀ láákánà ká ẹ̀ sókè ká fọlọ́run ṣẹ̀rí ká tún fi búra ó ti dé.
2: Sọ̀jà bàárẹ̀ níjòyè o.
1: Àsìkò tá a máa tinú ìdágbẹ́ wọnú ìdágbẹ́ bọ́ sáàrin ẹsẹ̀ kùkú ó tún ti dé o.
2: Bàárẹ̀ níjòyè o.
1: Àsìkò náà rèé tá a kúrò láàrin ìlú tá a wọnú ugbó lọ rèé bá àwọn adẹ́tẹ̀ tá a jọ ń jẹ wàrà tá a jọ ń mu mi wàrà ó tún ti dé o.
2: Yèrè níjòyè o.
1: Àsìkò náà tún ti dé báyìí tó jẹ́ pé àtàsínwín àtàláńgànná là bá jẹ àgbàdo lójú pópó láàrin èrò àsìkò yẹn tún ti dé o. Àsìkò tó jẹ́ wípé kò sẹ́ni tá a lè dì mọ́ àsìkò náà tún ti dé. Àsìkò yẹn tún ti dé àsìkò náà rèé tá a mọ́ bá àwọn àlìmọ́jìrì jẹun nínú abọ́ kan náà ó ti dé o. Àsìkò yẹn tún ti dé o tó jẹ́ wípé àjọ mọ́ jókòó sí díàrò mọ́ bá wọn rotíwó mọ́ bá wọn tẹ̀bà mọ́ bá wọn ro màlà gbogbo tí wọ́n ń ṣe lálé ṣe láàrin ìlú àsìkò yẹn ti dé tá a bọ́ bàtà tá a jọ tẹ̀sẹ̀ bọnú omi adágún.

0: ni asiko naa re to je pe ba ti nso le si ma ri ti okan o mo gbon pepe ti omi jo ma jabo ni oju wa ti ogun o si ma torun wa bo asiko naa ti de bayi to je pe ko si nta le fi seri tabi ka fi bura asiko yen re ti awon omo wa ma ti le okere wa si ile ta fi jo mo wi pe a jo nlo le yi ni asiko yen ti de kini nteyin tun mo ta ma se lasiko yi kini nte mo ta wa baba olore ilu ma se lasiko yi mo ti e fe gbo latenu eyin ara ile gan asiko yen ti de kila tun ma nse e dakun e jowo e tun ran wa leti nta ma nse boya boya se ba ti e ran wa leti o se se ka le tara be mo bi a ti mo wa niru awon asiko bi eyi kila ma nse lasiko yi
1: ma se ni to kako
0: e ka le o baba nje o pe ni
1: o de fe kun le ni be kun le o
0: ami ase
1: oluwa segun afolabi latomi ajo alagbede
0: e ka
1: awon ara abi tun ti de o awon ara abi tun ti de
0: asiko yen re
1: e tun ti de e si ba wa na
0: ki la ma nse lasiko
1: ni se mo ti fa ni fe se ti wonu ile wa ina wo si ni segun awon mo sugba awon mo wa won mo lo support e won mo segun ofe e se mo so fa na ni fe tun le iwe se gbo le iwe anu o wa nbe ya ko bi so wa nbe ṣùgbọ́n gbogbo yẹn ní ìfẹ́ wàárí sọmọ ọ̀rọ̀ epo lókù tẹ tó ń sọ
0: báyìí
1: ẹ yọ sọ sídì gbogbo tó ti wálẹ̀ ẹsẹ̀ wá sí ni òye a àwọn òṣìṣẹ́ ìjọba tó níye wọ́n ń gbà wọ́n tó ti wọ́n ń tà tẹ́lẹ̀ tó níye wọ́n ń tà nísìn gbogbo àwọn ìjà tó ti gbówó lórí nísìn bẹ́ẹ̀ ti wá já wálẹ̀
0: nígbà
1: tó fi ń gbó amọ́ra nísìn ni pé owó elépo ẹ sábà wà mójútó
0: èyí
1: tẹ́ ẹ sọ fún wa pé owó tẹ́ ẹ bá gbà lórí sọ́sídì ẹ fi ṣe ẹbù fọ́kó ṣé sí stéètì kọ̀ọ̀kan tàbí bí stéètì bíi mẹ́ta mẹ́rin kan pawọ́pọ̀ kí wọ́n ṣe ẹ bá wa sọ gbogbo eléyìí 2027 oṣù díẹ̀ mi wa ẹ yà gbàdo ni.
0: ara àwọn èésùn gbàdo.
1: ń bẹ ṣiṣẹ a.
0: owó
1: ìfẹ́ ìyà gbàdo.
0: irọ́
1: o. owó tẹ̀ yọ lórí sọ́sídì hun. owó sọ́sídì hun.
0: bẹ́ẹ̀
1: sọ fún anjọ́sìn ní àmọ̀ fẹ́ẹ́ gà padà sọ ọdọ́ aráàlú. àmọ̀ ọdọ́ aráàlú lè dá padà fún tọrẹ́ ìkó fún gómìnà.
0: ẹ̀fún
1: sẹ́nitọ́ ẹ̀fún rẹ́pù.
0: ẹ̀fún
1: alájà ló ká gọ́mẹ̀ntì.
0: ta
1: ló wá fún yín lórí yìí ní gbogbo wọn.
0: ẹ bèrè lọ́wọ́
1: tákàlà tẹ́ẹ̀mọ̀ sẹ́yìn lẹ́rẹ̀ wù ìjàpá tọ́gbà járù ọ̀nà níwájú tí ń wà níwájú ẹkùn kì ni wá sọ fún ẹ̀yìn ẹkùn wá sọ fọ́jà pàṣẹ èṣù ń ṣe ìjàpá létí òṣèwù ẹrù orí ìhun lè ṣùṣù ń ṣe débi bàbá tọ́jà rẹ ibi ni gbogbo pàkálùkù pa ìwé ìsìn gbogbo àwọn gómìnà gbogbo àwọn alága local government sẹ́yìntọ̀ rẹ ẹ̀sìn àwọn mínísà àwọn àbàzádọ̀ táwọn náà níta táwọn náà lè kó tí ara fi lè jẹmẹ fún mú ṣe wọn local government wọn àti wọ́ọ̀dù wọn ni. àbẹ̀wò ni ọmọ wọ́ọ̀dù ti tó wá èwo ni ọmọ local government ẹ̀ èwo ni ọmọ kọ̀rọ̀kọ̀ ọdún agbólé èwo ni ọmọ kọ̀rọ̀kọ̀ ọdún agbólé èwo ni ọmọ abúlé tí local government ẹ̀ fọ́ọ̀lù sí tí wọ́ọ̀dù ẹ̀ fọ́ọ̀lù sí tí polyunit ẹ̀ fọ́ọ̀lù sí ká ní ọmọ bẹ̀ ọlọ́run ọjà.
0: ẹ ṣeun kí la máa ń sọ lásìkò yìí kí la máa ń sọ lásìkò yìí àsìkò yẹn tún ti dé o kí la máa ń sọ lásìkò yìí. hello kò dúró.
2: bàbá àjọyọ̀ o bàrẹ̀ níjọ́ yìí o bàbá àjọyọ̀ o.
0: ṣé èébú ara kọ́ lélẹ̀ yìí.
2: bàrẹ̀ níjọ́ yìí o bàbá àti jamu lùdù. bàrẹ̀ níjọ́.
0: hello kí la máa ń sọ lásìkò yìí.
3: ẹ kaalẹ kẹ o.
0: ẹ kaalẹ o. bàbá ń jẹ́ òpin ní o gbọ́dọ̀ fún kí la máa ń sọ.
3: ẹnu tí ẹ máa ń dán fún wa.
0: wípé
3: ẹ̀ẹ́dógún ẹ̀ẹ́dọ́gbọ̀n. ẹ ti di pé àtijọ́ ń jẹ bọ́ọ̀lù lójú títì.
0: èébú
3: ajọ́ ń dàgbàdo.
0: ẹlẹ́jẹ́ sí
3: ibẹ̀
0: ẹ kú ilé
3: kò lè já wà kan àwọn tó lè jẹ́ lẹ́kúnnù lọ ń dà ní ló lè jẹ ẹ ṣàlùkù ló ń jọ kiri àná ẹ tí ì ṣíkà ẹ tí wá ń padà bọ̀ lákọ̀ọ́gán làwa náà wà ó ọ̀dà bọ̀.
0: Oh ga o. Ṣé ẹ ti ń rọrú ẹ fẹ́ máa rọrú ní báyìí?
2: Ìrẹ́ níjòyè o.
0: Inú ẹ̀dá máa jìn o. Gbogbo àwọn tó sọ pé tiwa làwọn ń ṣe, àṣé wọ́n ń tàn wá ni? Ẹ káàbọ̀ sórí ètò bàbá olóore ìlú àgbàlagbà bàbá àwọn àgbàlagbà ìkànnì Splash 105.5 FM The Integrity Station Promoting Right Values. Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéwùsì lórúkọ mi. Mi náà ni Senator Kako aka Senator Kax. Aláyà ló lè gbélé ńlá wọn.

0: káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò bàbá olóore ìlú àgbàlagbà bàbá àwọn àgbàlagbà sẹ́nẹ́tọ̀ kàkónà ló ń kíyìn ẹlẹ́mbẹ̀rún ẹ̀dẹ̀kú kalẹ̀.
1: Báwo ni sọ fún mi pé kí n tẹ̀lé tí wọ́n fà kalẹ̀? I don't trust him, I don't believe he can do it, I believe I can do better than him.
2: Àbáfọ́mọ́ ẹ̀dẹ́.
3: Àbáfọ́mọ́

0: ṣe o tẹ dúró fún Sidus o. Hello.
1: Ẹ kàn sí Abu ni láti Ẹlẹ́bùn.
0: Okay.
1: Àwọn ọmọ jìrì látara ni a mọ jìrì ọ̀rọ̀. Mẹ̀kúnù ni kó wà kan sí kan lọ́nà yìí. Mẹ̀kúnù tó rà lórí ṣeré nìkúrọ̀ gbáré ṣe àti dàní. Àwa ń jìrì ọ̀rọ̀. Má ò ní aṣẹ́ra epo 1,400. Àrẹ aṣíkìríkà. Káńsì 84,000 naira.
0: Péré.
1: Kó wá ṣàbókù.
0: Owó tó ní àbùkù kan.
1: Ẹ̀ẹ́dìyẹ, àwọn mẹ̀kúnù náà nìyẹn ó jẹ àwọn nítorí wá sí wa lọ́wọ́ lọ́ọ̀dà yìí.
0: Aṣíta, kíní kan tí ò yí àwọn èèyàn bí eléyìí ni wípé tẹ́ ẹ bá rò pé yà máa jẹ mẹ̀kúnù. Tọ́lọ́run bá fẹ́ dójú tì yín, á mẹ́sọ̀ pé mẹ̀kúnù ló jẹ ìyá yẹn, ìyẹn kan.

0: wọ́n bẹ̀rẹ̀ nìyẹn, àwọn tó máa ń insult àwọn aráàlú nìyẹn. Ṣé ẹ̀yin ò gbọ́ pé ogun lọ láàrin Amẹ́ríkà àti Iran ni? Meanwhile, mo kí Kọ́mi Májà Sásán, ṣàlàáfíà ni o. How are you tonight? How are you doing?
1: Ẹ kalẹ̀ o, bàbá olóore ìlú.
0: Why? Kí ló fa stuttering? Kí ló fa stammering? Kí ló ṣẹlẹ̀?
1: Ẹ mọ̀ ẹ́fì yẹn ṣíwájú ni kí n tó wá pè ní.
0: Ṣo ti gbaṣẹ́ DJ ni?
1: Bàbá
0: máa pè fìyókù lẹ̀ ìwọ ló mọ̀.
1: Ẹ jẹ́ sọ̀tọ̀.
0: Máa sọ kò sọ̀rọ̀. Kò sọ̀rọ̀ alábùsí àtàlábùkù ló pọ̀nu gbogbo. Kò sọ̀rọ̀ kankan.
1: Bàbá olè ńlá.
0: Olè lẹ̀. Olè lẹ̀. Olè ńlá.
1: Ẹ̀kalẹ̀
0: ṣàràlè. Ẹ̀yin ò lè wẹ́wẹ́wẹ́.
1: Ọdẹ odùbí.
0: Ẹ dá ṣúgà sáàrin tí sáàrin
1: pàṣẹ. Mo kí gbogbo àwọn aráalé àti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣàlàáfíà lábáyé o. A kọ afẹ́rẹ́ yìí.
0: Afẹ́rẹ́ ṣojo tí máa rọ ni. Whichever way, any is not a way. Any way is not a way. Better. Báwo ni o? Mo mọ̀ pé ọ̀rọ̀ gbẹ́ndu-gbẹ́ndu ó wà nínú tó fẹ́ sọ. But kò sí nǹkan tó ń bọ̀ lókè tí lè gbà. Ṣé rí lásìkò yìí, àwa mọ ibi tí ọ̀tẹ̀ ti gbé ń bọ̀. Àádẹ́jọ́ máa wo gbẹ̀yìn ọ̀rọ̀. Wọ́n fẹ́ àsìkò tí rìkíṣí tó máa ń pamọ́ pọ̀ léléyìí. Eléyìí á jáde. A ní igbá kan ṣe kinní kan ṣe ológbò pàkọ́ tọ̀hún náà á jáde. A níwájú ẹlẹ́dẹ̀ òsùnwọ̀n. Ṣùgbọ́n àwa ti mọ ibi tó ń lọ. Ìtàkùn wọn tó dẹ̀ ló máa gbé fẹ́ ṣe àkóbá fún olóko ojú olóko tiwa ti tó. So kò ní bá ewu dé o. Ọ̀rọ̀ kan jà ràìnràìn. Eléyìí tí ọmọ kẹríkẹrí sọ. Ọmọ kẹríkẹrí sọ̀rọ̀ based on reality, ṣùgbọ́n àwọn èèyàn wọn kì í fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀. Kí dẹ̀ lọ̀rọ̀ yẹn náà o? Fún ẹni tí ò bá ní bínú, fẹ́ni tí ó bá mọ̀ wípé lóòótọ́ àwọn dùn bẹ́ẹ̀ náà lọ. Èèyàn sọ wípé lórílẹ̀-èdè Nàìjíríà tá a wà lónìí. Fún mẹ̀kúnnù o, ẹgbẹ̀rún mẹ́ta náírà tó fi ṣayé lóòjọ́, àwọn kan wá ń pariwo. Ṣé rọ́wà ń bẹ̀ ni? Ṣé ẹ fẹ́ máa fi ojú ilẹ̀ òkèrè wo ti sẹ́yìn tí a yín? Ṣé ẹ mọ̀ wípé tí èèyàn bá fojú àgbàrá wo kúdẹ̀tì, ó ṣeéṣe kó nítọ̀hún bá odò lọ. Ìyẹn la ṣe ń sọ fún yín wípé ṣé bó o ti mọ ẹlẹ́wà ṣàpọ̀n àbí Kọ́mi Májà Sásán àbí 3000 tó fún èèyàn tó nífẹ̀ẹ́ Ọlọ́run tí ò dẹ̀ jẹ́ onínú àpà láti máa ná pàdé gẹ́gẹ́ bí ọmọ kẹríkẹrí ṣe sọ yẹn.
1: Kí ló dé tí ò ní tó? O yẹ kó nínú 3000 yẹn gan a sì tún rí savings inú ẹ.
0: A tún rí savings.
1: Tó bá mọ tí ń ṣe.
0: Tí ò nánú àpá.
1: Ṣùgbọ́n ẹ ti jẹ́ káràlú má mọ tó ń ṣe mọ́.
0: Kò yé mi.
1: Aráàlú mọ tó ń ṣe. Ṣùgbọ́n ẹ ti sọ ọlọ́gbọ́n, ẹ ti sọ wọ́n di òmùgọ̀.
0: Àṣà
1: ẹ ti sọ àwọn alágbára, ẹ ti sọ wọ́n dọ̀lẹ́. Ṣé pẹ̀lú bí ẹkọ́nọ́mì ṣe wà lénìí, èèyàn kan wá ń sọ̀rọ̀ bóyá ó jí lápá ibi tí ò ti rọrùn láàárọ̀ ọjọ́ yẹn ni, bóyá ó jí síbi tí ò
0: dá. Ìmọ̀lẹ́ tẹ́ bẹ́ẹ̀dì sí fún.
1: Ló wá ní 1,000,000 ní tí Nàìjíríà à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí kó tó fún yàn.
0: Téèyàn ò bá jí àpá.
1: Téèyàn ò bá jí àpá. Ṣé rí ibi tẹ́ ti máa ń sọ ìgbà bí tẹ́ bá sọ̀rọ̀ yín á dàbí ìgbà tẹ́ pé kéèyàn wò pé ṣé làákàyè wà ń bẹ̀ tó yẹ ká fẹ́ rí pé ọ̀rọ̀ onílàákàyè ṣùgbọ́n téèyàn bá wá tọ́ èèyàn tó rí pé irú ta ló sọ irú èèyàn wo ló sọ̀rú ọ̀rọ̀
0: yìí. Irú àkúrí wo ló sọ̀rọ̀ yìí? Irú òmùgọ̀ wo lẹ́nu àwọn bàbá olóore ìlú yìí?
1: Irú ọ̀rọ̀ wo leléyìí? Ṣé rí èmi máa sọ pé ibi tó yẹ ká ti bá ọgbọ́n téèyàn bá torí kí là á torí nǹkan téèyàn fẹ́ jẹ tó wá ń ba ń tó fẹ́ jẹ tó ń bàjẹ́. Irú ọ̀rọ̀ jàtìjàtì ń gbòòrò ẹnu ni irú àwọn ọ̀rọ̀ báyìí.
0: oro jati jati lenu ambassador
1: oro yama yama ni
0: lenu odinde yan to soju lu ni mexico
1: eni to ye eni to ye ka ri ka gbo eni to ye ka eni eni ta ye won so pe en te eni agboju kun le ojo eni agba niru awon yin ru awon yan bayi awon to ye kon ife ara ilu ko je pe ohun lo ma mumu laye awon eh ko wa je ru won la ma ki ni yan fe je laye to fi wa so iwa omoluwa binu
2: ah ah
0: iwa omoluwa bi o lo so na
1: eyan ba tin so awon oro ti o ba ti o fe ba ti awon eyan ti o ye ki yan o so lawojo eniyan oro yan ma da bi igba te ko ntase
0: ki lo buru ninu pe ki yan so toro pe ninu aye ti wa lorilede
1: na ba fe gbe aye e ni orilede na jori a ni isin pe 3000 to fun
0: lojo ni ki se lese kan
1: eni
0: su e ba ti
1: e se pe lodun kan
0: lojo ni o
1: e gbo mi e je ayonona e se ri teyan ba fe soro o ye ko le mu facts and figures e jade pe lori nkan ti mo so yi o awon idi ti mo fi gbe oro mi lese re
0: ta si ri pe
1: ah ni toto eni yi soro la kaye o oda bi omokunrin ba ji ka fi se wi pe omokunrin ti o ti lebi ti o ti laya ti o si ti bimo
0: yes
1: iyen la se la eye ka te ko wo lati angle yen na o
0: ebo
1: omokunrin ba ji lo ro se 3000 yen bawo le se pin a fi 1000 jeun lo ro a fi 1000 je tosan a fi je tale
0: arantan
1: a bi eni soro abi ko po dodan bo je je wi pe ko po dodan kiyan ko di dodan kiyan jeun e meta lojumo iyen o so pe kiyan ma gbe aye biyan ba jeun e meta lojumo o da se onje kan lo ma je lojumo koni fi kaadi bani soro sori ero ibani soro e
0: arantan
1: soro
0: arantan wi ni
1: koni woko se ngbo mi o
0: am gbo
1: medications to ba nilo lati lo awon boya fun to need medication kan abi mi se nu e na ni o ti yo o
0: titewetegbo
1: yen ti e wa lenku lele wa ta tin ja be ri to a se nja boya ke bogbo ke lo sodo awon
0: to so to le ma se to
1: ja pe
0: o mi ewuro ri fe ki o
1: so mi ewuro le yin musa omi ewuro lawon omo yin mu
0: ba
1: wo ile iwosan ijoba so mi ewuro lo wa nbe
0: won
1: eni su e ma bi mo yin bi yin ni ke ma da so omi ewuro le ko sa won ile iwosan ijoba
0: presidential advice
1: se ni ile ijoba omi ewuro lo wa nbe nje odun wo le yin re ewuro gan soju
0: Last,
1: le ewuro soju bayi
0: ta jonsu ta jonji
1: esu pelu ewuro jonji
0: ewuro la gba igi o
1: ewuro melo le gbin so gba yin
0: igi meji
1: a je nu zoo le ngbe niyan to ba pe ewuro le nba sun te nba ji te ba pe ewuro ejonsu ejonji ni
0: ajosun ajolo ajobo ni
1: boya nu zoo le gbe abi nu gbo le wa ngbe se ri awon oro kan wa ti o ye ka ma gbo lenu eni te ba ti wo wi pe iru eni yi asaju ni Sheri tori wipe
0: so ta ba tun soro level kan to dabi pe oju ti yin lo e so pa nse gberaga
1: level wo le wa toju ti wa lo ko si level te wa toju ti wa lo
0: je ngbe call hello
3: eka lo
0: eka
3: mi ma ni wa yi ti
0: ami o
3: ni doko eka 2006 ni take away ni doko eka baba Ele me ja so kan mi si
0: bi oko abi ege
3: bi ama o
0: abi kuro
3: ya se kuro
0: ah
3: ele wa lo soro
0: igbelo igbelo an soro lati ti pa garage to e ka ma soro ninu gbo ona je bugbo e ba le soro lati ti e soro laarin ilu e de pera ni igbelo wa ki le se ni ti pa garage se nu gbo ni ti pa garage ni Aranta wini ye o.
1: Sheri.
0: Igbelowo wa. O soro ni ti bagage. Wa de ni ilu oderun fa won.
1: Eri awon orukoko wa.
0: Mi bo ma binu. Oladi pupo Oladejo yes. Solad lati Toronto Canada babo lore ilu. O ye ki won kan e ma gbelebu ni. Awon ota lu ti de o. Olayemi Olasco, thank you, man, for J. Peter. I said, DJ, kete kre. Iru awon oruko so pe ni wole le itori Olorun bayi. DJ, kete kre. Alaba Yusuf, I greet you. Mongbe.
1: Sheri, awon oruko kan wa to je wi pe imam pe yan sa kiyesi ni
0: igbe lowo wa
1: seri ohun to mo si ni pe eni soru eyen wo gbogbo eyen wo se ogbin ni isin iru ita so isi te so wi pe tewete
0: kaja e kaja pe ke pada ke ye tale fun awon to fe kole mo
1: ka pada kan ye tale fun awon to ko fe kole mo ni awon agbesumo mi o je ka awon agbe ora rimu mi eyen wo gbogbo ise bi ti won ti se fun awon agbe se bo lo no lo fa ti gbogbo nkan fi a wa nso pe ni economy ta wa yi gbogbo onje di ma to mi loja awon eyan lo soja won wa nronu
0: wa je bi ewedu
1: awon eyan di oja eri gende eri omokunrin to di oja to si nlo to nbo loju kan na ti o mo to fe se
0: ko mo na ni
1: nigba to ye pe teyan ba di oja e a ma di wipe eyan ma ronu ko to so pe
0: ronu
1: ronu le en to ba kuro le ko lo ma ba loja
0: iro ni se nu ile e je bi oja ni
1: beyan ba mu 20,000 de oja lowo ta wi ti o ba sora o le ma ra nkan o le ma ri nkan ebulu obe ra pe wale
0: to ma ra gari
1: kilo ra nigbo ba rata e agun esi le nje lo be mi ro boya e ngbe ilu ta wa wa yi
0: na na o se mi ti mo ma pe lasiko yi 400 ni jala epo pejo sorry
1: aninu ilu ta wa
0: yi ta wa
1: inu ilu ta wa yi ko le yin ngbe
0: sorry o ni 1000
1: akuku mo pe ki se bi le ngbe
0: okan mi fo ni
1: en ko to sele ni pe en owo bi le na sugbon ibi ko le ngbe
0: owo bi la na
1: onje bi ko le nje ohun te ta ri nu awon eyin te je adari wa ni wipe oro ilu yi ohun lo je yin logun
0: ko ti ale rogun temi je
1: opolopo igba lo je wipe ati e ti wo sakuari pe e o ni eto kan pato to le se ara ilu lore kankan ju wipe e wo wipe ke ina fa ke debiti aya ko oro ilu ke si ko bo se won yin
0: ke wa ma
1: gbegbe aye family te tuto
0: o sorry
1: iru iwa to kun owo yin niyan bi ko ba je be e ma so fun wa wi pe lagbaja kan wi kini kan eni tin soro nibi ti o ti da ninu la ka ye e jade
0: ni ta ni
1: bi pe 3000 egberun meta o to fun iru oro ya ninu economy a je wi pe ki se ilu yi le niyan ngbe a je wi pe ibi to ti soro eyi ko soro lati reality wa so to ba je wi pe ko gbe pelu wa ko mo run tan kuku pa inu e mo beyan ba to baba mo se ki pa lakara bi o ba mo to ko pa inu e mo
0: hello
3: ebele o
0: epe
3: e ni ki lo ma gbe ni gbogbo ki ko ti padara
0: yi igbe
3: lo ni a gbe ni o ja lo ko ma eyin na le gbe awon tin ji agbe ti wa ko lowo para lowo yin
0: eyin
3: olorun lo
0: o daro o daro e wo esun la bande ti won fi n kan wa
1: eyin le fesun go le koko so fun won wi pe
0: awala awala nde o darun
1: bi o ba wa je yin
0: eleda awa wi pe
1: mo eleda omo orile de na ju ori agan osun se ri nigba ti ijoba o ba ti le
0: pakiti mole
1: lati fi eto abo eyi to gbogbon lele wipe eto abo eto emi omoni ati dukia won se pataki o je ijoba logun ohun to je to fi lo je ise akoko ijoba niyan nigba te wa ti akude ti wa nbe awon ara ilu gan o nigbagbo ninu isejoba yin mo awon ara ilu o nigbagbo ninu awon oloselu mo àwọn aráàlú tó bá ti rí ẹnikẹ́ni tó bá ti gbégbá òṣèlú àbí tó bá ti sọ pé pera ìlú olóṣèlú ọ̀jẹ̀lú náà ń pè wọ́n nígbà táwọn bá bọ́ síta pé àwọn dé o àwọn fẹ́ wọ́n ti wò pé àwọn ará bíi tún ti dé.
0: Wo arákùnrin ọ̀rọ̀ ẹ ti ń heavy jù lórí
1: ẹ̀lọ́
0: mò ń bọ̀.
3: Ẹ̀lọ́ ẹ̀ka lẹ́.
0: Ẹ̀ka bàbá olóore lórí. Ẹ̀lọ́ à ń gbọ́.
3: Ẹ̀ka lẹ́ olówó
0: obìnrin sọ̀rọ̀. Olówó.
3: olówó obìnrin.
0: Olówó olówó obìnrin. Mo ń gbọ́ yín o. À ń gbọ́ yín ẹ tẹ̀síwájú.
3: Àbàgbàgbà wa.
0: Àsìkò
3: yẹn. Ilé tó kọ́ ọ̀pọ̀ ọ̀hún ni.
0: Mi ì gbọ́.
3: Ilé tó kọ́ ọ̀pọ̀ ọ̀hún ni.
0: Kò lọ́run báwo. Ẹ̀rọ lápò wa ni. Ṣé ẹ̀rọ lápò wa ni.
3: Ilé dé. Ẹgbẹ́ gbà wá lẹ̀.
0: Ẹ jẹ́ ṣe sùúrù. Ẹ ti ń mí lókè lókè jù. Kí ló dé? Kí ló dé? Èmi kọ́ challenge ẹyin náà. Kí ló dé náà? Ẹ jẹ́ ṣe sùúrù. Ẹ jẹ́ mu gàrí sùn. Ẹni pé.
3: Kí ló dé? Mo bá tọ̀ sórí ẹgbẹ́ jẹ. Kí ló dé?
0: Ẹ ti pè ó ti wọlé. Ó ga bá ṣe ń gbẹ́nu sí fóònù náà tún gbẹ́nu kú òun bẹ̀. Ó dàbí ẹni pé bá ṣe ń sọ gbólóhùn kankan ni ọkọ wọn ń fẹnu kò wọ́n lẹ́nu.
2: Má intimidate any other person tó bá jáde kẹ́ni tó fàkalẹ̀ yẹn lè wọlé. Tí interest ẹ bá ti pọ̀ jù lórí ẹ̀, nǹkankan bẹ lábẹ́ nǹkan nìyẹn.
4: Àbákọ́mọdé.
5: Àbákọ́mọdé.
6: Bàbá olóore ìlú.
7: Ọ̀rọ̀ bò tó.

0: punish anybody wey wan spoil democracy.
1: Olorun mo we.
0: God punish them.
2: Àwọn èèyàn sọ pé ọbàdé bàbá wa Abiola ó wí fún wa ó ní wọn ìfárí lẹ́yìn olórí ẹ̀yin bàbá wa náà sì rí pé wọn ò fi yan ìjọba rí wọn àgbé adéléyàn lórí tí ọba sí ń bẹ̀. Ohun tí wọn ṣe ń jò ní bíbá tí nǹkan ṣe tíátà ẹlẹ́fẹ́ fún ọ mẹ́ta ẹ̀fẹ́ fún ọ ládé ẹni tágẹ̀tì ẹnìkan lẹ̀ ń lénu wọn o àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn wá wá ìdí táwọn òfin ní sí ń bẹ̀. Ẹ wá tún sọ pé ẹ fẹ́ dá kinní nǹkan ẹ̀sìn sọ́jọ́ mi torí ìnákúnà tẹ́ ẹ fẹ́ ná. Ẹ wá.
3: Ok, bó ṣe máa jẹ́ fún talẹ́ òní tún lélẹ̀ yìí o, bẹ́ẹ̀ ni torí a ní iṣẹ́ kan ráńpẹ́ tí a tún fẹ́ jẹ́ gẹ́gẹ́ bó ṣe lọ ní ọ̀sẹ̀ tó kọjá. Ṣùgbọ́n mi láyọ̀ láti sọ fún yín pé tó bá di láago kan ààbọ̀ òru ẹni ẹ pàdé àmì náà ta dé tó ń bá nọ́ọ̀s mọ́tàlá lórí ètò tá a pè ní aago láàjìn.
4: Aago láàjìn.
3: Aago láàjìn, yes, pẹ̀lú Sisi Ongo Viral Miriam Okoyemi Ali tó bá ti di 1:30 a.m. Bàbá olóore ìlú ń lọ fún talẹ́ òní. SMC Akànnì Adá Akànnì Ìgò iná jó kiri ìṣẹ́ni ayé kọ́mínẹ̀ tó kọ́mínẹ̀ yà wọn òun lamójú ọ̀rọ̀ láti gbà tá a ti ń bá bọ̀. Bẹ́ẹ̀ ni Kọmi Májàsá sọ́nà àjọ wà níbẹ̀ látàárọ̀ ni. Wà á fẹsẹ̀ rìn délé lálẹ́ yìí. Màá mí sọ pé àwọn boys mi ò wá gbé ẹ̀.
4: Ẹ kò sí wàhálà.
3: Bó ṣe máa jẹ́ ni ẹ̀. Ok na aré gbogbo òde ni ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ ṣe gan ni o. Bàbá yín fẹ́ lọ sùn. Nájú orí á fẹ́ lọ sùn. Ire o.
5: Ìlú Flash FM 105.5. Your station. Here is 105.5.
6: From the very beginning, we just saw the world differently than everyone else. This was made obvious in all we do.
7: That didn't sit well with some people.
8: What's our plan?
9: Our plan is to keep going up and not just go up, but stay at the very top. We are your favorite radio station, Splash 105.5 FM.
8: Yes, 105.5, The Splash.

0: mo ní ìgbàgbọ́ nínú rẹ̀ tí wọ́n ti dá sí ọkàn mi.
1: Olúwa
0: wọ ọgbẹ́ náà sàn.
1: Wọ
0: ọgbẹ́ náà sàn. Jésù Olúwa wa.
1: Nígbà
0: mìíràn àìmọ̀kan wa ló jẹ́ ká gbé ayé wa lérú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́wọ́.
1: At times unknowingly we have put our life into such people's hands. Ẹ
0: forúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus
0: once. Bàbá mi o.
1: My father.
0: Ní ìkóríta tí mo ti gbé ayé mi lé àwọn abatẹnijẹ lọ́wọ́.
1: At that point we have dropped my life into the hands of
0: Olúwa dìde kó já ayé mi gbà.
1: God arise and then jack alive.
0: Orúkọ Jésù. Bàbá mi o.
1: My father.
0: Olúwa ní ìkóríta tí mo ti fi àìmọ̀kan gbé ayé mi lé àwọn abatẹnijẹ lọ́wọ́. Olúwa dìde já ayé mi gbà.
1: Já
0: ayé mi gbà.
1: Já
0: ayé mi gbà.
1: Já
0: ayé mi gbà.
1: Já
0: ayé mi gbà. Jésù Olúwa wa.
1: Jesus name alone.
0: Ìyá sọ fún Ọlọ́run, Olúwa ta ni mo ràn lọ́wọ́ tó tún rán ogun sínú ayé mi.

0: Flash FM 105.5.
1: Ìtẹ̀ méjì omi òrombó lẹ́mọ̀nì sírí èdùkọ àti iyọ̀.
2: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: Ó yẹ sọ fún mi, kí ló mú wá?
4: Fún mi nílùú yẹn.

0: káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì ti splash 105.5. Ilé tó kalẹ̀ sínú ọgbàlẹ́wò fún Báláọlá gbègbè Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Idán gangan leléyìí eléyìí tó yàtọ̀ sí dọ́kídán. Ta ni nọ́mbà yìí? 25,000 lákọ̀ọ́kọ́ nù. Ẹ̀wẹ̀ya kọ́mẹ́dì lẹ́pẹ̀ àbí. 25,000 kan 50,000 kan ni. Ẹ plé tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà. Ẹ gba 30 slots. 25,000 alákọ̀ọ́kọ́ yìí ta ni. Ó ètò ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí 1865. Ẹ̀lú ẹ̀ka lẹ́gí ló kọ́ yìí bolẹ́ tí bá wa sọ̀rọ̀ yìí.
1: Orúkọ mi ni Ṣáídì Mùyánà ló dé tán.
0: Láti
1: Sókà.
0: Láti Sókà. Káàṣì ẹ̀ ní pè yín ìpè ayọ̀ lẹ́gbẹ́. Congratulations. Ẹ ti jẹ 25,000 lásàlẹ̀. Ẹ ti jẹrí tẹ́lẹ̀ àbí?
1: Ẹni.
0: Ṣé ẹ ti jẹrí tẹ́lẹ̀?
1: Dáadáa.
0: Kọ́sọ́mà dáadáa ni. Ẹ tún ti jẹ 25,000 lálẹ́ yìí. Bí nǹkan ṣe rí nù. Kọ́sọ́mà kí ẹ wá ó pè yín owó yín ó ṣe tẹ̀yìn lọ. Ó kẹlẹ́ ẹ̀kejì 50,000. *347*1004*1#. *347*1004*1# tàbí www.cashier.ng. Bí nǹkan ṣe rí nù. Ó kó 50,000 dátù láǹfààní àti yí. Ilé ẹjọ́ kọ́tọ̀ Fapé eléyìí tó kalẹ̀ sí Paris lọ́hùn. Wọ́n ti ní kí Kylian Mbappe kó lọ san 60,000. Wọ́n ní kó san 60,000 owó gbà mọ́ bínú fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG. Bákan náà, àwọn olólùfẹ́ kọ Liverpool ti ń bi wá léèrè pé ọmọ yìí mọ̀ tí wá ń wúlò báyìí. Tá a bá sọ nípa Ronald Araujo, eléyìí tí wọ́n gbé láde wọn aláyàlò láti inú kọ ti Barca. Ntí wọ́n bi wá ni pé ẹ dákun ọ̀gbẹ́ni olóko dáná sí àǹfààní wà fún ikọ̀ Liverpool láti gbé tán tó bá sí dáadáa. Àǹfààní wà ń bẹ̀ 55 million ní 55 million euro ní bẹ́ẹ̀ tó bá wun Liverpool láti gbé tán. Bàbá ń sọ nípa Ronald Araujo, eléyìí tí wọ́n gbé láti inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona láde wọn aláyàlò. Wọ́n nígbà táwọn ti ń lò ní rifle bag, ọmọ yìí ó ti sáná o. Oyèdèrán Ajíbọ́lá up Chelsea látoríta challenge ń bì. Ẹ bá rí àwọn Facebook, ẹ mọ̀ bọ́n TikTok. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Àwọn tí wọ́n ka góò Ẹ̀lì Haaland, tí wọ́n bá Michael Oliver adarí ayò tó darí ìfigagbága Man U àti Manchester City Manchester Derby. Tí wọ́n ní àlàyé wo bọ́ọ̀lù yẹn dáadáa ni. Bọ́ọ̀lù Haaland eléyìí offside goal ni. Ọ̀gá àgbà àtọmọ sẹ́ tiẹ̀. Ó bá ń sọ nípa Matt Donoghue, ó ní adarí ayò tó wà pẹ̀lú video assistant referee níbi ìfigagbága yẹn. Amúgbálàgbẹ̀ tiẹ̀ Blake Antrobus ló kọ ẹ̀. Wọ́n láwọn méjèèjì ìfigagbága òpin ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí, àwọn ò fẹ́ kẹ́ ẹ̀ní níṣẹ́ lọ lópin ọ̀sẹ̀ o. Ìta tún wá wúgbọ́ lábẹ́nu ni pé kódà ó súnmọ́ kó jẹ́ pé kí wọ́n padà yọ àwọn méjèèjì níbi ìfigagbága tó bá ti níṣe pẹ̀lú ikọ̀ Manchester United lọ́jọ́ iwájú. Tí wọ́n ní ṣiṣẹ́ níbi ìfigagbága Man U kankan mọ́ ìyẹn lọ́jọ́ iwájú. Wọn ò tí kọ̀ǹfàmù yẹn o, ṣùgbọ́n tópin ọ̀sẹ̀ yìí àwọn méjèèjì wọ́n ní wọn ní níṣẹ́ lọ pé kí ni àǹfààní yín nígbà tẹ́ bá lè ń kárí bọ́ọ̀lù Ẹ̀lì Haaland eléyìí ní góò. Lóòótọ́ Ẹ̀lì Haaland ò sí ń góò, ṣùgbọ́n Enzo Fernandez kò sí ní offside oje. Enzo Fernandez tó wà lọ́fsáìdì ó ti distract àwọn agbábọ́ọ̀lù ikọ̀ Man U àtasọ́lé gan. Ọkàn wọn ti pín yẹlẹyẹlẹ pé ṣé Enzo Fernandez sí ó dá sí bọ̀ ni àbí bíi ti bó o. Fún ìdí èyí bọ́ọ̀lù ọ̀hún kò yí ó jẹ́ gò, ṣùgbọ́n àwọn tó ka bọ́ọ̀lù ń gò. Wọ́n ní ìfigagbága òpin ọ̀sẹ̀ ẹgbàgbé yẹn wọn ní níṣẹ́ lọ. *347*1004*1# 50,000 láàyè báyìí. 50,000 lẹ́yìn ló kàn lálẹ́ yìí. Ẹ̀yin ló kàn ààyè koto yẹn ní ìsinyìí. Ó kù sẹ́jú kan tá a fi yí koto 50,000. Ó kù sẹ́jú kan. Ẹjẹ́ aṣọ́wọ́ iwájú. Wọ́n ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Chelsea ni tó bá di inú oṣù kínní. Àwùgbọ́ lábẹ́nú ni o pé ntí Chelsea ń wò tẹ́lẹ̀ ni pé tó bá dópin sáà tí ń bọ̀, ṣùgbọ́n wọn pẹ̀lú bí chelsea ṣe sáré kàn sí di goal lọ́tún lọ́sì tí wọ́n mi àwọn chelsea gbogbo òdíje pátápátá ní ẹtí nẹ́ẹ̀tì chelsea báyìí. Wọ́n ní nínú oṣù kínní yìí chelsea fẹ́ gbé ìgbésẹ̀ kan tó jẹ́ pé kì í sábà wáyé lọ́wọ́ àwọn alákòóso kan ti chelsea. Kí ni ìgbésẹ̀ ọ̀hún? Òun náà ni wípé kí ikọ̀ chelsea kí wọ́n gbé pléyà ní inú oṣù kínní láìsí agbábọ́ọ̀lù ọ̀jẹ̀ wẹ́wẹ́ kì í sábà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá sọ nípa àwọn tí ṣe àwọn agbábọ́ọ̀lù kéékèèké là ń sọ o. Ṣùgbọ́n wọ́n ní chelsea fẹ́ ya wọnú ikọ̀ inter milan tó bá ti dòpin sáyé lórí alessandro bastoni. Eléyìí ikọ̀ inter milan tí wọ́n pè ní wọ́n láti táwọn bá rí ikọ̀ tó lè san 80 million euro ìyẹn ní summer transfer tó lọ yìí. Wọ́n ní chelsea fẹ́ ya wọ bẹ̀ pé táwọn ọmọ káwọn ní káwọn ọmọ manage kò yẹ fẹ́ dàbí ìgbà tó jẹ́ pé kò ṣe manage mọ́ o. Wọ́n lọ jí pé goal ni ó pa chelsea nígbà tí sáà ta wà yóò bá ìtẹnubodò. Wọ́n ní chelsea fẹ́ gbé ìgbésẹ̀ láti ya wọnú ikọ̀ inter milan pé bastoni tá a bá ń sọ nípa àgbáwo lọ́wọ́ ẹ̀yìn tó lè gbá mẹ́ta lọ́wọ́ ẹ̀yìn tíkì centre half pé ó yé dáadáa wọ́n ti ń gbá star yẹn ní ikọ̀ inter milan ti pẹ́ chelsea wọ́n fẹ́ di ọwọ́ ẹ̀yìn wọ́n ti ń jó ta ni nọ́mbà yìí 50,000 ó 07 ò ní ó bẹ̀rẹ̀ nọ́mbà yìí 5587 ó 07 ò 5587 ta ni 50,000
1: ẹlẹ́
0: ẹ̀ka alẹ́ o.
1: Adogo kìbá títí lọ sọ́rọ̀ láti ìsàlẹ̀ ìjẹ̀bù.
0: Láti ìsàlẹ̀ ìjẹ̀bù.
1: Bẹ́ẹ̀ni
0: sà. Ní tòsí ìdí ayẹyẹ ń bí kọ́nù.
1: Bẹ́ẹ̀ni.
0: Káàsì ẹ̀ ní ń pè yín ó ní ẹ lówó kẹ́ ẹ bímọ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ìgbàwo lẹ ti ń pè káàsì ẹ̀.
1: Ó ti pẹ́ o.
0: Ẹ ti jẹ gan o.
1: A
0: ní ìjẹ́ rí o. Ẹ jẹ́ rí tẹ́lẹ̀ ẹ ti play lálẹ́ tẹ́lẹ̀ rí àbí àbí gbé àkọ́kọ́ tẹ́ play lálẹ́ ilé.
1: Mo ti play lálẹ́ lẹ́ẹ̀kan
0: rí. Ẹ̀kan lẹ́tún àwọn òpinjẹ́ tún gbìyànjú ẹ̀ wò.
1: Nọ́mbà mi jí gan mo fi tẹ́sì
0: ẹ̀ wò lé mi. Ẹ dà á síbẹ̀ bí méjèèjì pé bí kan ò bá gbé ìkan gbé.
1: Mo da
0: méjì méjì ṣe kọ́ kí méjèèjì. Ẹ̀dà méjì congratulations ó sì ti gbé yánu 50,000 lẹ́jẹ̀. Kọ́sọ́mà kí ẹ wá ó pè yín ṣe gbọ́ sà. Ẹ̀bùwò yín ó sì máa tẹ̀yìn lọ́wọ́ wọn ó pè yín bí nǹkan ṣe rí nù. Ẹ jẹ́ àmọ́ lọ lápá bí yìí. Lọ́la láti láǹfààní àti pàdé lórí àkọ̀tun ètò yín ètò wa idán. Idán gangan tó yàtọ̀ sí dọ́kídán. Ìfigagbága tó láǹfààní àti wáyé lénìí. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Newcastle. Òun náà bó ń lé ńlé lénìí. Wọ́n lù wọ́n fẹ́ pa. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Leeds United. Ó pa ní Castle àfi bí màálù. Àmì ayò mẹ́rin sẹ́yọ kan ni. Òun ni wọ́n fi pa ní Castle. Real Betis náà fìyà jẹ Villarreal mọ́lé méjì sẹ́yọ kan. Lórílẹ̀-èdè Spain ìyẹn La Liga. Italian Serie A Como fìyà jẹ Parma. Ezoma àmì ayò méjì sẹ́yọ kan Como fi na Parma. Ezoma náà Torino mọ́lé méjì sódò. Inter Milan fìyà jẹ Udinese àmì ayò 5-3 Udinese lọ́kọ́ mi àwọn àfi gbàsgbòs. Lọ́la láti láǹfààní àti pàdé títí ọ̀la ọ̀hún. Ìtùnú Dixon ló jẹ́ gbọ́ wa dáadáa ọ̀gá wa tún dé Ọláwo olóòtú ètò yìí. Alex Ferguson ti já ní olóko dáná lóko mi. À pàdé lọ́la láyọ̀ àti ní àlàáfíà. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì Splash FM ó dàbọ̀.

wọ́n ìwọ òbí lọ́kọ́kọ́ ni àdúrà yìí olóje ní o sí orí ilẹ̀ ẹgbọ́n tí bíbélì sọ ń bí ọmọ kan ṣoṣo tí ìyá rẹ̀ bí ṣùgbọ́n kankan ṣẹlẹ̀ ní verse 13 nígbà tí olúwa rí tí jésù olùgbàlà rí àánú rẹ̀ ṣe ó sì wí fún wọn pé ẹ má sunkún mọ́ ó sì wá ó sì fi ọwọ́ tọ́ àga pósí náà ó fi ọwọ́ tọ́ àga pósí náà àjẹ́ ń pàṣẹ ìwọ ìyá yìí èmi ọmọbọ yóò fún òkè ṣe àmì ni ìpè tí kìí jẹ́ kí alábìamọ́ rántí mú aṣọ ìpè tí kìí jẹ́ kí abìamọ́ rántí aṣọ lórí ọmọ bí n bá gbọ́ tí àmì ẹ̀ dújú bẹ́ẹ̀ lọ lórúkọ jésù ò ní gba ìpè yẹn in the name of Jesus Christ ẹrù ìbùkún tí abìamọ́ kìí tú wò òkú ọmọ ló ń jẹ́ bẹ́ẹ̀ o mo dúró nínú jẹgbọjẹgbọ aṣẹ gbogbo ilé tẹ ti ń gbọ mi bí olúwa ṣe ń bẹ tí ẹmí ẹ ń bẹ láàyè lórúkọ jésù kò ní gbé ka ọmọlé o in the name of Jesus Christ ẹgbọ́ o agbára tó fẹ́ kó sunkún alẹ́ lórí ọmọ mi nẹ́mí kwabihala má jẹ̀mú tó fẹ́ kó sunkún lórí ọmọ tó ń ṣe làálà àwọn ọmọ tó ń gbìyànjú tó ń ṣe wàhálà lé lórí irú abiyamọ wo ní ń sùn báyìí irú bàbá wo ní ń sùn lórí àdúrà yìí mo dúró nínú májẹ̀mú àánú agbára tó ní dandan lá ò sáfẹ́ kó sunkún alẹ́ lórí ọmọ báyìí ni olúwa wí ìjọba kan ní mọ́ ṣẹkún tí wọ́n wà ní nkí ẹkún lórí ti àti gbogbo ẹni tó fún òkè sàmí lórúkọ jésù ìjọba yẹn bàjẹ́ a fa ìjọba yẹn ya in the name of Jesus Christ ẹni tó ń du ẹrù wípé láàláà rẹ lórí ọmọ òun fẹ́ kọ́ já sásán mo dúró lónìí ìwọ ilẹ̀ gbọ́ gbọ́rọ̀ olúwa irú agbára bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ bí ẹ bá ṣe àmì tí wọ́n jẹsẹ̀ mọ́lẹ̀ ọya gbèmí bẹ́ẹ̀ in the name of Jesus Christ.

0: Bàbá mi ò, mo lẹ́rìí èmi náà lẹ́rìí, mo lẹ́rìí rẹpẹtẹ. Orúkọ ni mi Jìlí, mo ni Bright láti Èkó, ọmọ ìjọ Comfort Life Mission. Mi ewé ńlá, mo dẹ̀ tún máa wá sí Jesus sì. Bàbá mi, mo máa ń tẹ̀lé yín online dáadáa o. Láti ìgbà tí mo dẹ̀ ti ń tẹ̀lé yín, mo rí ìyá, mo rí owó agbára Ọlọ́run nínú ayé mi. Bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Pé ní on the 7th ẹ ṣe bẹ́ẹ̀dẹ̀ yín, mo bá Jésù pàdé. Nígbà tí ẹ pè wá lọ́jọ́ yẹn, lẹ́yìn tó fi fayé ẹ̀ fún Jésù, mo ti máa ń jáde tipẹ́ bọ̀ tọ́jọ́ yẹn yàtọ̀. Bàbá mi, mo bá Jésù pàdé, Jésù bá mi pàdé lọ́jọ́ yẹn. Bẹ́ẹ̀ ṣe ń bá wa sọ̀rọ̀ tẹ́ ń kọrin, bẹ́ẹ̀ kọrin ẹ̀mí, bẹ́ẹ̀ ni ìyẹn kan ya lójú mi, ìyẹn kan lè ya lójú mi, kò ń sunkún mi. Mo mọ̀ pé Ọlọ́run ti gba ìṣàkóso ọmọ ayé mi. Mo ti wá di àtúbí, mo ti wà nínú Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nínú ìpè yín, ẹ jẹ́ kí n mọ Ọlọ́run, ẹ jẹ́ kí n mọ Ọlọ́run, ẹ jẹ́ kí n mọ pé Ọlọ́run gbàdúrà, ẹ jẹ́ kí n mọ Ọlọ́run padà, ẹ jẹ́ kí n wọnú Jésù padà. Bàbá mi, mo dúpẹ́ o, mo dúpẹ́ o, ẹ̀yin lẹ̀ jẹ́ kí n ṣègbè o, ẹ̀yin lẹ̀ jẹ́ kí n sọnù o. Bàbá mi, mo dúpẹ́ o. Mo ti wá change birthday mi sí September 7 báyìí o. Torí ọjọ́ yẹn ni mo di àtúbí final, tí mo final lè fi ayé mi fún Jésù. Bàbá mi wá ku baptism tí màá ṣe o. Ó kò kí n lọ ṣèrìbọ mi o, máa lọ ṣèrìbọ mi ní ilé ewé ńlá lọ́dọ̀ pásítọ̀ ní ọ̀dọ̀ pásítọ̀ ewé ńlá. Màá lọ ṣe ìrìbọ mi ń bẹ̀rẹ̀. Bàbá mi, mo dúpẹ́ pé ẹ bá mi dá ìgbàlà mi padà o. Mo ṣe ìrìbọ mi ní 1994 ní Gospel Faith Mission, ṣùgbọ́n lẹ́yìn náà mo ti sọ ìgbàlà mi nù. Mo ti ní àwọn ìrìn tí ò yẹ kí n rìn. Mo látìgbà tí mo ti pàdé ìpè yín, ìgbà ayé mi yí padà. Ayé mi yí padà, ara tù mí, gbogbo ohun tó ń bà mí lẹ́rù kúrò nínú ọkàn mi. Mo wá ń tẹ̀lé yín, inú mi wá ń dùn, ayọ̀ mi kún. Dá bàbá mi, mo lẹ́rìí, mo láwọn ẹ̀rí. Mo ní àwọn nǹkan tọ́lọ́run ṣe fún mi, tó ṣe fún mi nípa ọmọ mi, nípa ọkọ mi. Ọlọ́run má ṣe ìyanu. Mo dúpẹ́ o, mo dúpẹ́ o, má ṣe ìbọn mi o. Mo ti jẹ ọmọ Ọlọ́run o, mo ti fi ayé mi fún Jésù. Jésù ti bá mi pàdé o. Lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ yín, èmi náà a jọ ń sẹlibrétì bẹ́ẹ̀dẹ̀ papọ̀ ni o. Mi ò kì í ṣọmọ tí wọ́n bí ní September, but ọjọ́ yẹn tí mo bá Jésù pàdé ní on the 7 náà yẹn, mo dúpẹ́ pé mo ti di àtúnbí. Bàbá mi, ẹ ṣé o. Mo dúpẹ́ pé yín pé mi o, pé yín pé mi. Mo dúpẹ́ o. Ọlọ́run á mú yín kó wa jẹ pẹ́pẹ́pẹ́ o.
1: Ẹ káàbọ̀ padà, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Sọ gbọ́ bí kú ṣe kú, gbọ́ bẹ ṣe bẹ́. Ọlọ́run ló ní kí ìyá yín ó mú owó tí ń bẹ lọ́ ẹ̀. Ọkàn fi rúbọ náà ni. Ẹnìkan ní wòlíì, in tí màmá ẹlẹ́ẹ̀kejì ń sọ tí n bá gbọ́ dáadáa, ṣéèyàn lè fi ọjọ́ ìbí rẹ̀ sí ọjọ́ téèyàn dàtúnbí ni? Dáadáa, gbogbo ẹ̀yin tẹ́ mọ́ kí gbe, ẹ̀yìn mọ́ déètì ẹjọ́ tí wọ́n bí mi. Gba Jésù lónìí, kò mú déètì òní. Òní lọ́jọ́ 14, ká mọ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ rẹ̀ ní gbogbo 14:14, ó fi dáa jù ni. Ẹ wo, ẹ jẹ́ mọ́ lọ, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí, ẹ wá kúnlẹ̀. Ẹ̀yin tẹ́ fẹ́ dà tún bí lónìí, sọ fẹ́ dì, fọwọ́ sáyà. Ẹ ní Jésù Olúwa, mo gbà ọ́ sínú ayé mi gẹ́gẹ́ bí Olúwa àtolùgbàlà. Mo ṣetán láti kọ ẹ̀ṣẹ̀ mi lẹ̀. Jésù Olúgbàlà gbà mí là, yí mi padà kó sọ mí dọmọ rẹ. Mo di àtúnbí lónìí. Bíbélì sọ nǹkan kan, ó ní gbogbo ẹni tó bá fi ẹnu jẹ́wọ́ pé Jésù lolúwa, Romans 10:13, ó láti gbàlà. Ọkàn lèèyàn fi ń gbàgbọ́ sí ìgbàlà, ẹnu la fi ń jẹ́wọ́ sí òdodo. Látòní lọ, agbára ìgbàlà wọnú rẹ. Màmá ẹ lọ sí ewé ńlá, Pásítọ̀ Adémọ́lá ló ṣe ìbọ̀ mi fún yín. Ẹ̀yin tẹ́ ẹ bá wà ń Ìbàdàn, ẹ wá bẹ́ mi wẹ́ máa jọ Wednesday. Èmi náà kò yín jọ láti ṣe ìrìbọ mi fún yín àti ẹ̀kọ́ tó yẹ kẹ́ ẹ mọ̀. Ìyá yẹn lòun ṣẹ̀ṣẹ̀ ṣègbàlà òun ní gidi ni. Ìyẹn lọ bẹ́ẹ̀, ẹ jẹ́ wá fi eléyìí kí n máa fi ṣe lọ. Ẹ wá bá mi lórí YouTube, Facebook, TikTok. Ẹ já bẹ̀rẹ̀ tó níyọ̀ wa. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ kúnlẹ̀ kí n gbàdúrà. Mú ọ̀rẹ́ rẹ jáde, rú ẹ bọ fún gbogbo àwọn ọmọ rẹ. Láyé tẹ ẹ wáyì, ẹ ní rí ogun ẹkún. Pẹ̀lú ọrẹ tẹ fi lélẹ̀ lónìí, ọrẹ màá rájẹ jẹun, ẹ lọ rájẹ jẹun. Gbogbo ọmọ Ọlọ́run pátá ni kó ṣe ìrúbọ lónìí ọjọ́ ajé. In Jesus name. Account number ni 1966-36-38-73. 1966-36-38-73. Access Bank, Comfort Life Mission International ni ó gbé jáde. Bí yín ọba wọlé, ẹ lo eléyìí mà. 2017-4290-47. 2017-4290-47. Comfort Life Mission International, First Bank. Comfort Life Mission International, First Bank. Ẹ jẹ́ wá gbàdúrà fún àwọn ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí. Ilẹ̀kùn àánú aláìlátàṣe kó ṣí níwájú yín. Ògo titun tẹ́ ẹ gbarú ẹ̀rí kọmọ bá yín ṣiṣẹ́. Ọ̀sẹ̀ yìí bẹ ṣe ń lọ, gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n bí lónìí, kó tó di ìwòyí tó máàkì bẹ́ẹ̀ dé rẹ wa ti bile be ni o se ni fun awon to mark wedding anniversary won lorunko baba to ma ti ti emi mimo number te se testimony yin si 08 88 71 65 66 e send the message ire atanu ko bayin God bless you.
2: Splash FM 105.5. Splash FM 105.5.